ìbéèrè mi lọ́wọ́ gbogbo ènìyàn tó ń gbọ́ mi báyìí ó ní wípé níbo gan ni à ń lọ lẹ́yìn ayé bí a bá ṣe tán nínú ayé yìí ó níbìkan tí a ó rè ìbò gan là ń lọ lẹ́yìn ayé àárọ̀ ló ń gbọ́ mi ọ̀sán ìyálẹ̀ta tàbí àṣálẹ ìbéèrè mi lọ́wọ́ rẹ nìyí àkọsílẹ̀ fi yé wa nínú bíbélì wípé jésù ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ yóò ní ìyè ayérayé nítorí náà nínú ẹ̀ṣẹ̀ ni a gbé lóyún wa nínú ẹ̀ṣẹ̀ ni a sì gbé bí wa ẹ̀ṣẹ̀ jẹ́ ohun abínibí láti ọ̀dọ̀ baba ńlá wa àti ìyá wa tí ṣe ádámù àti éfà láti ipasẹ̀ wọn ni ọlọ́run ti fi ìran ọmọ ènìyàn gégún ẹ ó rí pé tá a bá bímọ tó bá ti mọ ọ̀rọ̀ sọ a ò ní kọ́ ọmọ náà nírọ́ tí ó fi máa parọ́ ìdí nìyí tí jésù fi wá sáyé láti rà wá padà ó gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú ó ní ìsà òkú ìṣẹ́gun rẹ dà láti lè fún wa ní ìyè ayérayé ni lẹ́yìn náà ẹnikẹ́ni tó bá kọ̀ láti gbà á kó sì di àtúnbí kò lè ní ìyè ayérayé nítorí

lóòótọ́ ni ikú lèrè ẹ̀ṣẹ̀ ọ̀run àpáǹdì ló ń gbé nírè kí wá ni à ń pè ní ẹ̀ṣẹ̀ gangan ganá galatia orí karùn-ún ẹsẹ̀ kọkàndínlógún kàsísàlẹ̀ ò ti jẹ́ kó yé wa ohun tí à ń pè ní ẹ̀ṣẹ̀ bí o bá jẹ́ olè ẹlẹ́ṣẹ̀ ni ọ́ o ọ̀nà yòówù kó o gbàjálẹ̀ ọ̀hún àní ẹ̀ṣẹ̀ ni bí o bá jẹ́ alágbèrè bákan náà ọ̀nà yòówù kó ohun kó máa ṣàgbèrè ẹlẹ́ṣẹ̀ ni ọ́ alábòsí ènìyàn ẹlẹ́ṣẹ̀ ni onílara oníjàmbá abọ̀rìṣà alágídí onígbéraga ọlọ̀tẹ̀ ènìyàn òpùrọ́ ẹlẹ́ṣẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ kò lórúkọ méjì ẹ̀ṣẹ̀ náà ni ó máa jẹ́ ǹjẹ́ a ò wá lè wà nínú gbogbo ẹ̀ṣẹ̀ báyìí tàbí ká mú lọ́kọ̀ọ̀kan eléyìí tó bá jẹ́ tiwa ká sọ pé kí oore ọ̀fẹ́ ó máa pọ̀ sí i nítorí náà bí a bá ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹran tí a mú ẹ̀ṣẹ̀ bí ẹni mu mi tá a sì wí wí wí tó lóòní gbọ́ ìyá kan ń bẹ nílẹ̀ fún ẹlẹ́ṣẹ̀ níbi tí àwọn ẹlẹ́ṣẹ̀ ayérayé yìí ń lọ wọn ò jẹ ìyá ayérayé níbẹ̀ ibẹ̀ ni àwọn ènìyàn ti ń jẹran ara wọn tí èmi ń padà síbẹ̀ torí pé ìyá ayérayé ni igbe oró ni wọ́n ń ké ńbẹ̀ ẹkún ohun ìpayín kékeré ló wà níbẹ̀ jẹ́ ká wá sọ nípa ìlú ọlọ́run ìjọba ọlọ́run ni mò ń sọ nípa rẹ̀ ilé ológo ìlú ẹlẹ́wà ibodè ewúrà ilé dídán tàwọn mímọ́ níbi tí a ó ti sọ ẹrù wa kalẹ̀ ibẹ̀ ni a ó ti nu omijé wa nà àwọn áńgẹ́lì ṣà ń kọ mímọ́ mímọ́ mímọ́ tó wọ́n rí ẹwà ògo ọlọ́run ni òòri ọlọ́run àti lásàrù wọ́n jẹ́ ọ̀rẹ́ nínú ayé ṣùgbọ́n nígbà tí lásàrù kọjá sí ìjọba ọlọ́run ọlọ́run lọ sí ìjọba ọ̀run àpáǹdì wá wò ó bí ọlọ́run ṣe ń bẹ̀ wọ́n ó ní ẹ bá mi sọ fún lásàrù ọ̀rẹ́ mi ni ẹni kó fi ìka rẹ̀ tọ́ omi sí mi lẹ́nu ṣùgbọ́n ààyè ò sí mọ́ irú ààyè báyìí kò ní sí mọ́ lọ́run ààyè tó fi ń gbọ́ tí mo sọ fún wọn báyìí kò ní sí mọ́ lọ́run yóò kó àwọn ènìyàn mímọ́ ní ìlú ẹlẹ́wà yóò kó àwọn ẹlẹ́ṣẹ̀ ayérayé tí wọ́n kọ̀ tí wọn ò gbọ́ yóò kù wọ́n níjọba ọ̀run àpáǹdì ilé mímọ́.

nígbà wo ni èmi ò rojú rẹ ṣé ìwọ náà lè sọ bẹ́ẹ̀ báyìí gbogbo ìyàwó ló bá lè máa jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tó mú ọ padà tó sọ pé òun nígbà jésù irú ayé wo ló ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí irú àwọn nǹkan wo ló ń là kọjá gan tó sọ pé jésù ò tọ́ sí ọ lásìkò yìí pé bó o bá lówó tán o padà wá gbà á ọ̀la mọ̀ lè péjò fún ọ irú kí ni nǹkan tó ń ṣe ọ báyìí gangan àrùn wo ló sodo sínú ayé rẹ tí o fi ọlọ́run lẹ̀ tó torí ẹ̀ sanwó rẹ tó ń kó owó rẹ fún babaláwo kí ni nǹkan tó ń da ọ láàmú tó bẹ̀rẹ̀ sí ń wo ẹgbẹ́ ìmùlẹ̀ káàkiri sọmọ kan náà tó bí náà ni ló sọ pé ó wọnú ẹgbẹ́ ìmùlẹ̀ torí rẹ ṣé torí owó tó fẹ́ nìyí torí pé àwọn ènìyàn ń sọ̀rọ̀ ẹ̀gàn sí ọ torí pé o jẹ́ tálíkà ìyẹn náà ló fẹ́ wọnú ẹgbẹ́ ìmùlẹ̀ sí ó fàyè rẹ fún sátani tí ò ní àǹfààní kankan rárá bó bá fàyè rẹ fún sátani ìyá ni mo fi jẹyàn nítorí pé afúnilókan fi gbẹ̀ẹ́dẹ́gbà lọ́wọ́ èèyàn ni sátani bó bá fi ayé rẹ fún kò sí tí ó fún ọ òfo nínú òfo asán nínú asán náà ni ó padà fún ọ wo ìyà tó rè ó rè kó o lè mọ jẹ lọ́wọ́ àní kó o gba jésù kó o dì í mú ṣinṣin nítorí pé ó yẹ kó o gbà á ọ̀nà kan nìyẹn ẹnìkan tá a fi fún wa nìyẹn láyé àtẹlọ́run ó ní èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ẹ máa gbọ́ tirẹ̀ bíbélì tún fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ bákan náà wípé a ti fún wa ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ wípé ní orúkọ jésù kí gbogbo ẹkún kó máa wọlé má gbàgbé o wípé ayé yìí àwa náà jà ń bẹ̀ ni ọ̀run nílé gbogbo wa.

Bọ̀dá bọ́ìsì mú ọ̀dọ́dọ̀ ẹ̀yin náà ẹ̀yin tó kébé bára ṣẹ́ẹ̀tì àbá bára ṣẹ́ẹ̀tì fún yín ẹ̀ ní dé bọ́sìn nìkan kan bó tilẹ̀ wù kó rí ẹ̀ ní dé tọwọ́ bí ti wù ó mọ ẹ̀ wá sí gbogbo àyálẹ̀ ẹ̀ mọ̀ pé what's up jí kí ló ń happen now ẹ̀yin guys wo là ń chill sí láti secondary school ló mọ̀ ti bẹ̀rẹ̀ títí tẹ́ fi wọ university tẹ́ fi wọ polytechnic tàbí àwọn technical schools lẹ́ẹ̀bà tó lọ káṣà ń gbẹ̀bá délé ìwé ẹlòmíì arìn àdàbí ẹni pẹ́gbẹ́ rẹ̀ ti wọ́ dànù nítorí akọ iná ni o ẹlòmíì arìn àdàbí ẹni tó sunké ẹlòmíì ó dáràn mọ̀ sí àdàbí ètò búkọ wọ́n ti wá dọmọ kọ́mọ wọ́n ti ya gáṣá láwọn ọmọ tí wọ́n bí níbi níran mọ́ ẹlòmíì ti lọ join cult bó bá padà délé tí bá má bàbá rẹ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ pé ọmọ rẹ̀ àgọ́wọ́ rẹ̀ lékè nǹka bẹ́lẹ̀ tí gan ò ṣe kó ẹ ti rójú òun gan fúnra ẹ̀ sí olórin kan ló kọ nígbà kan ó ní

ọjà rẹ tó wá náà nìyí o ni pé kó jàbá lé ọmọ ọlọmọ kó parọ fún kó fún lóyún tá bá ti mú délé yìí kó sọ pé ò tiẹ mọ rárá ọjà rẹ tó wá náà ó náà ni kò kàn mọ gbéra rẹ lẹ fọkùnrin tó bá tó wá yá kó wá dé ìgúnsí ọlọrun kó mọrọ kọfẹ ọjà tó wá náà tiẹ ó ní pé kó sọ fẹni tó lo fóònù rẹ lọwọ pé tó bá ti lo fóònù ọwọ ẹ tó kó bá gbélé mi lọ ọjà rẹ náà tó wá náà nìyẹn ọjà rẹ tó wá náà ó náà ni kó dìgbò lugi sí gbòòrò kó wá dọmọ ọ̀tá kalẹ̀ kó dọ̀rá ìsà iṣan méjì ti court ìtàn kan mọ̀ ni ọmọkùnrin kan ló jáde ilé ìwé gíga ni ò bá ríṣẹ́ ó wáṣẹ́ títí tí kò má ríṣẹ́ ó wá rántí ọ̀rẹ́ rẹ̀ tó ń bẹ lóṣòdì tó ń ṣe dráìvà ó lóun kúkú lọ́mọ bá ṣe kọ̀ǹdọ́kítọ̀ títí tóun náà fi ríṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ yìí wá pé kalẹ̀ ó ní onídìí lẹ́sìn ni o gbogbo ẹni tí ò bá ṣiṣẹ́ pẹ̀lú àwa báyìí wàhálà mọ́ ń ṣẹlẹ̀ káàkiri gbogbo àwọn terminals o tá a bá dé gbogbo ibẹ̀ toníkálukú bá ti ń yọ̀bẹ tálákì ti ń yàáké ìwọ náà bẹ̀rẹ̀ múgò ní bí ẹ gò rẹ lọ́wọ́ rẹ bábá ó jọmọ́ giri tàbí kò jọmọ́ bì kan ságbára rẹ ní gòná tó bá tọ́kọ́ dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ ara rẹ ná ó wà ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ àwọn ènìyàn torí pé ẹni orí yọ ó dilé ni o ọmọkùnrin lòun ti gbọ́ ìjábá ṣẹlẹ̀ láàwọn ní lóṣòdì níjọ́ táwọn yìí ọjọ́ náà ti pẹ́ díẹ̀ sẹ́yìn lọmọ yẹn bá kìgò mọ́lẹ̀ nígbà torí péjà bẹ̀rẹ̀ ó bá gbágò mọ́lẹ̀ ló bá gúnra rẹ̀ lọ́wọ́ ṣọ̀ orí iṣan méjì tó ń bẹ ní àtẹ́lẹwọ́ ibẹ̀ ló ti gbá ìgò ìmọ́ra rẹ̀ iṣan méjì bá gbẹni sókè báyìí ló ń da ẹ̀jẹ̀ ṣòròṣòròṣòrò ló bẹ̀rẹ̀ sí ń pariwo iṣan méjì ti court báyìí yes ìjà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni iṣan méjì ti court ká tó wí ká tó fọ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì ọmọ yìí ti fẹ̀gbẹ́ lílẹ̀ ó ti dákú ìdákú nìkan lẹ rí nígbà tí ó ṣe díẹ̀ kan tó gbé délé ìwòsàn ó mọ̀ ti gbẹ̀mí mi lọ́mọ tí ìyá ti ṣiṣẹ́ ṣiṣẹ́ lórí rẹ̀ tí bàbá ti làágùn làágùn torí títí ẹ̀ tí wọ́n sọ pé níjọ́ kan àwọn ò jókòó àwọn ò jèrè ọmọ àwọn ọmọ yìí mọ̀ fòṣán lé ọmọ kú iṣan méjì ti court ṣàwárí rè ńbẹ báyìí ǹjẹ́ èrè wà nínú agídí ǹjẹ́ èrè wà nínú jàǹdùkú ṣó rèrè gidi ńbẹ báyìí ǹjẹ́ bẹ́ẹ̀yàn bá tiẹ̀ rèrè nínú ayé ṣé èèyàn lè rèrè lọ́rùn bí o bá tiẹ̀ rèrè agídí rẹ àti jàǹdùkú rẹ nínú ayé ṣó rí lọ́rùn ìbéèrè mi sí ọ̀nà yìí o ní láti yí padà.

ṣe ìwòsàn fún ẹ̀ṣẹ̀ rẹ bí o bá pinnu láti yí padà ìwọ ìyàwó ilé mo dọ́dọ̀ rẹ o ìwọ tó jẹ́ wípé torí ká má bàá jìyà òun la ṣe ń yá má jìyà ló fà lọkọ rẹ ní jókòó ilé mọ tọ́jú àwọn ọmọ mọ tọ́jú ilé o jẹ́ kí èmi ló mọ ṣiṣẹ́ kí n mọ mọ wálé ṣùgbọ́n àbá omi àfi ọsì yàrá oníkínní yàrá onílékejì ló wọ́n wọ̀ káàkiri pẹ̀lú rọláyà ó ní wẹ̀ fáwọn ọmọ bá ti fún ọ lóúnjẹ tán ẹ̀yìn ọmọ ẹ mọ́ lọ sí ilé nkùlé ni ló bá bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ káàkiri àdúgbò bá mi ló kọrin kan ni.

ẹnu rẹ gbọdọ ko ba oyawo ile o hey bo lo se wa se bayi to je pe toko re ba n lo bi se laaro gbogbo eyan ni o mo o lo ki aso re lorun to ni bi o ba fowo to to ole ko gbọdọ lo to ba de san o fa bo lori awon ara ile yin ti la lo du ba de losan yo mo pari ija ija ni o pari ti toko re o fi de lale ti gbogbo eyan o tun mo koko re ti de awon ara ile yin kan se ti wa da omo ladugbo o mo gbara ile re tun ti bere pelu oko re awon iyawo mi ewe o awon mi eja won e tanti won sugbon lataro ti ti o fi dale won lero mo ya won abo e won a se nje won mo da ka je ka kiri adugbo ni omo won bayi ni o se fakun lemu eleyi ti ba nlo suku yo wa aso gigan lo ni aso suku re o ti gun ah e ti ri ya ero mo seru iyawo be lo ko mo ni mo nwo oko to ba ya e le oko yin sita ara ise yin lo wa o pe e le oko yin sita eyin gan le nko won si yoyo eyin oko na gan e gbo gbogbo ohun tẹ le ṣe fún ìyàwó yín inú ilé lẹ mọ ṣe fún girlfriend gbogbo owó tẹ le ná fún ìyàwó ilé ẹ mọ ná fún girlfriend àwọn ọ̀fẹ́ kan tún wà tẹ mọ ń dá lára fún àwọn girlfriend yín ẹ lè dárú ẹ lára láàrin ìṣẹ́jú márùn-ún nílé ẹ ti mọ gbọ́ ẹ wá ní gbogbo ìyẹn ní ìsìn ẹ lè bá ìyàwó yín jáde ẹ mọ gbọ́ ní ṣọwájú bá débẹ̀ lọ́hùn sọ fún ọkọ mi náà fẹ́ dé ẹ wà mọ náwó yàlà yòlò ńta tẹ bá déta ìta lọmọ yín ti mọ da ẹ dánú ilé ẹlòmíì àti mọ wọlé lágbo kékèké inú àwọn ọkùnrin bí ago one yàgò tù ah ń bo la fẹ́ báyàrá já báyìí ǹjẹ́ ṣẹ́nu wa nìkan ni ó kò bá wa báyìí àbí wà wa ìwà gan ó kò bá wa báyìí ẹ̀jẹ̀ á lọ jáwọ́ onídàájọ́ ayé mọ̀ ń bọ̀ ẹ̀ ṣọ́ra ìjọba.

àwa ìránṣẹ́ ọlọ́run ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run àti àjọ̀gbọ́n ìjọba rẹ̀ ọ̀rọ̀ kan wá o nítorí pé àwa gangan ni agbátẹ̀lé rí pàǹtẹ̀tẹ̀ báyìí béèyàn bá dẹ̀ yọ ìtìgi tó ń bẹ lójú ọmọ làkejì ẹ̀ tí ò bá yọ tiẹ̀ a jẹ́ pé ká sọ wípé irú onítọ̀hún yẹn ó jẹ́ olójú kan ni wá o bí a bá ń yọ ìtìgi lójú àwọn ènìyàn tá a bá yọ ìtìgi ojú ara wa wo iṣẹ́ ọlọ́run tó ń ṣe ṣòtẹ́ ń dì bóyá olórin ẹ̀mí ni ọ́ ṣé nígbà tó ń kọrin ẹ̀mí yẹn ṣé o kán lọ́kọ̀ọ̀kan odó lórí kristi àpáta ilẹ̀ mìíràn yanrìn ni bá ti ń kọ́ ṣòtẹ́ ń dì ṣó òwò kìkì káàkiri ṣé ṣe pé àwọn èèyàn tó ń sọ fún pé kán máa wá ìjọba ọlọ́run ṣé kìí ṣe pé èyí tó kù lẹ́yìn rẹ̀ nìwọ fún ara rẹ̀ ń wá tó fi ìjọba ọlọ́run sílẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run míì tán pera wọn ní olórin wọ́n á sì mọ kọrin wọ́n mọ búra wọn mọ tàkùrọ̀sọ bẹ́lẹ̀ bá kọrin tó bá bú tọ̀hún náà tún gbé tiẹ̀ náà tún bú tiẹ̀ aláwa mọ yàtọ̀ sí wọn olórin ayé la gbọ́ tó ń kọ orí ìgbà kan ńgbà wo tún wá ló wá dà báyìí lọ́dọ̀ wa

ṣò wa fi ọṣẹ yẹ báyìí àbí o fura pé èṣù fi ọṣẹ yẹ nígbà tá a bá pè ọ sílé ìjọsìn torí pé a mọ̀ pé akọrin ẹ̀mí ni ọ pé ọ̀run àwọn ènìyàn ó ṣì láti gba eré o tó wá débẹ̀ tó kọrin tó mú ògo jáde wá o kọrin tó ní ìgbàlà nínú o kọrin táwọn ènìyàn ó fàyè wọn fún jésù ó sì pe ara rẹ ní olórin ẹ̀mí ṣé olórin ẹ̀mí ni ọ fúnra rẹ àbí wọn kàn ń pè ọ bẹ́ẹ̀ torí gbà mí tẹ́lómi bá fẹ́ lọ kọrin ẹ̀mí tá a wí náà yóò ti mu tí ó kẹ́rin tó bá tún kọ́ tán àtúngbégbá ọtí rẹ̀

ìyá mi olórin nu ẹ̀ṣẹ̀ mọ̀ lóró ikú ni èrè ẹ̀ṣẹ̀ ọ̀run àpáǹdì òní ń gbé ní rè bá ẹlẹ́dàá rẹ̀ làjà lónìí kó má ba kùnà ilé ológo

0: home of hit music.
1: This is 58.7.
0: Your number one hit music station.

to you.

0: You're now girl tuned in.
1: Your station. Your music.
2: Diamond. 88.7 FM.

0: Your number one hit music station.
1: Diamond FM.

0: 88.7 FM.
1: In the mix. On 88.7 FM.

0: Your station, your music.
1: Diamond 88.7 FM.

0: balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹ̀lé fún. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀jọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fún gba yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálí kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn lẹ wa. Bí ẹ̀kọ́ àjímúlòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dín gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀nyìn. Bọ́bá wa di ọjọ́ Saturday tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa. Wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko. Àtúpalẹ̀ ọba ló ládé orí ejigbara ẹlẹ́kẹ́ nítawọn ìjòyè.
1: Ó fẹ́ sinmi létí, ó ń gbọ̀n rìnrìn dọ́kan. Ìkànnì Diamond 88.7 FM.
2: Ki gẹdẹgẹdẹ ayafi digi eledumare arinurode amoran kan lo le gbe jade fo omo toni toni e wa ku amojuba kan to eto kan eto kan ti o ma tu pere pere awon abawon to fi mo idoti to sodo sinu okan e dai niyan digi okan ohun gbogbo teda ba je tabi gbero bere lati nu okan be ni igbe aye eto de safihan aworan ohun teda je ninu digi okan eto pataki ti o mu idagbasoke ohun aye pada ire bayi igbe aye temi wa ninu eyi ti igbe aye tara na yo si ma fi eso iwa bi olorun to nti igbe aye to se weku lu ofin olorun han digi okan ile iwosan teme lori afefe nibi ti olorun yo ti ma se iwosan kan gbogbo digi okan e pade olorun waju oye wole dukia olorun lori eto yi ni gbogbo ojo isimi sunday laarin ago mejo si mesan owuro digi okan nile ise radio to tawon yo yi na ni o diamond 88.7 fm ilorin digi okan eto tin tu aye ni se sawotan iwa patapata e ma tetile ko

Ọlọ́run èmi àwọn wòlíì akiri sore lónìí ọjọ́ kẹsàn-án oṣù ẹlẹ́ẹ̀kẹjọ. Wọ́n rán mi iṣẹ́ sí gbogbo ẹ̀yìn ọmọ Ọlọ́run káàkiri. Kó tó di pé màá sọ yẹn kí n tó máa mọ̀ọ́mọ̀ kí n tó máa dún gẹ́gẹ́ bí a ṣe rán mi láàárọ̀ yìí. Ẹ̀yin àyànfẹ́, a kú pọ̀pọ̀ sí 77 eléyìí tó wáyé ní ọjọ́ Friday. And mi ò ní tàn jẹ pẹpẹ yẹ pọ̀n mọ́ Jesus City. N tí ń rùn, ó tún ti bẹ̀rẹ̀ sí rùn, kó sì tó le tánlẹ̀ ní ìsìn. Ìrò tọ́dún yìí parí ni. Gbogbo ìre tá a sú fún yín, ó di dandan kó mọ̀ ọ́. Nínú àwọn tí ọ̀kọ̀ọ̀kan sun ẹ̀rí jáde látẹnu wọn.

0: Psalm 77 verse 11. O ni eran mi leti. Ise iyanu mi. Ise iyanu re atijo eran leti. O n la nse. Eke baba. Sile ko fe mi na. Gbogbo eyan to wa n gbo mi. Bi owo ye lori. Alaanu to ko wa to mo le. Daddy, Alaanu to ko yin le. Nitori ese aimodi. Mo fi majemu ipe so tele loni pe loruko baba tomo ati temi mimo adabi ti o ba sunmoju adabi ti o ba mo rin lori ile adabi ti o ba fonje kanu lati seju ilo afitategun iba fe si loku ija yen pari fun re ni o wa okan in the name of Jesus Christ. Oh engineer je ngbo kan ki nzuma se lo e won ti baba iso
1: oruko mi ni side of adabi ti mo lati waka jayi nigba ti mo de ori oke yi mo dupe bọlọpẹ ọlọrun gba kusu 2021 ti mo de ori oke yi ni
2: Jesus City
1: ori oke kan aju ofo metele tele kin lo
2: oke won ni e lo bi kan
1: sori oke kan
2: eyin ba ku mu ja sibe
1: o ati mo wa de be mo wa ni ah emi a so mu pe ki ma lo sori oke ipe ki ma pon
2: ni bi ti bi
1: ti bi nigba ti mo wa de be an ki fun wa ni odun na eni pe anybody ko toju aki e pe ani fun
2: ani gba mi
1: ibe ka ma bere fun ta ba fe tori igba ti mo fe yawo mi ti to ti le lodun mefa ti ato mi odomo
2: ato yin o se kini
1: ti odomo rara
2: lodun mefa te ti fe yawo yin to n bo imi to re o
1: yawo ni wa so fun mi pe iwo wo bi gbadan fi ole na ni ko da lo te ma ti ko mai lo ma loyun
2: se gbo e wo bi yawo won se nti won in wule fi ole na ni emi to je wi po mo po lara mi bi an ba ti kan mi bayi mo kan ni mi yo ti doyun mo wa n bo gbe fodun mefa okan mi kan mi o ti fe kan mi pa ko si nkan kan ninu ba bi ni
1: o da so fun mi be o tori pe mo wa sori oke yin wa juwe ma nkan fun baba kan fun mi lo yo baba yen gbona go logun oni kele wa 50,000 wa ipo won ba mi si agbo ti mama mu mo fun okun yen 50,000 in rise re
2: magbo
1: eni kan wa juwe mo tojo ko wa ni kin lo si ori oke yen ama gba ti mo di ori oke yen oke yen o gagan mo fe wole sibe ilokan so fun mi pe o ti debi to lo
2: ai
1: igba ti mo koju seyin be mo ri sosi pe ah ero po mo si pada lo sosi
2: e ba ya be
1: ate wa fun mi lanki yen mo wa fin bere oru ma dide osan ma gbadu
2: se wo nkan won dide lo ma sun gbogbo
1: ni ba wa lenu se tori driver ni mi mi ka ni mo wa mo tun fa we ti ti mo gbadu pe wo lo mo jojo ti mi obirin yi ti mo se ba mi se to se wo e wa da ga pe ni o sa di jokan yari ọ̀nà bá wọn family mi ó ní ìwọ̀n fọmọ yín rẹ̀ nípa tọ̀kẹ́ ọ̀dọ́mọ.
2: ó tu yín láṣì.
1: tí mo fi sí kọ́kọ́ ó lọ tú gbagba ìwọ ló ń bolo ṣáàjì mo ṣàtò kẹrẹ má dùn àyẹn àwọn mo dúpẹ́ fọ́lẹ́ orí òkè bí mo ṣe wà yìí ìyàwó mi ò ní pẹ́ jà lójú.
2: o ní pẹ́ ṣe kíni.
1: o ní pẹ́ bímọ mo wá sọ fọ́lọ́.
2: máa ń tù yín wà nǹkọ́.
1: máa ń tù yẹn wà lọ.
2: ó sì ń bẹ lọ́yìn dì sí. bí ọmọ mélòó ló wù yín.
1: ó lọ bá ṣe fún mi lọ́rọ̀ owó mi kì í bímọ pọ̀.
2: bí mélòó.
1: Owó mi kì í bí mẹ́fà.
2: fún tẹ́ ẹ wí bẹ́ẹ̀ ni ó ṣe rí. kíyàwó yín ó bí wẹ́rẹ́. ká bá wọn yin ọlọ́run. ẹ sì bí márùn-ún yòókù. in Jesus name.
0: Nice. Ìkan ló tún gbọ́ yẹn. gbogbo ẹ yóò mọ ọlọ́run. wo ti jésù olùgbàlà sọ ayé bàbá yẹn dà. ọba tí èjì èèyàn ọ̀rá rè. mo fẹ́ ọ̀fà ayé rẹ fún jésù. gbogbo ẹyin tẹ́ ẹ gba jésù lọ́jọ́ sunday. ṣé ẹ mọ̀ pé mo ti sọ nǹkan kan fún yín. a pàdé láàárọ̀ yìí ká lè sọ̀rọ̀ nípa ìrìbọmi rẹ. múra o ẹ mọ bíbélì ni work out your salvation. ẹ ṣiṣẹ́ ìgbàlà yín pẹ̀lú ẹrù àti ìwárìrì. ẹ jẹ́ mọ̀ lọ gbogbo ẹyin ọmọ ọlọ́run pátá àtọmọdé àtàgbà. bí n bá ráwọn bíi 250 tí wọ́n lè ní pásítọ̀ ẹ jẹ́ ń gbin irúgbìn 1000 kẹ́ ẹ fi ṣe tọ̀la. ó ti tó wọ́n ní díẹ̀ tó nù kó ní nǹkan. bọ́ ọ bá wà nú àwọn 250 wá múra torí pé wọ́n fún ọ ní àsopọ̀ tó kọjá òye rẹ̀ tàbí o ní ìdámẹ́wàá tó fẹ́ san. mo ní gbádùn ayé ṣe ń gbà mọ́ fi ìdámẹ́wàá dùn prógrámù ọlọ́run ọba ń gbọ́. account number church ni 1966-36-38-73 ẹ wò mí sà access bank ni tí ìyẹn ọba wọlé comfort life mission ni ó gbé jáde o account number church ni o ẹlò eléyìí 2017 4290 47 2017 42 90 47 Comfort Life Mission International ni yen o gbe jade First Bank ilele mu ida mewa re fi ti pe oluwa la ona abayo femi na o leyin gba na eja lo church eja pade ninu ipade agbara lai mu igbale re dani ayo ni ti e gbogbo eyan omo olodun ti won bi e wa kunle eyin te mark wedding anniversary yen wa kunle juna me kapa aladasha mo so tele agbara olodun ti mu ni lo bi giga ko wonu ipin rawo yin e lo tayo ke se rere adara fun yin happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni wo ni mo fe so testimony 080 88 71 65 66 080 88 71 65 66 e send the message ire atanu ko ba yin

0: bó bá dáké tí ọlọ́run ti ọwọ́ ìránṣẹ́ rẹ̀ pastor dẹ́kúnlé epaphras gbé kalẹ̀ ní ìlú ìlọrin ibẹ̀ ni ọlọ́run ti mọ yí ìpẹ́ àti kádàrá oníkálukú padà ní gbogbo ọjọ́ thursday ní aago mẹ́jọ àárọ̀ àti ní gbogbo ọjọ́ sunday láago méje àárọ̀ ẹ̀ǹdẹ̀ fúyà ẹ̀ wá pàdé ọlọ́run arúgbó ọjọ́ mọ́ bọ̀ ní comfort life mission international ti ìlú ìlọrin láti ibikíbi ní gẹ̀ríà limit tàbí ọ̀fà garage ẹ wọ mọ́tò tó ń lọ sí asadam ẹ sọ̀kalẹ̀ ní ilé epo agáka ẹ rí ìyànà òṣèré ẹ bèrè bí oyin event center níbẹ̀ ibẹ̀ ni church comfort life mission international wà ní ìlú ìlọrin ìwọ náà tètè darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ thursday láago mẹ́jọ àárọ̀ tàbí gbogbo ọjọ́ sunday láago méje àárọ̀ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé 0025245045 ọlọ́run òjijì dúró dì ọ́ torí ìwọ ni testimony kan.
1: O nfẹ́ simi létí o n gbọ̀n rere dọ́kan ìkànnì diamond 88.7 FM.
2: Ó ṣe ń dọ̀.

In 2 Kings chapter 6, ìwé àwọn ọba kejì orí kẹfà, ẹsẹ̀ àkọ́kọ́. Àwọn ọmọ wòlíì wọ́n wí fún Elisha pé, "Sáà wo ibi tí àwa gbé jókòó níwájú rẹ̀ yìí, ó wá jù fún wa. Jẹ́ kí àwa kí ó lọ, àwa gbé ọ ká lọ sí Jordani. Kí olúkúlùkù wa kí ó lọ mú ìtì igi kọ̀ọ̀kan wá sì jẹ́. Kí àwa kí ó ṣe ibì kan tí àwa máa gbé." Òun sì dáhùn wípé, "Ẹ máa lọ." Verse 3. Ẹnìkan sì wí pé, "Kí ó wù ọ́, èmi bẹ̀ ọ́ láti bá àwọn ìránṣẹ́ rẹ lọ." Òun sì dáhùn pé, "Èmi ò lọ." Bẹ́ẹ̀ ni ó bá wọn lọ. Nígbà wọn dé Jordani, wọ́n ké igi. Ó sì ṣe bí ẹnìkan ti ń ké ìtì igi, àáké yọ sínú omi. Ó sì kígbe, ó sì wí pé, "Yé, Olúwa mi, àtọ̀rọ̀ rẹ̀ ni." Ènìyàn Ọlọ́run sì wí pé, "Níbo ló bọ́ sí?" Ó sì fi ibẹ̀ hàn án. Ó sì ké igi kan, ó sì sọ sínú rẹ̀. Irin náà sì léfò. Verse 7, ibi tá a ti dánu dúró. Nítorí náà ni ó wí pé, "Mú." Ó sì nawọ́ rẹ̀, ó sì mú. Kọ́ sílẹ̀, "Tell God to follow you anywhere you are going. Tell God before you tell anybody." Ẹ máa sọ fún Ọlọ́run kó tẹ̀lé yín lọ síbikíbi tẹ bá fẹ́ lọ. Tẹ́ ẹ bá dá lọ, ẹ sàn kanu, ẹ ní lè rí mọ́. "Anytime you go alone, you will suffer alone. But when God go with you, there will be a provision for you. Anywhere God will allow you to go, he will protect you there." Ibi t'Ọlọ́run bá ti jẹ́ kó o lọ, ó máa dáàbò bẹ́ níbẹ̀. "When God is aware of where you are living now, protection is guaranteed." T'Ọlọ́run bá mọ̀ nípa ibi tó ń gbé sìn, àbò wà ńbẹ̀ ni ẹ. Àbò dájú ńbẹ̀, kò sí tó máa ṣe fọkànbalẹ̀. "Inform God before you start the business, because at the middle of the business, storm may rise. But if God is at the midst of the storm, sooner or later, the storm will cease." Tí o bá ti sọ fọ́lọ́run kí ìjì tó dé, Ọlọ́run ti wà láàrin ìjì nìyẹn. Tí ìjì bá wá bẹ̀rẹ̀, ìjì á dáwọ́ dúró torí Olúwa ń bẹ láàrin ìjì. Ẹ pàtẹ́wọ́ fọ́lọ́run.

98.7 FM.

àjọ ọlọ́pàá mọ̀ ní lórí ètò ìdìbò gómìnà nípínlẹ̀ ọ̀sùn wọ́n ti lé kọmíṣánná kan ní Sokoto mú o nínú ìṣèjọba gómìnà Adeleke lọ́sùn o lórí ẹ̀sùn pé ó lọ́ọ́ rí iṣẹ́ ìpolongo ìbò èyí tó mú làásìgbò lọ́wọ́ o àjọ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀sùn ti jẹ́rìí sí ìnáwó gan kọmíṣánná fọ́rọ̀ àyíká o ọ̀gbẹ́ni Mayo Wanjorin àti ẹnìkan o eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Ọdẹyẹmí Abimbola lẹ́yìn tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìyìnbọn lóní ó ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń ṣe ìpolongo ìbò ní ìlú Lẹ́sà nípínlẹ̀ ọ̀sùn gẹ́gẹ́ bí Daily Post ṣe jábọ̀ ròyìn wọ́n ní àjọ náà ló ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ ló wáyé nígbà tí àwọn afurasí eléyìí tí wọ́n di ìhámọ́ra lọ́kùnrin kan tí wọ́n ní wọ́n ṣàlàyé pé wọ́n fojú gánni wọn bí wọ́n ṣe ń sọ̀kalẹ̀ nínú ọkọ̀ kan o tí wọ́n sì da ìbọn bolẹ̀ níbi tí wọ́n ti ń ṣètò ìpolongo ìbò fún tòṣèlú eléyìí tó ń lọ lọ́wọ́ ní ìlú ọ̀hún Daily Post náà ló gbé mo ti padà sínú ìwé ìròyìn punch lọ́dọ̀ mi bí o ni mo sì wà lórí ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà nípínlẹ̀ ọ̀sùn olùwápò tí sọmọ ìlàbẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú àgbààmọ̀ ni olóhùn ju wọ́lẹ̀ òun sì ti ń sàtìlẹ́yìn fún oyè bámijé ṣe ni olùwápò gómìnà ni lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressive Grand Alliance ìyẹn APGA ọ̀gbẹ́ni Adésínà Adéyẹmí Ìdòrò ni ànájọ àbámẹ́ta ti kéde àtìlẹ́yìn rẹ̀ fún olùwápò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC o nínú ètò ìdìbò gómìnà èyí tí ó wáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tá a wà yìí o eléyìí tí ń ṣe Bọ́lá Oyèbámíjẹ gẹ́gẹ́ bí ìwéròyìn punch bó ṣe gbéròyìn o olùwápò òun tí ń sọmọ ìlẹ́gbẹ́ òṣèlú APGA náà ló kéde ìgbésẹ̀ rẹ̀ pé òun ti ju wọ́lẹ̀ o fún Oyèbámíjẹ o gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé pé ṣe ni ó sọ̀rọ̀ náà jáde níbi tí wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀tàkùrọ̀sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ọ̀dọ́ nípínlẹ̀ ọ̀sùn eléyìí tí wọ́n ṣe pẹ̀lú Oyèbámíjẹ ti àwọn ikọ̀ ìpolongo ìbò fẹ́gbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ìyẹn nílùú Òsogbo ti Solúlu ìpínlẹ̀ ọ̀sùn punch náà ló gbéròyìn mo tún ti wà nínú ìwé ìròyìn Daily Trust lọ́dọ̀ mi bí o níbi tí wọ́n ti pé kòkò bérèmọ̀ tí máa ń ṣẹlẹ̀ lọ́wọ́ àṣálẹ́mọ̀ ló mú káwọn ọmọ Nàìjíríà kó máa pa mọ́ jọ o bí aládi bí èrè aládi ńṣe ni Fáyọ̀ṣe mà ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ o gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyọ̀ṣe Òsokò ló mọ̀ tí ṣàkàwé oníṣẹ́rí bí kì í ṣe síná láwọn ìlú tó jẹ́ àwọn ìlú tó wà nígbèríko pàápàá jùlọ lọ́wọ́ àṣálẹ ló jẹ́ ọ̀kan lára ohun tó ń fà á tí àwọn èèyàn ṣe ń bímọ rẹpẹtẹ lórílẹ̀‐èdè yìí o gẹ́gẹ́ bí Daily Trust ṣe gbéròyìn Fáyọ̀ṣe ló sọ̀rọ̀ náà lẹ́yìn tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ bíi alága àjọ tó rí sọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná láwọn ìgbèríko tá a mọ̀ sí REA o Fáyọ̀ṣe ṣàlàyé pé àìsí iná mọ̀nàmọ́ná láwọn ọ̀pọ̀lọpọ̀ ìlú ó mọ̀ ló mú kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú pàápàá jùlọ àwọn ọkùnrin kí wọ́n lọ rí máa bá ti àwọn ayáwọ́ o ní eléyìí tó rọrùn kí wọ́n tètè wọlé lọ sùn tí àwọn ayáwọ́ lórí ibùsùn wọn o ìyẹn lórí tìmọ̀tìmọ̀ wọn o ó ní torí pé kò síná tí wọ́n fi pẹ́ rígboro látàrí eléyìí ọlọ́run ló fà á tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mọ̀ ní ṣẹlẹ̀ lọ́wọ́ àṣálẹ̀ tó fi mọ́ èyí tó ń fa báwọn èèyàn ṣe bímọ bẹ̀rẹ̀ bíi ìràlẹ́dẹ̀ Daily Trust náà ló gbéròyìn lójúmọ́ tòní mo ti wà ní dí kébù lọ́dọ̀ mi bí o níbi tí ẹgbẹ́ òṣèlú adc wọ́n ti fẹ̀sùn kan àjọ icpc pé wọ́n dáàbò bo àwọn ìkà ìjọba kan o nínú ìwádìí àjọ pfipc tó ń lọ lọ́wọ́ ṣe ni ẹgbẹ́ òṣèlú africa democratic congress adc wọ́n ti fẹ̀sùn kan àjọ tí múni mádàá gbógun ti wà jẹ́bánu àtàwọn wà míì tó fara pẹ́ icpc wọ́n ní ṣe ni wọ́n mọ̀ ń dáàbò bo àwọn ìkà ìjọba kan nínú iṣẹ́ ìwádìí tó ń lọ lọ́wọ́ lórí awuyewuye o èyí tó rọ̀ gbà ilé iṣẹ́ kan tí wọ́n pè ní pfipc káwọ gẹ́bí dì kébù wọ́n ṣe gbéròyìn o nínú àpilẹ̀kọ tí wọ́n fi léde lánàjọ àbámẹ́ta látọ̀dọ̀ Bọ́lájí Abdullahi ti ń ṣe akọ̀wé ìpolongo àpapọ̀ ẹgbẹ́ òṣèlú náà ṣe ni ẹgbẹ́ òṣèlú adc ní ànídandanla ṣe ni àwọn awuyewuye náà ló ti tayọ ọ̀rọ̀ ti Adeniyi Adeyemi o eléyìí tí wọ́n pè ní ọ̀gá àgbà fún àjọ pfipc ọ̀hún eléyìí tí wọ́n ní kí wọ́n lọ rèé ṣe iṣẹ́ ìwádìí kásìgbè ilé ẹjọ́ dì kébù náà ló ṣe bẹ́ẹ̀ tó gbéròyìn lójúmọ́ tòní

0: lọ́jọ́ Wednesday aago márùn-ún lẹ́tọ̀ ó ti bẹ̀rẹ̀. Thursday títí di Saturday aago mẹ́sàn-án òwúrọ̀ títí di márùn-ún ìrọ̀lẹ́ ni. Ọjọ́ Sunday ni àkànṣe ìsìn tí ó bẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀. Níbi tí Olúwo ti máa lo bàbá àti màmá Reverend Bọ̀dé Àmọ̀wó àti Pastor Dr. Mrs. Ayọ̀ Àmọ̀wó fún ìgbàlejò ọ̀gọ̀rọ̀ ẹ̀mí àlàyé lábẹ́ àkóso ẹ̀mí mímọ́. Àwọn t'Olúwo lò ni Pastor Dr. John Adékúnlé àti Pastor Felix Adéoyè. Dominion Voices ni ó ṣáájú wa fórin. Ìpàdé di Dominion Camp, Habitation of Faith for Kilometer 1 off Gama Afa Road along Railway Station Gama nípínlẹ̀ Kwara. Ìwọ gangan lẹ̀rí kan. National Dominion Convention 2026. Mẹ́jọ fò ẹrú.
1: Vibes, good talk and conversations. You can have it all at Diamond 88.7 FM, Ilorin. Diamond 88.7 FM, we've got you.
2: Diamond FM.
3: 88.7 FM.
4: Across the airwaves right now.
5: In the mix.

0: ibaṣerere ibaṣe buburu
1: olúwa bùkún ọrọ rẹ nínú ọkàn wa ani bí a ti ń lo ẹ̀rọ ayélujára yìí wípé ká ṣàkíyèsí ká sì ṣọ́ra dáadáa torí pé gbogbo ohun tá a bá ṣe ìbáṣe níkọ̀kọ̀ ìbáṣe ní gbangba a ó jíhin rẹ̀ nígbà tí o bá yá fọlọ́run torí ntẹ́lómi ń gbé orí rẹ̀ ṣe ibi ni ntẹ́lómi sì ṣe ń bẹ̀ rere àti búburú a gbẹ̀sán rẹ̀ nígbà tí o bá yá kí la ń pè ní ìtàkùn ayélujára ó túmọ̀ sí oríṣiríṣi àwọn ọ̀nà tí a fi ń bára wa sọ̀rọ̀ ó túmọ̀ sí oríṣiríṣi ọ̀nà tá a lè fi ṣòwò ó túmọ̀ sí oríṣiríṣi ọ̀nà èyí tí a lè fi mọ kí ló ń ṣẹlẹ̀ ní àgbáyé it gives information.
0: ṣé lórí rédíò nìyẹn.
1: rédíò lè wà ń bẹ̀.
0: lórí
1: tẹlifíṣàn lè wà ń bẹ̀. fóònù wa ara ẹ ní bẹẹ ní lóríṣiríṣi ọ̀nà newspaper náà wà ń bẹ lóríṣiríṣi bẹẹ la lè gbà láti fi lò ó a rí i pé ayé tá a wọ ó ti di ayé computer we call it computer world ó ti wá kò ní computer ó ti wá di ai artificial intelligence bẹẹ ní olókùn tí ayé tún wà ní díẹ báyìí bẹẹ ní ẹnìkan ní ẹni tí ò bá mọ̀ nípa ai. Pé ó dàbí ẹni pé èèyàn ṣẹ̀ṣẹ̀ mi mímọ́ mo ní kó gbẹ́nu ẹ̀ dání.
0: Kí ni ìtumọ̀ yẹn?
1: Ẹ máa fi tí ò tiẹ̀ jọra wọn wé
0: nǹkan. Kí ni ìtumọ̀ yẹn?
1: Ẹnu àwa Kristẹn náà tó máa ń gbọ́ ìṣọkúṣọ. Àwa tó yẹ kó máa bá àwọn àmì ìwé ẹnu wa láti máa gbọ́rọ̀. Ó máa fi AI. Bí ẹ mú artificial intelligence ni. Data ni táwọn èèyàn kó jọ tó wọn alaláìsí nǹkan. Ibi tó wá sí mọ́mọ́ náà ló máa wí mọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀fẹ́ iṣẹ́ tó ń ṣe ó sì bó kí iṣẹ́ wa kó fast ṣùgbọ́n kò mọ gbogbo nǹkan tán bọ́ ọ bá ń bèèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí ìwọ náà ò lóye ń tọ́ ń bèèrè ó lè gbé e lọ sí ibòmí ìtọ́ ti ẹ̀rọ wọn náà ti mọ fọ́lọ́ ẹ̀ gọ́gọ́gọ́gọ́gọ́ wọ́n pè yín jòkó ọkọ àtìyàwó ń jà ọwọ́ abèrè lọ́wọ́ AI tí wàá ṣe ńbo la sọ ọgbọ́n orí sí ńbo la sọ ìrírí sí ṣé ọyọ AI mọ onírírí ta ni gẹ́gẹ́ bí ènìyàn tó yín náà tẹ́rí ọ̀rọ̀ ènìyàn lọ́wọ́ àmọ́ kò lè gba ipò ènìyàn. A gbúdọ̀ kíyè sára dáadáa.
0: Ó rìn ìyàn lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ṣùgbọ́n kò lè gbà ènìyàn.
1: Nínú ayé kọ̀mpútà AI yìí, wọ́n pè ní ayára bí àṣá. Ìtàkùn ayélujára jẹ́ àwọn ọ̀nà tí a fi ń kó nǹkan pamọ́ tí ó wà lóríṣiríṣi data storage options. Ìpele mìíràn wà tí a lè pè ní social media bí àwọn WhatsApp, àwọn Facebook, Snapchat, àwọn Instagram, YouTube, Twitter, àwọn gbogbo rẹ̀ Messenger, Google bẹ́ẹ̀ lóríṣiríṣi ló wà. Torí náà àwọn nǹkan tá a fẹ́ máa jíròrò lé lórí bó la ṣe ń lò ó tí ò ní já sí ẹ̀sìn bó la ṣe lè lò ó tí ò gbé ògo ọlọ́run ga ẹ jẹ́ ká kọ́ wa àwọn àǹfààní èyí tó wà nínú ìtàkùn ayélujára. Number one, ó mú ìrọ̀rùn bá àwọn iṣẹ́ wa láàrin ara wa nítòsí àti ní jìnnàjìnnà. In fact very fast. Tẹ́sẹ̀sẹ̀ máa ronú olúwa wípé èmi ń bọ̀ kankan bolo tó ń wà bẹ́yọ ọlọ́run bẹ́ẹ̀ bá ti tẹ̀ kódà kò pé ìṣẹ́jú àáyá márùn-ún ti gbé bá fún
0: mi. Yóò ti gbé wá fún ẹ.
1: Kò sì sí nǹkan ìbéèrè tí ò ní ní àìdí àáfún yín lésì. Kò sí nǹkan yẹn.
0: Tí ò béèrè tí
1: ò ní fún yàn lé. Àwọn ọmọ òwúrọ̀ gbé fóònù wọnú exam hall sa. Bẹ́ẹ̀ bá fẹ́ kọ sẹ́rí oh my god. Bẹ́ẹ̀ bá sọ́ra kí ni yìí a fẹ́ gbà kù lọ́wọ́ wa. Ẹ fún àwọn assignment nsìn pé kó lọ sí nlé. Kò ní ìdíyẹ kò ní ìdíyẹ ní ìbọdì mọ o bá ti rí fóònù gbá mọ. Bàbá kó tó kò ìṣẹ́jú márùn yóò parí
0: sí. Yóò parí ẹ̀.
1: Ẹ fẹ́ kọ application ìrọ̀rùn tí o ti bá rọ̀rùn dé. CV yín ti bá rọ̀rùn dé. Kò sí tí ẹ fẹ́ ṣe tí o bá rọ̀rùn dé.
0: Lórí social media.
1: Kódà bẹ́ẹ̀ bá kọ èdè ìbò báyìí. Tẹ kọ tẹ bá ti fún.
0: Yóò ní kó kọ̀ rẹ tiẹ̀.
1: Ìyẹn ọ̀kan máa ń tàn kan ní èdè English tó dà ìbò tó dà yóò bá yín ṣe ẹ tó ń wá sọ pé bá ń yí padà sí Yorùbá yóò fún yóò sì fàmì sí gbogbo ẹ bẹ́ẹ̀ ni sà.
0: Yóò fún yàn ní.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Ẹ̀yin náà máa ti rìn jìnnà lórí ẹ.
1: Táyé bá yí sí kéèyà yí sí. Táyé bá yí ó mú ìrọ̀rùn wá ó sì ran àwọn oníṣòwò lọ́wọ́ tó jẹ́ pé ẹ lè gbé ọjà tẹ́ńtà sórí gbogbo ayé a máa wò ó wọn ó sì pè yín we bi lo ma gbe lo be eniyan kan sanwo ni eniyan si sanwo we bi o pari awon oja mi te le mo ko wa lori igba e ma ri lori social media eh si le order fun be ko nle won si wa gbe gba yin nle ti o ba si teyin lona le da pada ah o si dawo yin pada fun ah ro mu ki se wa ko rorun on lo fa to ye ke lopo lopo igba awon miran to ye kan gbe eyan bi manu si bi se won le gba metan
0: eh
1: beni won ma ko ise ti mete ta ma se
0: ma se
1: meji gan to
0: eh
1: beni ran bi ta n ba lo meji gan to tori eti awon marun a ma crack ori a ma lagun
0: eh
1: eh
0: ayo
1: mo ri o te ti ri ko sese ni pe arun sare lo sotun a lagun ina o je ibi eko fun opolopo ise tabi owo tabi eko mo le ko won se nse bi ata lori re
0: lori re
1: beni ma kan ma wo na mo mu yo mo mi pa mo wo ma se mo practice
0: atokunrin
1: ato obirin ko si nte fe ko in fact be se se lo register mi pe en ko kini kan e gbugbu e le ma ko lori re
0: lai de
1: e gba rara gbugbu e le ma ko amo bi te ri ti eyan ti ma yo le na ni pe o wa bere pe ta lo fun oniwe eri o le te ti gba we eri o amo mi wa to je pe casual e kan kan fun ilu ara yin te ba fi mo fe mo ti se lagba awon society abi kan na ko pe a bere pe ojo yen gbe so gudo koko ojo yen gbe
0: ah eyan tu o tun ga
1: so pe mo fe ko bon se hun aso e le ri ko lori e wo salaye fun yin gugu e process gugu e patapata o ron bi ta ye bade niyan lowo lowo bayi e le keko lori e ele sowo lori e ko de le wa ise lori e e si ri to mo ki karakata wa ko jafafa te se ma kiri kiri igboro e kan gbe phone yin a si wo awon oja wo lo wa ko mo fe ra bata e ba kan ti te bata ke ti ma app yen orisirisi bata la gbe wa ti ti won tan e si click e si sanwo yin mo si gbe wa fun yin te ba si fe kan tori owo ati gbe wa le yin o tun ma poju e lo gba ni shop won lo mejeji lo wa ni lo ma chuse to ba te ba fe ninu mejeji
0: eni to ba book fun nkan to fe ra
1: to fe ra
0: o na ni o sanwo eni ti o gbe
1: wa be ni e ti sanwo e na tun ma gba papo ikan wa wa ba to je pe boya ilu te wa o le ni to ma gbe wa o mi ra ba ti o ba jina si won le gba nkan kan gbon to ba jina ti won ti na won okada ti won ma nlo to ba ti gbe wa e wa fun niyan ni owo otana so oje ara iwulo re to o tete ngbe ogbon ima ti se niyan jagbangba e o tete advertise radio wa nbe newspaper wa nbe eh aye lujara na wa nbe to je pe kia kia en to wa lo ibu yo mo won ten se ni lo ni e kan advertise e ko awon oro to da ko price e ko address yen ko phone number yin to da won le contact yin ipara ni o ose ni o aso ni o bata ni o to mu ki awon kan woyi ko tete gbe wa jagbangba so that am ki se pe ah to won te mo ko mo ntele ni koro ti mu wa ko da ni ti o ma ko da ko se nu o se nu abule lo wa ti network ba ti wa nbe yo gbe ise re jade aso pe mo nta su mo te lu bo mo nta gbo re ati be be lo anfani miran o na ni ko mu ipade rorun lati se
0: okay won ma se pade lori e
1: lori re
0: zoom wa gugu awon to fe se pade ni won ko ma rira won
1: be na ma wura won
0: ma ma wura won
1: be ni e kan na ti wa conference meeting fun lori call lasan ele mo rira yin mba ti connect yin e te lo ko e awa mewa le wa je pe a jo mo se pade ele mo rira won mi wa rira
0: won o ni kaluku wa ni office nje
1: bu be ni ale bi sigba ti a ti pe ra pe gba wo lo rorun ale bi sago lo fa to je pe opolopo ipade a pade lago merin role o le mo elomi to je pe ago mefa lo ma ti bi sede mi ti tan ti gbogbo yin bara aye ele wa lori bed yen si mo se pade pe elomi elomi koda o rorun ele mo se course lori e oga mo ko yin e mo e kan link ni chora wan fani ti o nfun wa lakoko yin niyan ati se pade o rorun amo e gba gbo o awon agba ni ojuloro wa
0: ah ben
1: se bo la mu yen si se yen ti ku die die ba
0: o ti ku o lo kan toju eh sugbon aye ojin gba tan ti se na so aroju na
1: eh
0: all right me ni lo si ti wa ye
1: ba eh to
0: a se to aroju a se ti aroju
1: ka rohun
0: eh arohun
1: o to o da be to je ki ibare ni soro ko ko rorun pupo pupo a gbo itele na yin baba wa o aye atijo
0: beni
1: te ko leta si mama mi ohun ololufe mi ohun
0: beni
1: e fi ranyan osu meta le mo gbe
0: o ma beni
1: e gbagbo nwa yen o
0: ah gidi
1: e si gbagbo pe eniyan na lafia
0: ni eh eh
1: kabisi ah ah mama mama kan to ma ti reti esi o to won o leta to ti ko won ton lo gbe aton ka to ba ti ton ka o kan wa ton ba ni pe alafia ni wa ah oh god oni ke ya joko si bi amon ba ilo ibo soro
0: beni
1: o tu meta ti gbe si ni aye
0: eh beni laye atijo
1: beni ai o kan si banle ba na
0: be
1: ni o kan ta ko jo winna lo ko ba wa a mo so ron pe wu to wa nbe ti ba ya wa anfani la so nsin
0: be ni
1: o ma keko gan wo ro lorun ati ni be ati keko awon to ba be ko ni o ori nte lo mi n gori e lo se gege bi omo le iwe ko da won nkan kan pa ori le
0: iwo ki wo
1: ni o aya aya aya aya aya e o awon kan ti o ni lari to ye kan gbe awon halves to ye pe on their subjects geography mathematics gbogbo e wo wa nbe won ni de ran ni de be won lo 2 hour lai ka iwe kankan lori e
0: iwo ki wo na ma wo nbe
1: a ti be olorun gbogbo awon to ba nwo o fun ni anfani lati mo opolopo eniyan ati lati bo opolopo eniyan pade ordinarily e fa awon te jo kawe ngba yen e ba ti muruko won e ba ti type esa awon koju si mi koju si e orisirisi won da pe ni won polowo half lori eto e ri pe yo goruko yen wa te ba ti mo e tun ri pe awon mi to ye ke ti pada ke mo ti e pade mo social media mo ke le pade
0: bi eyan ba bi o ba ni number iru eyan be nko sugbon muruko eni
1: be ni e ba ti type si wa bi jade fun mi eni yen ba ti wa lori e sugbon uruko te e melo mi si ko lo tun je se soro ni yen to ni ye ka te link to ye kan hard ni e tun do re pada e tun wa mo so itan aye atijo e ti rira ni elomi e ni tuntun mi e tun ba pade to je pe e tun jo mo so yun mo so re on lo fa to je pe ibe lawon mi ti n loko tan laya tan ba ti ri photo ah benu kan to ba ya ma ti ri photo ah won si mo pe aworan ori ayelujara e tan wa nbe to ba ti fe ropo oju ara e da awa mo dan so awon aso to kan lo to kan na
0: to kan na
1: e wa ro pe be lo ko ni pa lowo
0: ko ni pa lowo
1: e o bo ori aro lori abi afoju abi o le mo lori social media
0: abi ni
1: o ma package ara e fun e eh e pade tan eh I'm looking for I am the one no you are not the one. I just have been chatting with I've been speaking with since and ben no it can't be you only o
0: not you
1: to last you have
0: hey,
1: hello mi ko ti e ti ri o si ti ran owo si o ti ran data si ran credit si
0: hey o mo pe ije ile la lo n fe gbe
1: so won ta win ni pe o nje ki yan mo yan si ta won ti o sese ba pada la won ti e ti bara yan pada ti e da mo we are about ko to nje ke tun le pade anfani mi na ti aye lu yara n fun wa na ni pe o nje ke niyan ma fi ife okan ra ti bi nkan ti n lo like be okan lati fi expressing opinions ideas and thoughts you can post you can comment okay o mo le bayi lo wa lokan mi mo ko mo si ran jade elomi ka bo si se ka ohun ohun loye kini oro nla le so yo wa respond oda koda ohun lo mo nfa to je pe a mo so oro nipa followers elomi si ni to follow olohun gba ni ni elomi o meni to follow
0: bẹẹni
1: o san te follow
0: awọn ati te follow
1: bẹẹni ẹ wa ti te follow gbogbo teni yẹ ba tin se yo gbe wa fun e wa ma tele elomi le je story elomi le je iwasu series elomi le je comedy elomi le je nonsense na
0: nonsense
1: e ti ma tele nonsense e kan te follow e si ma wo nonsense
0: e ko buruku eyan ma wo nonsense
1: e je n wa be lowo awon ta n follow se gbogbo awon ta n follow lomo olorun
0: that's another thing
1: elomi to fi se mentor se o se mentor awon artist mi se won se tele se won niwa se won loruko to da sugbon tori pe akansa like won kan te pam elomi o tele pastor sosi re
0: be ni
1: to je ki o mo bi wa so a mo ri awon oro isi ti won tele won follow
0: won tele won won
1: si like comment won mo so awon kan like pe mo ni ta ba ti post eyan ku e wa mo ri comment ori juri si yo te ba so pe jesus feran re ni ri comment eyo kan
0: mo lo ti fe
1: te ba si wa ni platform to je pe en kede jesus n te nsoro awon otoro eni ni follower to po
0: a ti bi e wo isoji na ti eyan se awon be lo ni wa
1: bullet tun gba
0: lo e de lo wori papa
1: bullet tun gba
0: lo lo ni wa tan ba gba ballu
1: bullet tun gba lo
0: ye ah e mo fi chakawe na ni
1: a wo ballu ere dada ya ni o
0: dara
1: a tun
0: mo wo won ni gba ti awon mo ni fi lele
1: fa ta se pari a wo ballu
0: e wo ballu
1: mi tun fe bere life a wo bo suru ra wo mo yi ni ka se so oru a lo ti re wa won si gba lago meji ajoko ti aranju mo elomi o lo wa guguru elomi lo wa epa unju senu ko mo sun o si le se won ba ni ko kan to olorun ka ye da
0: ani mo wa le ko lojo kan won gba ballu ni enikan baba kan dibi tan ti gba ballu go to se yen lo gba ballu na lo subu lori aga
1: se ko te ko gba kia
0: ijeje bo pe o si lo bo
1: si seri en to ban ni awon high blood pressure won yi kan sora kan sora tori kini yen ko rorun o mo mara yen gbona o gbogbo emi yen lo ma wa loke duro ta awon obirin wa awon obirin gba laipe ni 3-0 nana won defending champion nemo
0: 3-0
1: omo wuge mo je e lo practice che papa hallelujah so you know sharing multimedia content like photos, you photo, wa video, wa gift, wa uruko wa creating groups, pages online, communities based on your interest. Wa join one. Yes, mo tesi waju. Bakana ni lati ko awon eko lori series o wa nbe. Help to assess news, current affairs and stay updated. And lastly, o mu irorun ba eto ifowo pamo ati gbigba re. Cashless policy. Amako wo kiri. Social media na ni online na ni. So you know, awon anfani to wa nbe mejila o lati so fun wa. Oluwa yo wa pelu wa.
0: Amen.
1: Ojo mejo a o tun tesi waju lati wo awon kan miran lori ero
0: to de o ye ka wo ewu na
1: ti
0: pa
1: nibe.
0: Eh, awu aba ni de lesson
1: fun ku
0: wa bayi.
1: Ben.
0: Aha, to ba de ka to ma lo kini
1: esin oro wa wa nibi ta ti ka eko oro Olorun wa iwe oni wa sori keji la ise kerinla oni nitori pe Olorun yo mu olukuluku ife wa si idajo
0: ba se ba se rere ba se buburu gbogbo ise ti buru to ba se lori social media
1: idajo ya
0: lori lo ni ki ato ma lo dabe ni pe ani awon ibere ta
1: ibere wa okunrin 24 ti Oluwa bukun fun ninu bibeli
0: okay te ba ti ko ke future wo si wa ni CAC ni opopona Taiwo ni Taiwo is ale ni o e ri gate man tabi ke ri apotiti o wa lenu ona nbe ke fi sinu apotina won fi jise fun wa ni a ti duro baba di enikeni to ni awon ibere to si fe bere lowo wa ko ma sha like wa lori awon ero won 08000555484804206@0816167679998 afi akoko idupe lowo olorun to tun ba wa se temi ta si ni igbagbo ati idaniloju pe yo tun wa pelu wa ni ojo mejo loni be na la se dupe lowo iranse olorun eyi ti api wa sori ete yi ni ni any of what Emmanuel Ayebu
1: she are talking
0: agbalagwa yi pe oluwa yo ti wo ma ti ogbon fun ogbon
1: amen
0: yo fi oye kun oye yi
1: amen
0: e se pupo e pa to tun latasan ka to lo e gba adu
1: agbe oga olorun fun asi ori eto ijowo ba wa bomirin
0: amen
1: yo so esorere
0: amen
1: ki a ki esun tan se ni kokon
0: amen
1: ki a si ki tan se ni gbangba
0: amen
1: ma jaje bi ni waju
0: amen
1: ile se diamond fe o ma lo si waju e ni ara ko ba
0: amen
1: olugbowo eto ijo mba foundation luwa yo bukun fun yin asiri yin yo ma bu alaafia ti emi gigun luwa yo fi te yin lorun ni oruko Jesu Christi oluwa wa
0: ah

tààrọ̀. Mo béèrè lọ́wọ́ àwọn bàbá níjẹ̀jọ́, mo ní ṣé ọkọ ni wọ́n àbí àgbélébù? Mo wá ń béèrè lọ́wọ́ ẹ̀yin ìyàwó ilé láàárọ̀ tòní pé ṣé ìyàwó ni yín àbí èèmọ̀?

0: Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pọ̀ ọkọ yín ti ń nọ́ọ̀sì high blood pressure báyẹ̀ ẹ̀ mọ̀ àbí? Torí pé kò sọ̀rọ̀ síta, kò sọ fún yín. Bá a bá wà lọ, bá a bá wà bọ̀. Wàhálà tẹ́ ń fọkọ yín ti pọ̀ ju àǹtí. Òní ìjà ariwo ìjà, ojoojúmọ́ ariwo sáá. Bí ẹ̀kún àpọ̀kọ̀jẹ́, ṣé ìyàwó ni yín àbí èèmọ̀? Sọkọ yín tiẹ̀ lè fògún ẹ̀gbárí wípé Ọlọ́run mo dúpẹ́ pé mo láya tó dáa. Àbí ojoojúmọ́ orin tó ń tẹnu ọkọ yín jáde náà ni pé àgbá kan ló mọ̀ fẹ́ o. Ẹ̀rí sọwọ́ tí àwọn ọkùnrin fi ń kú pi kí ni ń pa wọ́n. Wàhálà ni. Ẹlòmíà máa fún mi létí pé ẹ̀hẹ́n. Ẹ wàhálà ká jẹ ká mọ àádá àádá nu ayé ńkọ́. Ọ̀dà ká gbà wípé wàhálà àádá àádá ọ̀kan nù. Wàhálà tẹ̀yìn fọkọ̀ yín nínú ilé ńkọ́. Bẹ́ẹ̀ bá dẹ́ta bẹ́ẹ̀ bá rí ìròrí ọkùnrin mi kò pé mọ́. Làákàyè ọkùnrin mi ó ti yẹ̀. Ìdí àbá ni pé ojoojúmọ́ ló ń fojú wina wàhálà òun làásìgbò nínú ilé. Ẹ fẹ́ àwọn ọkọ yín lọ́kàn balẹ̀. Ó sì jẹ́ ń tọ̀ ọ́ sọ́rí wà tó ń wù. Ìwọ́jú ó kú mọ́ ọ lọ́wọ́. Sórí gbogbo fáàrí tó ń ṣe. O mọ̀ wípé lọ́pọ̀ ìgbà àwọn míì àmọ́ respect ẹ torí pé wọ́n rí ọkọ rẹ mọ́ ọ̀la. Lọ béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọn ò lọ́kọ mọ́. Gbogbo ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ opó Ọlọ́run bá ń dúró tì yín o. Yóò tọ́jú àwọn ọmọ yín. Lọ béèrè lọ́wọ́ wọn. Àyè tí ọkùnrin yẹn fi ilẹ̀ títí bá ti ń sọ̀rọ̀ yìí. Béèrè lọ́wọ́ wọn pé ta ni ń bá wọn dì. Ìwọ sì rèé.
1: Àwọn kìnìún ìyàwó lọ̀rọ̀ mi.
0: Ó ti sọ́ra rẹ di àmọ̀tẹ́kùn.
1: Ìbínú
0: nínú ilé.
1: Ìṣàkóso.
0: Ìbínú ni bíi ti wèrè bíi tagán
1: ni
0: gan.
1: Ó bẹ̀lẹ̀ bí akọwèrè ni.
0: Bẹ̀mí. Bó o bá ń bínú bá wàá máa ranjú kankankan ni wàá máa mí lókè mí lọlẹ̀ mí lókè mí lọlẹ̀.
1: Ìmọ̀lá máa yọ kóńdó.
0: Obìnrin mi ń bẹ̀ tó jẹ́ pé bíbínú bá gbé wọ̀ tán. Kò sí ohun tí ò kọ̀ pé kó mọ́ bàjẹ́. A ní bí ọba bàjẹ́ ẹjọ́ bàjẹ́ bí ọba dàrú ẹjọ́ dàrú. Lójú àwọn ọmọ.
1: Ìbéèrè mi rè é.
0: Àǹtí.
1: Mi wá o.
0: Mọ́ mi wá.
1: Mo ń bí.
0: Ṣé ìyàwó ni yín àbí èèmọ̀?
1: Ìyàwó lẹ́yìn ni tábáyà kìíní o.
0: Àtìgbà tí ọkọ yín ti fẹ́ yín. Kí ni àṣeyọrí ọkàn báyìí tó rí gbèsè?
1: Ìyàwó bújẹbù dànù.
0: Bó bá ti ń gbé báyìí náà lẹ́ ń fi wàá yín fà wálẹ̀. Àwọn ọmọ yín gan ò lè fi wàá yín tọrọ. Ọ̀dà bá ọba fẹ́ já mi nírọ́. Bó o ti ń gbé ètò yìí lọ́wọ́lọ́wọ́. Pé ọmọ rẹ lọ́kùnrin tó ti gbọ́n jù dáadáa tó ti tójú bọ́. Béèrè lọ́wọ́ ẹ̀. But do you wish to marry someone like your mom? Kọ́ gbọ́n tí ó sọ fún ọ, bó bá tijú rẹ̀. Ó kàn lè dákẹ́ lọ gbárí. Ó ti fún ọ lésì òmọ̀ ni. Ohun tí ń sọ fún ọ ni pé I can't answer that question. Ó dá ọlọ́run kó gbégbájú fún. Obìnrin mi ń bẹ tó jẹ́ pé ọ̀bùn ayíra àdá ni. Orí kó ọkọ ti rọ̀ mọ́. Ọkọ rẹ ò tí kú ṣùgbọ́n ìgbé ayé ọ̀bùn yìí. Ẹ lè wọlé obìnrin mi báyìí kẹ́ni kó bomi fún oyin mọ̀. Ẹ̀rù gan ó máa bọkọ. Bálejò bá ń tẹ̀lé ọkọ bọ̀ nínú ilé báyìí. Àfi kó ti tètè ṣáájú pè ọ́. Ẹ dákun mọ̀ ń bọ̀ wálé pẹ̀lú àlejò. Ẹ tún nu ilé ṣe o. Só nílò kọ́kọ́ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ sọ fún ọ. Ṣùgbọ́n torí pé ó mọ̀ pé ọ̀bùn ni ọ́. Bí ọba sọ fún ọ, bọ́ba dénú pálọ̀ yín. Gbogbo a sì máa rùn fàn, a máa rùn fàn. Ṣé ìyàwó ni yín àbí èèmọ̀? Gbàgbé nípa bí wọ́n ṣe ń rí ìrísí rẹ níta. Ṣáwọn èèyàn lè bá ọ délé. Ṣé ẹ kúkú mọ̀ wípé ayé tá a wà lónìí. Pẹ̀fíìmù ni lọ́tún pẹ̀fíìmù ni lọ́sì. Bẹ́ẹ̀ bá wọnú mọ́tò ń gbà mí báyìí pẹ̀fíìmù mọ̀ kọlu pẹ̀fíìmù ni. Ohun tá a fi ń gbéra nu. Ohun kálukú fi ń yíra.

bẹ́rù tọkàn rù yìí tí òfin ní pa á lójijì kò tẹ lọ́rùn kò tẹ́ra rẹ̀ lọ́rùn owó iléèwé àwọn ọmọ yẹn ẹ̀ tí ì sàn án ṣùgbọ́n kò sí aṣọ tí wọ́n gbé wá sọ́dọ̀ rẹ̀ tó ìra ìyàwó àtàsó òkú gbígbẹ àtàsó

0: ọ̀pọ̀lọpọ̀ ariwo tó dìrìn mímọ̀ ń pa bọ́n bá lọ sórí social media. Men are scum. Men are not responsible. Men are not this. Men are not that. Ta ni wọ́n gbọ́ kọ́ fún tí oníroko sọ́dọ̀ ààrẹ? Ìwọ náà sọ wá tiẹ́. Ohun tó fojú ọmọkùnrin yẹn rí lábẹ́ òrùlé yín jẹ́ kára yóò gbọ́n pa ẹ̀. Sọ náà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ló jẹ́ pé ẹ bọ́ sọ́wọ́ ọkọ tó wà responsible. Ṣùgbọ́n torí bẹ́yìn gangan bí ẹnìkan ẹ wà responsible.
1: Ó sì ti sọ̀pọ̀ obìnrin dá ilé mọ̀ṣú.
0: Ìgbà gbogbo lọkọ yín kábàámọ̀ wípé òun fẹ́ yín.
1: Fáwọn ọmọ tí wọ́n bí o.
0: Ẹnu ọkọ̀ ò ká ọ. Kọ́kọ́ tó wí há wá ti wí ábídíégbẹ́ fi gígbì.
1: Tọ́lọ́run kọ́ fún wa o.
0: Kò sóhun tó lè sọ sọ́kọ rẹ. Ọ̀rọ̀ tó lè sọ sára àta ìgbà gbogbo ló ń sọlu ọkọ rẹ. Ẹlòmí àti ẹ̀ máa pe ọkọ ẹ̀ lóríṣiríṣi ó kọ olórí ibú. Lójú àwọn ọmọ a ní bàbá yín bàbá ìyàtẹ̀ ẹlẹ́nu àwọn ọmọ ní ń bá sọ̀rọ̀ wọn ó ń pe ọkọ rẹ̀ lólórí.

0: Kò lẹ́yẹ ìgbà tọ́kọ rẹ ti kówó fún ọ báyìí tó ní kó fi bẹ̀rẹ̀ okoòwò. Àǹtí ìwé ẹja bèrè lọ́wọ́ yín. Owó ọ̀hún dà. Àtọ́jú owó àtèrè ó di wọ̀. Ẹ lè gí vàkáǹtì. Ṣéyàwó lẹ̀yìn àbí èèmọ̀. Ẹ̀rù obìnrin míì. Bọ́rọ̀ kọ́rọ̀ mọ́ ti ṣe bí ọ̀rọ̀ láàrin òun àtọ́kọ rẹ̀ ni. Yóò ti ta pẹrẹpẹ mọ́kọ. Lumi. Pami bọ́ọ̀bà pami bọ́ọ̀bà pami. Kò tún wájú ó mọ nínú lẹ́nìkan o. A tún ta pẹrẹpẹ síta. Kò lẹ́yẹ ìgbà tó jẹ́ pàwọn ará ilé òtún ni ẹ̀ mọ́mì lámọ yín a ó tó nà ó. Ẹ fọkọ yín lásọ̀ọ́lẹ̀ jan lọ́bi iṣẹ́ ẹ̀. Aláìlójú ti obìnrin ni ọ.
1: Onírúurú làwọn obìnrin tẹ̀rí yẹn. Onírúurú làwọn ìyàwó ilé.
0: Ẹlòmí àmọ́ fún mi létí ọmọ gbọ́. Mi ò gba nonsense ni mi ò gba nonsense. Ọgbà nonsense. O mọ̀ pé súnà bú ló ń sọra rẹ̀ ládùúgbò. Kò léye environment tẹ ti change láàrin ọdún kan. Gbogbo ẹ̀ náà kò sẹ̀yìn rẹ̀. Kò sádùúgbò tó gbé rí oṣù kan oṣù méjì oṣù mẹ́ta. Ẹ tuntun wá lé mi kí. Torí láàrin oṣù kan gbogbo ará àdúgbò ni ó ti mọ̀ ọ́. Wọ́n ti mọ̀ wà rẹ̀. Kí lọ fi yàtọ̀ sí wèrè pé.
1: Ìyàwó ilé mìíràn, ẹlòmíràn nínú wọn ò ta ni bí agbọ́n ni. Ìyàwó ilé mìíràn.
0: Ṣé ìyàwó níyàn bí èèmọ̀ sẹ́ẹ̀? Mo ń bèèrè lọ́wọ́.

0: ìyàwó mìíràn.
1: Bàbá ní ká bèrè lọ́wọ́ obìnrin mi pé àti ìgbà tó o ti wà nínú ìgbéyàwó.
0: Olóde fẹ́ lójú
1: omi. Ṣé bí ìdí tọkọ rẹ fi fẹ́ náà ni wípé.
0: Títí ọdún fi máa yí.
1: Kẹ́rù yín kó bàa lè jọ fúyẹ́ papọ̀. Dípò tó fi yẹ kí ẹrù ọkọ rẹ ó fúyẹ́. Ṣé ló tún wúwo rìnrìn sí i. Sọ́kọ rẹ gan mọ kábàámọ̀ kó fi ọ̀bá yìí. Àǹtí, ṣé bó ti ń lo ilé ayé rẹ̀ sọ́dà? Ṣé bó ti ń bá a lọ yìí? Tọ́ ní padà jojú ẹ̀ mẹ́ran. Mọ̀ ń ké fún ọ láàárọ̀ tòní o, àǹtí, ṣé ìyàwó ni ọ́? Kó mọ rókì lọ́kàn rẹ̀ náà o. Gbogbo èèyàn ti bá ọ sọ́, bá ọ sọ́. Àwọn òbí rẹ̀ àmọ́yẹ ìgbà tí wọ́n ti pè ọ́ jókòó. Kí ni kò fi ọkọ rẹ lọ́kàn balẹ̀? Ó gbọ́. Bọ́kọ bá wá dẹrù ẹ́ta tó lé ọ síta. Ìwọ iná lọ́kọ̀ọ́kọ́ ta pẹrẹpẹ. Ah, men are not responsible. Eléri ibú làwọn ọkùnrin.

0: àmọ́ yóò obìnrin míì tó ń gbọ́ mi gbárò yìí láàárọ̀ tòní tó jẹ́ pé látara owú jíjẹ ó sì ti fún ìmọ̀jèlé sínú oúnjẹ ọkọ rẹ̀ láàmọ́yé ìgbà tó jẹ́ pé ọlọ́run ló kàn kó ọkùnrin yẹn yọ ọlọ́run kan ṣàánú ẹ̀ ni.
1: ìbèrè mi rèé ìyàwó kò dá mi lóhùn ìyàwó lẹ́yìn mi tàbí paramọ́lẹ̀.
0: obìnrin míì ti na sẹ́ẹ̀ta látara owú jíjẹ ẹlòmíì ń bẹ tó jẹ́ pé kọ́kọ́ rẹ̀ mọ̀ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pó ti ẹ̀ ń bẹ́ èèyàn sọ̀rọ̀ báyìí nínú ilé wàá máa lọ lọ́mọ bọ̀ fìnàfìnà lọ́mọ tálẹ̀ wá ń bá sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan tálẹ̀ wá ń bá rojọ́ látẹ̀ẹ̀kan ṣé o bá a déta. ọkùnrin míì ti mọ ìyàwó ẹ̀ débi pé bó bá fẹ́ bá mọ̀lẹ́bí rẹ̀ gan sọ̀rọ̀ ó gbà á pé kóun bá wọn sọ̀rọ̀ níta kó tó wọnú ilé. ọ ìṣe ìyàwó èèmọ̀ ni ọ.
1: ìyá ọkọ bàbá ọkọ àtọ̀rẹ́ ọkọ.
0: bọ́kọ rẹ̀ bá fẹ́ bá bàbá àti ìyá rẹ̀ sọ̀rọ̀ bó bá fẹ́ bá mọ̀lẹ́bí ẹ̀ sọ̀rọ̀ ó tẹ́ ẹ lọ́rùn kó ti pè wọ́n kó tó wọlé. ìwọ náà kíyèsí ọ rí wípé kò sí kankan nínú àwọn mọ̀lẹ́bí ọkọ rẹ̀ tó ní interest àti súnmọ́ wọn ti pa ọ́ tì.
1: ìyàwó ìyẹn ní tirẹ̀ bọ́kọ forí ṣe bó fọrùn ṣe irọ́ ni.
0: It's me and my husband. Ìbéèrè tẹ́mi fẹ́ béèrè lọ́wọ́ rẹ ni pé principle tó yin Bible yìí ṣé ó ti ọkọ ẹ̀ lọ́rùn ṣá àbó kàn gbá ká mú.
1: ọ̀rọ̀ ẹnu wọn bí eegun òṣùṣù mà ní.
0: obìnrin míì bá sọ̀rọ̀ sọ́kọ rẹ̀ báyìí ẹ sì mi rí pé
1: bí ẹni tó ń kọ́ ló bí.
0: àǹtí ẹjẹ́ ń bèrè lọ́wọ́ yín bọ́kọ yín ò ṣe kun yín lójú tó yẹ pé kò sí rọ̀rọ̀ tẹ́ ẹ lè sọ sí
1: i.
0: bálá àtàbá wá sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ́kọ rẹ̀ bó ni ó ti rí lára rẹ̀. ẹlòmíà ní èmi nìkan ni mo lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ́kọ mi ẹ̀yin kó o bí ara àta yẹn dáa. aráalé ẹni ní mo bá ní mọ́ lámòdì wèrè lára àta ó bá ní pé
1: o.
0: ọ̀nà wo ló gbà láti máa ran ọkọ rẹ lọ́wọ́? ǹjẹ́ ẹ̀mí ọkọ rẹ gan lè gùn pẹ̀lú wàhálà tó ń fún ìṣá? mọ́jọkọ rẹ ó kú kó òjijì dákun àǹtí mọ́ mi wàhálà ojoojúmọ́ yóò tó kẹ́ ẹ.
1: gbogbo alábàgbé ló ti dá mi sí lára. ìbéèrè
0: gbogbo àwọn ará àdúgbò ni wọ́n ti yàgò fún ọtán. ọlọ́rẹ̀ ńlẹ̀ ọlọ́rẹ̀ lóko ọlọ́rẹ̀ láyìíká.
1: lẹ́yìn ni ta bá ya kìíní o.
0: kò sẹ́ni fẹ́ súnmọ́ àwọn ọmọ rẹ kò sẹ́ni fẹ́ súnmọ́ ọkọ rẹ.
1: àwọn òbú jẹ buda nù.
0: torí ìwà rẹ.
1: gbogbo ọjọ́ bí ọdún ni o.
0: ṣé kò ṣù yín ni àǹtí.
1: afòun
0: ṣé bẹ́ẹ̀ ti mọ lulẹ̀ ayé yín lọ rè é.
1: ọkọ ló máa forí fa kò ṣe yìí tó kàn án. ṣéyàwó lẹ́yìn.
0: ẹ ṣàánú àwọn ọkọ yín o.
1: irú wọn.
0: ẹrù ti ń bẹ lọ́rùn àwọn ọkọ wọ̀nyí ó mọ̀ pọ̀ gan-an.

irú àgbélébù tẹ́ ẹ bára yín nú ẹ̀rí o ọlọ́run yóò ṣàánú yín ṣé ẹ mọ̀ pé ǹjẹ̀jọ́ mo báwọn ọkùnrin náà sọ̀rọ̀ mo ní ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló jẹ́ pé àgbélébù ni torí pé mo wà responsible ìgbà mo parí ètò tuntun ẹnìkan mo rí àtẹ̀jíṣẹ́ wọn lórí whatsapp line iléeṣẹ́ wa ìgbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n ní 60% tí ọkùnrin ni ó wà responsible ṣùgbọ́n àǹtí nínú àwọn ọkùnrin tí ó wà responsible ọkọ rẹ ò sí ń bẹ̀ náà ọlọ́run ṣàánú ẹ̀ ó fún ọlọ́kọ tó wà responsible ti ń tọ́jú ẹ̀ ṣùgbọ́n ìwọ gangan ló wà responsible kò séye tó ò lè ná lóde olóde ṣùgbọ́n ọ̀nà wo ló ń gbà tọ́jú ọkọ rẹ oúnjẹ gidi jẹ àbẹ́ẹ̀ rí ẹ má bínú o gbogbo ẹ̀yìn tẹ́ ń ṣiṣẹ́ oúnjẹ títà níta o ẹ má bínú ọkùnrin míì ó gbà pé

0: ọkùnrin mi mọ̀ wípé ibi òun ti lọ yàn kọ wàhálà ni ọ̀nà tó dára ni pé ó fi ọmọ yín níyàwó èyí ò láàmú gbọ́ lọ́jọ́ mẹ́jọ nípa àánú ọlọ́run kò sí ohun tí ó ṣe wá láṣẹ Èdùmarè 09136556952 àwọn àna mi ń bẹ tó yẹ pé àwọn gangan ni wọ́n ń dáná ogun fún ìyàwó ọmọ wọn
1: ìyàwó ilé mìíràn
0: ọmọbìnrin yẹn kan sáà mi hẹlẹhẹlẹ dààmú bó ti ń sánná ní ara sọ́ọ̀tún ló ń sánná ní ara sósì torí ìdílé tó ti lọkọ tí ẹ̀ṣẹ̀ tó dáná nìyẹn pò fẹ́ ọmọ yín
1: ìyàwó ilé yọ̀bùn bí ẹlẹ́dẹ̀
0: ilẹ̀ adúláwọ̀ áfíríkà ọlọ́ ṣàánú wa ẹ jẹ́ ìwé ẹni tí ń bẹ lójú òpó yìí o hello. Ẹ mọ̀ káàárọ̀ mọ́ o. Àmì Ọlọ́run.
2: Iṣẹ́ pọ̀ tí wọ́n ń ṣe ọlọ́run dá wọn sí ó dáre wọn sí wọlé àdéhùn tó tọ̀ láti ẹ̀pọ̀ sí
0: lọ. Ẹ ṣeun mọ̀.
2: Ẹ ṣeun jẹ́ pé ètò ẹyin obìnrin ẹ̀jẹ̀ ká ṣe dáadáa. Ẹ mọ̀ jẹ́ ká sáré wípé àwa la fẹ́ máa pàṣẹ o ọkọ lórí ayé àṣẹ Èlédùmarè ni. Ẹ já fara dá. Ẹ wò ẹ jẹ́ ká ṣe bí bàtà bá wọlé bọ wọ́ọ̀dù tá a mú mọ́ra tá a tún bí mi. Ẹ rọrọ àwọn ọkùnrin yẹn ṣe rí nígbà mìíràn. Ẹ wo ká sọ̀rọ̀ akọ́ sọ ẹbí 120-150,000. Gbogbo àtòkè tó hù sí la ní kọ́lọ̀ rẹ̀ nínú ilé. Ẹ wo kọ́lọ̀ ẹ lọ bílẹ̀dì mọ́ wọn nípa sí lóde. Ẹ rọra ra sọ. Ọ̀pá mẹ́rin ọ̀pá méjì ni owó lẹ máa mú. Ẹ jẹ́ ká tọ́jú owó ká tọ́jú ọkọ̀ o ká tó ń jẹ kọ́kọ́ ká lè fún ilé wa ṣe ká tó lu ẹnìwúyà ká lè gbádùn òbí ta lọ yẹn. Torí tí ọ̀pá oúnjẹ ká lè fọkọ̀ fóònù lẹ́nu ti tì ọ́ kò ní jẹ́ gbádùn pàtí ọ̀rẹ́ sọ̀rọ̀ yẹn. Ẹ jẹ́ ká tó ń jẹ ká tọ́jú wọn ká jẹ́ ṣàdúrà fún wọn àwa là á jèrè ọmọ wa
0: o. Àmì Ọlọ́run àmì àmì àmì láṣẹ Èdùmarè gbogbo ẹ̀yin òbí pátápátá gbogbo ẹ̀yin ìyá wa ẹ jèrè ọmọ ẹ ní ṣàṣeyọwọ́ ẹ ní ṣàṣedànù bá ń fọkọ rẹ lọ́kàn balẹ̀ dákun ẹbẹ ni mo ń bẹ ọ láàárọ̀ ìjọ nítorí Ọlọ́run. Hello. Ẹ káàárọ̀ sáà.
3: Dr. Dola Ẹsẹ.
0: Ẹ Ọlọ́run ni.
3: Ẹ ṣeun.
0: Orúkọ yín sáà. À ń gbọ́ yín o.
3: Ẹ ní program tẹ̀ gbé wáyé. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin. Ẹ lè gbé sọ pé 50% ọkùnrin ni ohun tó ń rí ló sọ. Mo náà dẹ̀ lépe ohun tó ń rí ló sọ bọ́ọ̀dù. Kókó ni pé ọkùnrin wọ́n máa rí pásíkúlìn pé àní àfaradà ọkùnrin gbọ́gbọ́n ló láti máa farada. Ẹ ti náà tẹ̀lé tó farada. Ní ọ̀pọ̀lọpọ̀ ẹ wọ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ sì ní everything obìnrin ló máa padà ń tó fún pẹ̀lú regret làwọn náà máa tó tó fún ẹ̀gbọ́n ṣọ̀pọ̀lọpọ̀ bàbá tí kí kan ti kú láì pẹ̀lú pé wàhálà ọ̀tọ̀ fún wọn. Tó bọ̀ program tí mi mú bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ pé máa wà lè bí ìdàrọ̀ ẹjọ́ jẹ́ agbófin fún ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ní sọ fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀
0: ẹṣeun mo dúpẹ́ bẹ́ẹ̀ ni a gbúdọ̀ balance equation yẹn dáadáa mo sì máa báwọn ọmọ sọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n pa àwọn òbí wọn ti àwọn ọmọ tí wọn ò láǹfààní láti tọ́jú àwọn òbí wọn tọ́lọ́run sì ti kẹ́ wọn tó wó ń bẹ lọ́wọ́ wọn gbogbo ẹ̀ pátápátá láàmú lọ́kọ̀ọ̀kan èjèèjì torí pé a fẹ́ so ìdílé papọ̀ ni bí ìdílé bá ti wà lálàáfíà àwùjọ wa yóò nísinmi. Hello. Ẹ káàárọ̀ mọ́. Àmì àmì ẹṣeun mọ́. Àmì Ọlọ́run.
2: Ẹ ti parí gbogbo ọ̀rọ̀. Ẹni tó yé bá yé kó mú tiẹ̀ níbẹ̀. Bẹ̀lẹ̀ pẹ́tẹ̀ lọ̀rọ̀ ẹni ọba ṣaba.
0: Kó tún bẹ̀ ṣe ni.
2: Kó tún bẹ̀ ṣe. A rí pé àtọkùnrin àtobìnrin lẹ sọ láàárọ̀. Ẹlòmíì ti fi ìyàwó ti fi òfófó ti fi sọkọ di yẹpẹrẹ láàrin mọ̀lẹ́bí. Ẹlòmíì ti ẹ̀ fi ọ̀rọ̀ òfófó ti fi gbẹ̀mí ọkọ.
0: Kábíyèsí
2: ọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà sì ni ìyá ẹ̀ ọkọ náà. Wọ́n ní wọ́n pé ó ti fi yẹpẹrẹ ìyàwó. Jésù tẹ̀ rí síwájú.
0: Àmì mọ̀.
2: Ilé ní àtìlẹ́ mi ò ní dà.
0: Àmì àmì mọ̀.
2: Ẹ rí pé ètò tẹ̀ ń ṣe ó bá ètò Nàìjíríà Convention mu ní gbogbo Sunday kú ọjọ́ Sunday.
0: Ee Ọlọ́run ni o.
2: Tó olúwọ́ tẹ̀ rí síwájú.
0: Àmì àmì mọ̀.
2: Àti òye bíi Tólọ́mọ̀ yóò fi fún
0: mi. Àmì àmì mọ̀.
2: Àtọ̀pọ̀ rẹ̀
0: o. Ẹ ṣe gan-an mọ̀, mo dúpẹ́ mọ̀. Ọlọ́run ni o. Obìnrin míì ti ru ọkọ rẹ̀ o ti rò sọ́wọ́ ìka. boko re ra nkan keke fo bayi o ti tepepe re kaakiri o ri pe ko ri ko rowo yo mo ko ri nkan kan se mo ti e wa secretive die now
1: oko iru won emi won ki igun
0: hello
3: hello
0: e ka ro sa o
3: oruko mi ni Abdul Fatah Fatek lati gere
0: o e seun Fatek angboyun
3: aha o fe so wa
0: olon ni o ki mo mo
3: oba to gbe kale dada bayi olohun ni pa nugo yin
0: ami olohun ami olohun
3: ni pa lata yin era pa
0: olohun ami ami
3: ha oro lala ni o oro ti won pe pastor mi abi afa mi lati wa ba won so lawujo ti o ti fun lowo lala lo be ti kai laro
0: allah
3: te wa ri oro ti pari ti gbogbo te so awon pete pete wa ni emi to ba ta ba ko le mu ti en be ni ti o bere ti o ni ti e okunrin ti ni ba okun ba ti ni ti wa la o benda ni ti wa gbogbo e ti wa nti to laro iko na wo mu ti e te wa ri awon berin awon berin da ba wa ti tan lo yi wa na to kunrin ti ko kere o so la ta wa okunrin o ma ti wa hala ko lo ma ti fe jeyan o benin o ti tun ma lo ni kokoko tan ma lemi ti o ma na ba wa dada yo wa ni obi o iya ni mo ma o wo le mo baba re so ata ba nti ti laro ti ka ti wa kuna wa
0: ami olohun e se gan Fatek adupe
1: ile miran elomiran ninu wa o ta ni bi agbani iyawo ile miran
0: eyin iya wa e saanu wa e fa won oko yin lokan bale ba won mo kan tan ba ronu ko won fe se birthday celebration eyin na na kuku kokon ronu e fun e wa saanu awa ta joko yin
1: iyawo ile
0: e dakun
1: oku ole ni
0: e ja tu elomi tin be loju lai hello
4: yo sir
0: e ka ro sa o
4: n ga fe choko
0: ami olodumare
4: oju ni tin ra ko
0: ase wa
4: ha inu mi do e balance re ni
0: olohun ni
4: so to ko ni relax
0: be
4: wa ki ti be lo di bayi e ni dupe lodo na I always ask this God for that yawo ki ni mo fe
0: o ni
4: ka je ni won ni so bi yawo wa da oko wa da yawo mi da
0: adupe
4: ba le fun mi out of 100% nba le fun ma fun 70%
0: okay
4: the fun
0: e se

0: ẹ má bínú o ibi ọ̀rọ̀ yìí bá ti ṣẹ́wò mọ̀ yín la ẹ bá ń tún ṣe tí orí bó o bá fi ọkọ tí ò wà responsible ìwọ tọ́jú ẹ̀ ara ọmọ ni wàá ti gbà á ṣe báwọn ọmọ yẹn kúkú ń rí gbogbo ẹ̀ amóyé ọmọ mi tó jẹ́ pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n mọ̀ wípé ìwọ ló dúró fáwọn ìwọ ló dúró tán o dúró bíi bàbá o dúró bíi ìyá fún wọn bó tẹ̀ jẹ́ pé bàbá wọn bẹ láyé ìwọ tẹ̀síwájú ó jèrè rẹ̀ ó gba èrè iṣẹ́ rẹ̀ ẹ jẹ́ mélèé sì ká mọ̀ lọ fún tààrọ̀ yìí ẹ̀lọ́ ẹ ṣeun o
1: alàgbà kiri kan láti àṣàdámù rò.
0: ẹ ṣeun ga alàgbà.
1: a kí bàbá a kí ẹ̀yìn hàn.
0: ẹ ṣeun.
1: bàbá pẹ fún wa lórúkọ jésù.
0: àmì ò jésù olùgbàlà.
1: iléeṣẹ́ wa tẹ̀síwájú.
0: àmì àmì.
1: dámọ́jú mọ gbòòrò sí.
0: àmì ọlọ́run àmì àmì.
1: ọpọlọ tó sì ń lò lórúkọ jésù yóò mọ pọ̀ sí.
0: àmì àmì o.
1: ọpọlọ rẹ wà níjọba.
0: àṣé ìdùmarè.
1: tẹ́rí ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ̀ ń fún wa ní ẹ̀ ń tòdílé ṣe ni. so àwọn tí ọlọ́run sì dá tiwa gẹ́gẹ́ bí obìnrin a nídi láti mọ fàdúrà ràn wọ́n lọ́wọ́. lórí àwọn obìnrin àwọn náà náà nílé ayé.
0: bẹ́ẹ̀ni.
1: mo ka ìtàkàn obìnrin kan pé ọkọ ẹ̀jọ̀kọ́ pé nínú ọmọ mẹ́rin tó ń bí pé méjì ni tọkọ ń bẹ̀ méjì ni yàlè.
0: kábíyèsí
1: o. jẹ́ pọ́kọ yẹn ti ó ti pa ọkọ yẹn sáyé. ó ti pọkọ sáyé pé méjì ni tọkọ méjì ni tàlè. so yóò yẹ kó rí bẹ́ẹ̀. so gẹ́gẹ́ bí ẹ̀dẹ̀ ṣe ń kọ́ ẹ ń bá wa sọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí gbogbo wa lè gbọ́.
0: àmì.
1: rọ́kọ mi náà mọ́ bá débi pé yóò gbé àlè wálé á ní.
0: a ní kí ni yóò ṣe fóun.
1: n tọ́ jẹ́ pé kí ṣe nǹkan tó dà.
0: nǹkan burúkú gbà.
1: nǹkan tí mo ti ń ké ká ẹ̀ náà ni pé ẹni tí ò bá ṣe ọlọ́run yóò ṣe èṣù.
0: kábíyèsí ọlọ́run.
1: lórí pé wọ́n bá lọ mọ́ṣáláṣí wọ́n wà sùn wọ́n wù ṣe wáàsí fún wa ó bá ń lọ ṣọ́ọ̀ṣì wọ́n ṣe wáàsù fún wa wọ́n sì máa rìdíùsì ìwà búburú yẹn ṣùgbọ́n ẹni tí ò bá ṣe ọlọ́run èṣù náà ni ó sìn.
0: ọjọ́ ti lọ kábíyèsí olódùmarè ẹ ṣe gan sá àwọn obìnrin kan ń bẹ tó jẹ́ pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ ayé wọn kì í ṣe irú ìwà tí wọ́n hù sọ́kọ rẹ̀ ọkọ ló sún obìnrin míì kò gírí tó fi ń wúrú ìwà tó wù mo bẹ̀yìn ló kọ́ lọ́ọ̀yìn ìyá wa ẹ mọ́ bínú. gbogbo ẹ̀ṣẹ̀ tọkọ yín bá ṣẹ̀yìn ẹ̀dáríjì wọn mo bẹ̀yìn ni lóòótọ́ ọmọkùnrin yẹn ṣe ohun tí ò dáa ó ṣe ọ́ ó dùn ọ́ dùn ẹlẹ́dàá rẹ̀ àǹtí mọ́ bínú dákun dákun dákun ìyá tó fi jẹ́ ọmọkùnrin yòó tó gẹ́ ẹ̀ bá a ṣàánú ẹ̀ ọmọ ẹnìkan náà lòun náà lóòótọ́ wọn ti bẹ̀ ọ́ ó ló ti tán ṣùgbọ́n kì í tánú ẹ̀ bá a ń dáríjì obìnrin míì wà so loving ó lọ́ọ̀vù ọkọ yẹn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìwà ọkọ yẹn ló mú kóbìnrin mi ò change tó fi di ohun tó dì sí ọlọ́run lónìí àǹtí mọ́ bínú mọ́ dákun dákun dákun padà jẹ́ ń dọ̀bálẹ̀ ẹ̀yìn gbogbo ẹ̀yìn ìyá wa mo dọ̀bálẹ̀ fún yín lórí ètò ẹ mọ́ bínú ilé wa ò ní dàrú ọ̀dẹ̀dẹ̀ wa ò ní gbóná làbàdì yọ dà fún wa ẹ já máa lọ fún tààrọ̀ yìí ọlọ́run ló ké ìbá o agòkè atúsọ̀ láyọ̀ àtàlàáfíà ọlọ́run ògo ni forúkọ rẹ.
2: oríṣiríṣi lọ̀rọ̀ ẹ̀mí ti wà ní káàdì mú o agbẹ̀rẹ̀ ọ̀lẹ̀
0: o. bẹ́ẹ̀ ni mò ń dúpẹ́ pàtàkì lọ́wọ́ aláṣẹ apàṣẹ ìkànnì tá a wà yìí o bàbá dáadáa tí wọ́n fún wa lórí ọ̀fẹ́ ńlá yìí bàbá mo mọ̀ lóore sá ẹ mọ̀ ga sí ẹ mọ̀ pọ̀ sí ẹ mọ̀ ní sí àwọn ọmọ wa ó ṣòríire o lágbára ọlọ́run ẹ ṣe gan sá. bó bá wá lẹ́nìkan tó dúró sí kọ̀rọ̀ ọbì kan tí ń ro kúrò wá tàbí tí ń robi sí a àwọn báyìí ni bí ọmọ bá wò gbogbo ẹni bá sì ń ro kúrò wá sọ funfun báyìí láàmọ̀ fi ránṣẹ́ sí a torí iṣẹ́ tá a bá fi ran ikọ̀ kì í pa ikọ̀ èyí tó lọ́n fi ran mi sí kò wà wá láàárọ̀ mo ti jíṣẹ́ o ó kù sí kò wà wá lọ́wọ́ ilé wa ò ní dàrú ẹ̀yin ìyá wa ẹ̀ ó jèrè ọmọ ẹ̀ ó jèrè ọkọ ẹ̀ ní ṣàṣedànù yóò dà fún yín ọjọ́ alẹ́ yín ò ní korò ọjọ́ alẹ́ yín á dà ọlọ́run iwájú òye wọlé lorúkọ tèmi a mọ̀ bí ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹ́sì abẹ̀nà wò ẹni bá ní a lọ ká má bọ̀ láàní dé báńgbà tí èso oògùn awọ ò ní kú ẹ̀yìn náà ò ní kú o gbogbo wa pátápátá báyìí lájò fi àìkú dẹ́gbẹ̀rà ẹ má gbé nínú àánú ọlọ́run love you catch

0: kí ni ohun tí wọ́n ló ti bàjẹ́ nínú ayé rẹ̀ kí ló ń tó ń fojoojúmọ́ gbomijé lójú rẹ̀ àǹtí bọ̀dá mọ́mì dádì ṣe iṣẹ́ rẹ̀ ni lórí ọmọ tó ń pa ọ́ lẹ́kùn yẹn ìwà láàyè ọlọ́run bọ̀ sórí ọ̀rọ̀ yẹn láàárọ̀ yìí o for every messenger there is always a message ọlọ́run ti ṣètò ikọ̀ àti ìríjú rẹ̀ tí ó lò fún ọ láàárọ̀ yìí bàbá wa nínú olúwa wòlíì àti olùṣọ́àgùtàn samson abidemi ajayi tí wọ́n wá láti inú ìjọ vision prophetic global ministry tó ń bẹ ní number 9 stadium road nílùú ìlọrin àṣẹ tí ń fọmọ sínú aláboyún fún gbogbo ẹ̀yìn tẹ́ ń wojú ọlọ́run fún ọmọ láàárọ̀ yìí àṣẹ náà ń bọ̀ wá sọ́dọ̀ rẹ gbogbo iṣẹ́ tí ò lọ déédé àṣẹ ìmúbọ̀sípò ń bọ̀ wá sórí iṣẹ́ yẹn láàárọ̀ yìí gbogbo àyànmọ́ tí ń sàárẹ̀ gbogbo àyànmọ́ tó ti di akúrẹ̀ tẹ̀ ìwà láàyè ọlọ́run yóò sọ gbogbo ẹ̀ jí láàárọ̀ yìí o ọlọ́run ti rán wòlíì rẹ̀ sí ọ ìwọ lókùnkò gbàgbọ́ wípé pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe àti wípé kò sí ohun tí agbára ọlọ́run ò lè yanjú kò dẹ̀ sí ohun tí ò lè ṣe àánú ọlọ́run yóò yanjú ọ̀rọ̀ tiẹ̀ náà láàárọ̀ yìí o lórí ètò tàkùn ní wákàtí àtúnṣe ẹ mọ́ wàá gbàgbé ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ọjọ́ tuesday nínú gbọ̀ngàn ilé ìjọsìn vision prophetic global ministry tó ń bẹ ní number 9 stadium road nílùú ìlọrin àkànṣe ètò tí ọlọ́run gbé kalẹ̀ sínú ìjọ yìí àmọ́ wáyé ò ní gbogbo ọjọ́ tuesday ọjọ́ ìṣẹ́gun wákàtí kan gbáko ni la fi máa ń gbàdúrà tó gbóná janjanjan àdúrà ìdáǹde ìtúsílẹ̀ ẹ̀rí sì pọ̀ lọ́pọ̀lọpọ̀ aago 5 ìrọ̀lẹ́ sí aago 6 ni wákàtí kan gbáko jájọ pàdé lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ tuesday tọ̀sẹ̀ yìí mo fi ń dá ọ lójú pé ìwọ náà ó lẹ́rìí ayọ̀ tí ẹ máa fọwọ́ ẹ̀sùn yà pé ìwọ gangan lẹ̀rí kan lórúkọ jésù ẹ jẹ́ máa bọ̀ wá sọ́dọ̀ bàbá wa nínú olúwa wòlíì àti olùṣọ́àgùtàn samson abidemi ajayi bàbá ẹ tún káàbọ̀ sórí ètò láàárọ̀ ìsà o
1: ẹ kú lé sá
0: ẹ ṣeun sá
1: olóòtú
0: àdúgbò bàbá
1: ẹ kú lé gbogbo ibi tí ẹ ti ń gbẹ mi
0: ẹ ṣeun
1: gbogbo ibi tí kàn ní èdè èmi ni olùṣọ́àgùtàn samson abidemi ajayi mo sì mọ ọrọ ẹlẹ́ran yìí tọyìn wá látòrí ìtì agbára ìtì àánú láàárọ yìí kí n tó mọ lọ nínú ẹ ẹ jẹ kí gbogbo ibi tí ẹ ti ń gbẹmí ẹyin ènìyàn ẹ jẹ ká kọkọ jọ yin bàbá yìí ẹ jẹ ká jọ gbé ẹni tó ní ilé ayé ga ẹ jẹ ká jọ gbé ẹni tó ní ọ̀run ga ẹ jẹ ká jọ gbé ọba gbogbo ènìyàn ọba àwọn áńgẹ́lì ẹni tí bíbélì pè ní àìkú àìsà àìdébàjẹ́ ẹni tí bíbélì pè ní àjíǹde àti ìyè ẹni tó kùn rí tó sá tí jọ́dání rí tó padà sẹ́yìn àwọn òkè láre wọ́n ń fò bí àgbò òkè kékèké ń fò bí ọ̀dọ́ àgùntàn ẹni tí ilẹ̀ rí tó wárìrì ẹni tó ti pa agbára rẹ̀ tó so òkúta di adágún omi àti òkúta ìbọn di orísun omi aláyé lúwà kábíọ́ òsì gbogbo nìkẹ́ awúwo má ṣe gbé awúwo bí àtẹ ìlẹ̀kẹ̀ èmi ni tí ń jẹ́ ìmíní èmi ni má ṣe bẹ̀rù bẹ́ẹ̀ ni ọlọ́run àwọn ọlọ́run ọba àwọn ọba olúwa àwọn olúwa ẹni tí ń pa tẹ́nìkan ò lè jí ẹni tí ń jí tẹ́nìkan ò lè pa afẹlòmíì ìjọba arọba míì lóye ẹni tó ń fi àbíkáyìnso lórí ilé ẹni tó ń fi àkọ́bí sẹ̀ntíntẹ̀lẹ́ àbíkáyìn kábíọ́ òsì sí ni ọ̀bá ni rìnkú ìyàtàn gbọgbọrọ ọwọ́ tí ọmọ rẹ̀ náà fi ayé ọlọ́run tó dá ayé àti ọ̀run ó ń gbé àárín àwọn kérúbù gbogbo ayé ta gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ ni ọlọ́run àwọn ọlọ́run ni mò ń ké sí ẹjẹ́ àjọ yìí ẹjẹ́ àjọ gbé ga ẹjẹ́ àjọ yìí ó ní àfìdí pọ̀ tẹ̀ mọ́lẹ̀ ó ní èmi ni èmi ni ṣàlá ọba ajásẹ́gun ni mí èmi ni jehova ọlá ọba awímáyẹun ẹ máa yọ nínú rẹmi kẹsì máa dúpẹ́ pẹ̀lú èmi ni àṣàrùlà ọba àfìdípọ̀ tẹ mọ́lẹ̀ òdòfò òdòfò òdòfò òdòfò òdòfò. aja ula saula agbara o so aje do fo rabata indalika
0: biasatalo
1: untolo wa neke mbo so gbogbo bi to ti gbe mi laaro ene pe
0: yes
1: awon kene kan wa ta n pe ni erin se okoko
0: erin se okoko
1: ikanu ni won mo fe fi bo soro lona eyi ti se eru
0: eru
1: ni o be gbogbo bi to ba wa omo olorun ni o bene mo beru loluwa bi o mo beru ni gbogbo ona ni gbogbo igba o le ma ri awon farahan kan to tako to lodi ipinu olorun lori aye re o ti wa oluwa ni ninu aye re poju
0: sugbon
1: tujuka sori isebo
0: aye
1: Isegun re yen.
0: Yes sir.
1: Lori eleye le yen.
0: Yes.
1: Isegun re yen.
0: Yes sir.
1: Lori ogun le re yen.
0: Yes sir.
1: Ke se isegun to sese nisin. Isegun ti Jesu Kristi ti pari ni.
0: Kabisi.
1: O wa ninu se asepe re. Oni Oluwa fi ni ki n bo soro loni pe ninu awon ilakoja re yen. Omo ti o gboro si olenu abi eyi to ti wa lori aketi aisan ayen kan gbo mi lori aketi aisan na hospital bayi ni Oluwa wi o o ni mo beru emi wa pelu re
0: o yes
1: ko le gbagbo mo so aso tele si wo to n gbe mi lowo lowo lori gbogbo ogun to ha digadiga bi ogun asiria se ha samaria mole mo wi loruko Oluwa loruko Jesu ogun na jona
0: ami Jesu
1: mo gbadu mo wa lori oke sobi lana nipa ti mo n gbadura Oluwa ni ki n gbadura kan
0: yes sir
1: adura to Oluwa ni ki n gba ni pe ki n gbadura fawon eyan pe ki ojulowo won pada bene opolopo lati gba Saturday lowo abi Sunday le lowo
0: kabisi
1: Sunday lo nla kakale ko dele jora won o nbe ri pe jora won nibi to wa naraka anahasa
0: holy spirit of
1: god o ma je mo ne ke so fo pe nibi abe tapere awon aje ta gbe ojulowo re si ina gbe jade
0: ami Jesu
1: bene ni o pe so ni abe apere awon aje
0: basali
1: Asa
0: kwa
1: wala ya ni tota ofusi tita
0: Lord God Jesus
1: ni biti obuti dide elubi ina rada ina hasa kwa wala Lord
0: God Jesus
1: wala umadja muni kinkedi ya sila ye watu uli samiku
0: yes
1: Lord God Jesus ojulo wole gade
0: ami Jesus
1: abe ojubu ele ye wala gbe ogo ni atyesi
0: Jesus
1: ilita wanyo ele ye kakuma kuma sabali mole
0: Jesus
1: ne ina rada ini ina arwasa ta ina ka unda ha mo wi loruko Oluwa alagbara eyi ta fi se alami ati olode igbo e to ni se won gbele mi lowo ko gbudo bo
0: Jesu
1: ara olodumare sapala
0: ni Jesu
1: mo wi loruko Oluwa ina kan wa ti mo n gbele ro olojo won ni Sodomu ati Gomora
0: yes
1: ojo won laura mo mo pejo na yi sori gbogbo awon eni to lo ni lo bi laye
0: yes
1: mo ni mo pe bo agbara ina yi
0: loruko Jesu
1: pe ojo ina ye
0: yes
1: lori gbogbo okoko to lo ni mo iranse
0: yes
1: mo ni mo pe ojo ina yi
0: yes
1: sori alagbara to ni ilera re ohun aso di ailera mo
0: yes
1: loruko Jesu ina Oluwa joro
0: ami Jesu
1: mi mo se nbo Oluwa ba mi soro kan ninu oko
0: yes sir
1: o ni ki so aso tele si aye awon kan
0: yes
1: awon kan wa tan ti fira won da majemu majemu to da ni pe bi awon ba se nbe ti awon si ni ipe o le la odun ija mo duro lori ase ipe mo duro lori ase woli
0: yes
1: mo soro ase mo kede ise
0: loruko Jesu
1: gbogbo alagbara to ti fi emi ara ida majemu
0: loruko Jesu
1: soju aye o lo ti la odun ija
0: loruko Jesu
1: bi o wo ni se nwo
0: yes
1: loruko Jesu ko mo ba wo lowo
0: ami Jesu
1: mo ni ko ma ba won ni
0: ami Jesu
1: wa gbe n to lo wa le ke n bo so le o to ba won lo o ise awon apostoli eni kan be lenu ona ile kun dara dara nibe won ni o ti e daruko re nibe o arona pe ibe lo mo n wa sori inu tempili gan o gangan ni mu ibe ni mo se ogboro gba ṣugbọn aye daduo won da duro si enu ona nitori ninu ofe mose ofe awon omo Israeli ni pe eni to ba ti ji amukun agbaro eru eni be ogbudo wo temple ni waju Oluwa
0: e
1: temple si lowu ajo ti oba Kristi pade ta so fun pe ko mo beru ni aya Peteru ati duano Peteru wi fun pe owo to n toro iyawo
0: ni awo ni
1: ṣùgbọ́n kankan la wa ní
0: tójú owó lọ
1: tójú owó lọ ẹsẹ̀ rẹ tí ó sàn yìí ó gbúdọ̀ sàn
0: okun gbúdọ̀ padà síbẹ̀
1: okun gbúdọ̀ padà láti mú ìran ògbó rẹ ṣe
0: ìran
1: ògbó ẹni náà ni pé kó wọnú tẹ́ḿpìlì kó lọ dára
0: gbogbo
1: kí n tó lọ nínú ìrìn àjò ọ̀rọ̀ yẹn
0: gbogbo
1: ibi tá a ti dá a dúró pọ̀ ayé rẹ ò lè dára
0: odi
1: jẹ́ríkò yẹn mà wó lulẹ̀
0: àmì jésù
1: mo sọ àṣọ tẹ́lẹ̀ mo jẹ́ ká mi òun bi tó wọ
0: àṣẹ
1: wò ní ìlú ń jáde mo wá ní orúkọ olúwa mi
0: lórúkọ jésù
1: mo ní agbára àti májẹ̀mú ìkà tá a fi há ọ
0: ta
1: ní òní fọ òní bí àṣẹ
0: ta
1: ní bí àga ògbó yẹn òní débẹ̀
0: bí
1: olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀wùrà odi jẹ́ríkò tá a fi di ọmọ lẹ̀ ya bolẹ̀ láwọ
0: àmì jésù
1: mo ní odi jẹ́ríkò yẹn ya bolẹ̀
0: àmì jésù
1: láti òní lọ óyá lọ mọ sọ̀rọ̀ bí
0: àṣẹ
1: láti òní lọ ìpele ègbò tó kàn óyá wọ bẹ̀lẹ̀
0: àmì jésù
1: ní bíbélì sọ nípa ọkùnrin yìí ó ní nígbà tí pétérù àti yohane wò sàn tí okun débi ẹsẹ rẹ ó kọ́kọ́ tẹ̀sí iṣẹ́ ìyanu yẹn ó ní ọkùnrin kọ́kọ́ dìde okun débẹ̀ ó dìde tán ó rìn díẹ̀ lọ wò dáadáa ó rìn díẹ̀ ó rí pé ó ṣeé ṣe ó tún sáré díẹ̀
0: ó tún sáré
1: ó tún rí pé ó ṣeé ṣe ó wá bẹ̀rẹ̀ sí í fò
0: ó bẹ̀rẹ̀ sí ní fò
1: kábíyèsí ò kò
0: wá
1: dúró ń bẹ̀ ṣe é rántí pé ìbínú tẹ́ḿpìlì gangan sínágbọ́ọ̀gù
0: lọ́wọ́ àti wọ̀
1: ibẹ̀ ni ìṣeré rẹ̀ wà ibẹ̀ ni àfojúsùn rẹ̀ wà láti jọ́tọ̀ ti bí ó mọ rí tí àwọn èèyàn mọ ń wọbẹ̀ wọn á lọ gbàdúrà wọn á dun lójáde
0: ṣùgbọ́n
1: nínú òfin adaduro báyìí ni olúwa wú
0: kò bá wọn wọbẹ̀ rí
1: ekekeru bi isaruada ha nti oluwa ni ke n bọ sọ ni pe iwọ owo ni aye fi ofin dabi
0: lọrukọ jesu
1: efi ẹlẹyẹ ti ya rẹ wọ ni
0: pe owo
1: ọmọ to ba ti inu n jade ogbudo lalaye efi ẹlẹyẹ ti ofin ọṣọ ti baba rẹ ati ati iranlẹ wọ ni
0: pe
1: gbogbo ọmọ to ba tara n jade ogbudo rẹ laanu báyìí ni oluwa wú o ní sáàlì gbọǹdò lọwọ alágbára àbí ká gba ìkógun lọwọ àwọn ẹtọ tó fẹ nítorí pé ọtọ fún wọn náà fi fòfin dá a dúró mo dúró lórí àṣẹ àti ìpínlẹ̀
0: lórúkọ jésù
1: lábẹ́ májẹ̀mú tá a fi dá yí ẹ̀
0: dúró
1: iná gbé jáde
0: àmì jésù
1: mo ní iná gbé jáde
0: àmì jésù
1: òfin wo lè pè àtẹnu òbí tẹnu ló fi dá a dúró
0: jésù
1: òbí jákọ́bù ó mọ̀ gbẹ́rú bẹ́ẹ̀lì ṣépè ó gbẹ́lẹ́fì àti símọ́nì ṣépè ó ní wọn ọ̀nà ó ní rúbẹ́ẹ̀lì ò ní tayọ ó ní lẹ́ẹ̀fì pé ìwàláyè wọn ò ní wà pẹ̀lú wọn ní màá ṣàtàlì dàá lè rúbi ilé dàá kàbà á dàá rẹ ẹgbọ́ òfin ìwo la fi dá a dúró nílé yín wọ́n bẹ sọ bá mo ń wo ní sósial mídíà lánàá wọ́n ní obìnrin olóore orítàgé kẹsà láìsí wọ́n ní bàbá ìyá rẹ̀ kú ní ọmọdún méjìdínlógójì wọ́n ní bàbá rẹ̀ kú ní ọmọ ogójì wọ́n náà gan wá kú ní ogójì májẹ̀mú kẹ òfin kan ló ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni sà mo sọ àṣọ tẹ́lẹ̀
0: ṣe
1: lábẹ́ ìṣòro òfin tá a fi dá ojú ẹ̀mí mímọ́ gba ayé rẹ̀ jáde
0: àmì jésù
1: mo ní ẹ̀mí mímọ́ gba ayé rẹ̀
0: jáde
1: òfin mọ́ṣẹ̀ dá ọkùnrin dúró kò lè wọnú tẹ́ḿpìlì o tẹ́ḿpìlì a máa wù ú àwọn èèyàn tó bá wọ bẹ̀ wọ́n á sọ bí iṣẹ́ ọlọ́run ṣe rí
0: tó
1: bá ti ń jáde bọ̀ wọ́n á ti máa sọ ó máa gbọ́ ó máa gbọ́ ṣùgbọ́n níjọ́ tí pétérù dé bẹ́ẹ̀ ni ìran ògbó rẹ̀ ṣe o
0: ó yí padà
1: ìran ògbó rẹ̀ yí padà
0: jésù
1: ojúlówó rẹ̀ dé
0: jésù
1: ojúlówó rẹ̀ dé láti wọnú tẹ́ḿpìlì láti pàṣẹ nílẹ̀ ojúlówó rẹ̀ ògbúdọ̀ mọ tọrọ bárà lẹ́nu ọ̀nà ilẹ̀kùn dáradára
0: ayé rẹ̀ ò dára ó ti wà lẹ́nu ọ̀nà tó dára
1: dáradára bíbélì pẹ́lọ́
2: pọlọpọ
3: Jesu
2: o wọ lẹnu ọna daradara
3: Jesu
2: bo aye re dọti
3: Jesu
2: aye re nlebe
3: Jesu
2: ẹnu ọna daradara si lo wa
3: Jesu
2: bo ti wo bi daradara
3: Jesu
2: bo aye re tako ipinu Ọlọrun ni
3: Jesu
2: o ni Jesu wa ba pade
3: yes sir
2: o de mu ran ogoṣe
3: yes sir
2: o kọkọ duro o bẹrẹ si
3: orin
2: o wa nfo
3: o nfo
2: se ri pe o ti boko ta
3: yes sir
2: tori pe leri ji o ti de ni mu lara da
3: yes sir
2: o to kọkọ se ni pe o gbere bawo ya ba wonu temple sa
3: yes sir
2: mu ama re lo bene
3: yes sir
2: nitori ko se nto kan loju
3: sugba
2: ti da okore duro
3: Foko loko odo
2: o polopo odo
3: Yes
2: o mu sare wo be
3: o sare wo be
2: bo se wo be
3: Yes sir
2: o bere si fu o bere si sare
3: Yes sir
2: o bere si fu
3: Yes sir
2: o de yin Olorun lo
3: Yes sir
2: o ni Oluwa fi ni kin ba ni kan so
3: oruko Jesu
2: ni bi bo
3: Yes sir
2: Libi ada ogo
3: lonko Jesus
2: tasi fo fi da oduro pe
3: lonko Jesus lonko Jesus
2: Oluwa tin beta mi ewa
3: emi mi mo
2: lonko Jesus emi mi mo bi ode
3: mi Jesus
2: mo ni ina Oluwa bi ode
3: mi Jesus
2: aye a ma da ni ya duro be ni o ise kukuni o eru ni o
3: Yes sir
2: e ninu ira do okore eru ye lo koko jade ni ba ti ase ye je
3: Yes sir
2: eru ye ti da duro
3: pe ko le dide
2: o le dide
3: Yes
2: ase yen de de
3: Yes sir
2: eru yen lo oni gbagbo ni dani loju on ti akori
3: Yes sir
2: jeri si
3: on ti akori
2: ga ni jeri si on ti akori
3: Yes sir
2: be je dani loju so
3: on ti areti
2: ijeri si on ti akori igbagbo iwole
3: Yes sir
2: o de wonu bi ase
3: Yes sir
2: o de bere si mu iranse
3: emi mi
2: ma ti do ye
3: Yes sir
2: bibeli o so fun wa pe o toro barabo o bere si sise
3: Yes sir
2: lati je
3: Yes sir
2: lati lo bo
3: Yes sir.
2: Mo wi loruko Oluwa.
3: Loruko Jesu.
2: Ibo la teri re ba si.
3: Emi mi mo.
2: Eyi ta ti da duro.
3: Emi mi mo.
2: Ti wo omo olaso re fi wo
3: Jesu.
2: Ti omo elero re n jegun.
3: Jesu.
2: Bọ́rọ̀ Oluwa lẹ́nu mi.
3: Yes.
2: Gbogbo ibi to ba wa.
3: Loruko Jesu.
2: Loruko Jesu. Emi mi mo bi odide.
3: Ami Jesu.
2: Loruko Jesu. Emi mi mo bi odide.
3: Ami Jesu.
2: Bọ́ ọwọ́ alágbára wo. Lo n bẹ láti ilé ta ti bí ọ.
3: Jesu.
2: Ọwọ́ alágbára wo.
3: Yes.
2: Láyé rẹ bá pàdé.
3: Jesu.
2: Tó ní dada. Dada bo ba wa rubo abi ko wa bebe
3: Jesu
2: o le lo
3: Jesu
2: o de ti e mo wo alagbara yi bo ta ni ta lo pa ta lo ji bi o ba sọlọrun
3: Yes sir
2: Olorun lo ni agbara laye ati lorun
3: Yes sir
2: be ni iwe mimo wipe oni gbogbo agbara laye ati lorun la se fe me
3: Yes
2: iwe mimo wipe oni ni oruko Jesu
3: gbogbo eku
2: gbogbo eku
3: Yes sir
2: eku alaye ni
3: Yes sir
2: eku oso ni
3: Yes sir
2: eku emi eku awo
3: Yes
2: eku gbogbo oli ibani
3: Yes sir
2: gbogbo eniyan tabi mo obirin
3: Yes sir
2: abi ta gbabi emi ni
3: Yes
2: eniyan ni
3: abanjanu
2: Yes gbogbo awangeli
3: ni Yes sir
2: oni ni oruko Jesu ki gbogbo eku gbogbo
3: owo le
2: mo wa wi loruko Oluwa
3: oruko Jesu
2: ma je ki Olorun lo da aye ati oro
3: Yes
2: ti o ki si se eleye ni
3: Yes
2: to ba je pe and arubu ojo
3: Yes
2: lo da aye ati oro ti o de ki se eleye ni
3: Yes
2: to ba wi pe I Christ lo da aye ati oro
3: Yes sir
2: ti o ki se eleye ni
3: Yes sir
2: gbogbo owo alagbara
3: loruko Jesu
2: lo da aye ado
3: loruko Jesu
2: loruko Jesu owo ore danu
3: ami Jesu
2: ninu we awon oba kini ko ni
3: Yes sir
2: Oluwa wi pe nibe wo ni kan wa o mo lo ba oba
3: Yes sir
2: oba yi fe rubo lori pepe
3: Yes sir
2: oba yi gbebo kale
3: Yes sir
2: o fe rubo ibi wo ni lo ba o de so fo pe o ma le rubo yi oba ye de no wo o fe se pe fun wo
3: o si gbe
2: owo na de gbe mo wi loruko Oluwa
3: loruko Jesu
2: Oluwa le pe lowo
3: Yes
2: sir Oluwa ni afose
3: Yes
2: abi akaba
3: Yes
2: make an has
3: Holy Spirit of God
2: ni oruko wo mo le ba ti eje
3: Yes
2: lo ni nigba ti o nba fi ni epe se bi epe ta ma se e bora ni epe nfi sise
3: Yes
2: epe lagbara e bora kan lo bo leyin epe
3: Yes
2: mo so lo ko lo
3: mo Yes
2: wo e bora to di epe ta se fo
3: lo ko Jesus
2: lo ko Jesus Oluwa lu le ba
3: mi Jesus
2: wo e bora gboro Oluwa fo aye to le sa mi ni ki ta ba wa
3: Yes
2: lo ko Jesus Oya faye won sa
3: mi Jesu
2: oruko Jesu o ya faye won si
3: mi Jesu
2: oruko Jesu o ya faye won si
3: mi Jesu
2: Olorun won si o
3: ka
2: Olorun won ba ti ejo
3: oruko Jesu
2: ka Olorun ni mu ogo so
3: oruko Jesu
2: come on wa
3: an
2: pe ni amane
3: yes
2: we no rest there o doju ko enikan to pe ni
3: modern kai
2: oni ko ni mu ogo so
3: nibe
2: oni ko le salaya
3: nibe
2: oni ke soju aye o
3: ni be
2: wa duro nibe
3: yes sir
2: o tun wa lo ba awon eniyan
3: yes
2: oni ka ba gbe fajele ipo ajo won o le ba ti eje
3: yes
2: won December ni won ni December 13 no le ba ti modern kai je
3: yes
2: atawon mo Israel
3: yes
2: o ti peno o tun wa lo de ibi kankale oni bi no won gbe ro re
3: oni gbe
2: oni to mo fe pa
3: kai
2: sugbon bayi ni oluwa
3: we yes sir
2: ni pa ti modern kai Esther
3: yes sir
2: ati gbogbo awon mo Israel
3: yes sir
2: ojo ti amani mo
3: to mu gaga
2: ati ba ti eje ojo na ni oluwa gba
3: won kan bi yes
2: nitori pe
3: yes sir
2: amani ku
3: yes sir
2: ohun ati gbogbo ile re
3: kan bi yes
2: wa je be bi kan
3: yes sir
2: gbogbo en to tun be lowo lati ba ti modern kai
3: awon na tun fori ko
2: gbogbo won na tun fori ko
3: kan bi yes
2: lo wa mu me so aso tele
3: yes sir
2: ta lo ti bi mo pe
3: loruko Jesu
2: won ba ti eje
3: loruko Jesu
2: ti gba awon eyan
3: yes
2: lati se o ni
3: bi
2: bi oluwa ti n be temi o
3: mi mi ma o
2: ojo to mu gaga
3: yes
2: lati bo mi je ki ko loju
3: loruko Jesu
2: loruko Jesu oloruko Jesu ojo na iboji pe mo so
3: mi Jesu
2: mo ni loruko Jesu iboji pe mo so
3: mi Jesu
2: loruko Jesu iboji pe mo so
3: mi Jesu
2: loruko Jesu iboji pe mo so
3: mi Jesu
2: loruko Jesu iboji pe mo so
3: mi Jesu
2: awon eyan mo ma gbe lati da eniyan duro won ni amani lo fi lo pe eja da won duro eja da won duro mo wa wi loruko oluwa gbogbo eni ti o ta to ti gbogbo ko sala mo da duro loruko Jesu emi ni mo da won duro
3: mi Jesu
2: mo ni loruko Jesu emi ni mo da won
3: duro mi loruko Jesu
2: loruko Jesu emi mo da won duro
3: mi Jesu
2: mo amani o mo da so
3: da so
2: lori modeka
3: o do fo
2: modeka de di asebo modern kai de poche nitori pe lojo kan obo kan dede le so mo ni nitori pe akoko iwe ranti o ti ya fun modern kai
3: o de
2: lati de bi ogo
3: yes
2: iwo to n gbo mi lowo lowo gbogbo mi ti olorun re wa
3: loruko Jesu
2: gbogbo mi ti olorun lowo ni mo
3: loruko Jesu
2: aye ti da oduro
3: loruko Jesu
2: igba to ti pe
3: loruko Jesu
2: mo de be
3: emi mi mo
2: bi pe ka mo ri o
3: emi mi
2: mo loruko Jesu ni wa je olorun lowo ni
3: Yes.
2: Ma siwe ro ti
3: mi Jesu
2: gbogbo to ye ko se olore
3: Jesu
2: to ye ko sa anu re
3: mi mi ma
2: o fi mo ro go se
3: mi mi ma
2: o ti le olorun o fi se
3: mi mi ma
2: o mi ki bi ta wa
3: loruko Jesu
2: lowo ba
3: yes
2: loruko Jesu
3: yes
2: bi obo ba le so nitori modeka
3: yes sir
2: mo gba orun loju
3: ami loruko Jesu amen
2: mo ni loruko Jesu
3: yes
2: mo gba orun ni oju
3: ami loruko Jesu amen
2: bẹẹni o
3: yes sir
2: ayé bá ń dáyọ dúró ọlọrun ni kò mọ bẹrù bó o bá wọnú bíbélì ọpọlọpọ ibi nínú ìwé àìsáyà wà á máa gbọ́ tí olúwa sọ pé mọ bẹrù mo wà lẹ́yìn
3: wa pẹ̀lú rẹ
2: mọ
3: bẹrù
2: wọn ràn lọ́wọ́ sẹ́sà ìwé sáàmù ti ẹ̀sọ́ láàrin kan
3: yes sir
2: ó ní bí èmi ti ẹ̀ ń rìn
3: láàrín àfonífojì
2: òjìjì
3: kú
2: ó lẹ́bi kì
3: yóò bẹ̀rù ibì kan
2: nítorí olúwa wà
3: pẹ̀lú mi
2: láàyè olúwa òun ló máa ń jẹ́ kí ènìyàn mọ bẹ̀rù
3: ó máa ń gbé ìbẹ̀rù ni
2: ó máa ń gbé ìbẹ̀rù
3: yẹ
2: ìwé mọ́dẹ̀ wípé
3: mo
2: sọ fáwọn onígbàgbọ́ báyìí ó ní tẹ́ńpìlì ọlọ́run
3: ńlára
2: rẹ̀ ó sọ nínú ìwé kọ́ríntì kínní ni orí kẹfà ó tún sọ níbi kan níbi orí kẹta ó tún sọ níbi kan pé gbogbo ẹni tó bá ti dàpọ̀ mọ́ ẹ̀mí ọlọ́run wípé wọ́n ti dara kan
3: yẹ
2: òun ni olúwa fi ní kí n sọ fún ọ pé ìwé onígbàgbọ́ tó ti mọ kristu ní olúwa àtọ́lùgbàlà ìwàláyé ọlọ́run bẹ lára ó lè rìn ní àárín àforífojì ó lè rìn ní láàrin òjijì
3: mọ bẹ̀rù
2: bẹ́ẹ̀ni ikú tó rí yan ẹ̀mí kan ni agbára kan ju ikú lọ ní orúkọ olúwa ni ikú fi ń sá lórúkọ olúwa ni lásàrù jí o lórúkọ olúwa ni tàbítà jí o mọ bẹ̀rù gbogbo ntáyé lè ṣe sí
3: ọláyé
2: nǹkan tí mo fẹ́ sọ ni
3: pé
2: kò sí ntáyé lè ṣe sí ọláyé ni pé òpin ẹ̀pẹ́ bàtà ikú mọ̀ ni kò sí ogun ẹlẹyẹ kò sí ogun kí ni kí ẹ lọ dáyé dúró ìpìlẹ̀ ikú ni ṣùgbọ́n táwọn rí gẹ́gẹ́ bí òpin yẹn ikú ò kì í ṣe òpin
3: ìbẹ̀rẹ̀ ló jẹ́
2: dara lo je
3: abiesi o
2: ko ba yoju agbara kan wa
3: ta pe ni nje
2: be ni se le ba ba lowo
3: e
2: ninu wa si ha
3: yes sir
2: jesus so pe o le mi mo ni kokoro iku ati isa oku lo
3: yes sir
2: bi iku ba ti le ko eni kan si o lo ni master
3: jin di ati ye
2: o la jin di ati
3: yes sir
2: bi isa oku ba gbe ni me eni kan ni le kokoro to le si
3: iku oro re da
2: iku oro re da
3: isa oku
2: isa oku
3: ise go re da
2: yes iku ta ti gbe mi ni isebu
3: yes sir
2: la tori bi abele
3: yes sir
2: mo ma so aso tele
3: lorugo jesus
2: mo tin bo mi
3: lorugo jesus
2: wa ngalara
3: mo yes
2: mo so aso tele
3: yes
2: bi mi ba le ro lorugo jesus
3: yes
2: gbogbo mi ta ti fi ku
3: yes
2: dai lera re wo
3: yes
2: gbogbo mi ta ti fi ku
3: yes
2: sinu ri ajore
3: yes
2: o ya iku o le jo wo wo si
3: mi lorugo jesus
2: Iwoku oya jowo mo sa
3: mi lorugo Jesu
2: Iwoku oya jowo mo sina
3: mi lorugo Jesu
2: le pari
3: yes sir
2: ayewo lati fi damaje
3: Jesu
2: ipo gbudo ku ku oke odun
3: Jesu
2: ayewo lati damaje mo
3: Jesu
2: ipo oke odun 2026
3: emi mi mo
2: ma jado laye
3: emi mi mo
2: bi oluwa ti n beta mi ewa
3: yes lord
2: mo mo kedi e gege bi iku ati iriju iku ta faye re da
3: Jesu
2: ma je mo iku ta faye re da
3: Jesu
2: lorugo Jesu emi mi mo
3: Ami Jesus,
2: ino luwa lari yiko.
3: Ami Jesus,
2: oya emi yebu ara.
3: Ami Jesus,
2: gori foruko.
3: Hallelujah,
2: gori foruko.
3: Hallelujah,
2: gori foruko.
3: Hallelujah,
2: gori foruko.
3: Hallelujah,
2: Jesus, oluwa.
3: Ami, ami, ami. Loruko Jesus, mole rokpe ba bama ati emi mati ba opade. Ninu wakati atushi la rotun. Mamba go ni ojo ishego ojo Tuesday. Jaja opade Jesus akirishore. Ninu Jopishan Prophetic Global Ministry. Tomeni number 9 Stadium Road. Nilu e lori agomani role. Simbefai role. Wakati tika gbako la fin pade Jesu onise iyanu ide yo ja afoju yo riran oni yo gboro awon ise iyanu to soro gbagbo ni yo farahan ninu ipade adura lojo Tuesday ojo isegun ni jajo pade nbe yo da fun aloruko Jesu baba ko tori pa mo lo e ba fi number yin lede papapa
2: number wa ni gbe
3: 090 220 229 187 yes sir
2: lojo Tuesday
3: yes sir
2: n ba fe sise lori
3: yes sir
2: o ni lati ba maje mu okoko je
3: lati ba maje mu
2: okoko je number 9 stadium road
3: yes sir
2: ni ilore
3: yes
2: ba wa nibe tony plaza ni oruko bi ti facility wa wa
3: yes sir
2: ba wa nibe jajo gbadura wakati kan gbako ni
3: yes sir
2: ase ajade
3: ajade
2: eje to sare so eri kan laarin a ko sojo
3: ojo te lo eja so di ojo bejo aye eja mo lo fun taro oton ni yo da fun a tu pade lojo mejo sugbo jajo pade ni ojo isegun ojo Tuesday ninu gbagan ile ijosi Pishon Prophetic Global Ministry to nbe ni number 9 Stadium Road nilu Ilorin wa leri ayo loruko Jesu ma fowo eso ya wipe iwo gangan emi gangan leri kan o dojo bejo

ènìyàn wọ lọ́rùn tásìkè wa káàbọ̀ sí wákàtí ìrètí nínú ètò yìí mo gbàdúrà pé kristi yọba ayé ẹnì kọ̀ọ̀kan wa pàdé à ń tẹ̀síwájú nínú abala èkejì èyí tí à ń gbé yẹ̀wò ìjẹ́ àwọn òkú wọn kú ní tòótọ́ ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà ọlọ́run ọ̀rọ̀ a tún dé ní wákàtí yìí ẹ jọ̀wọ́ ẹ sọ̀rọ̀ yín sí ayé wa kí ògo àti ọlá kí ó jẹ́ tiyín kí ìmọ̀ òtítọ́ yín kí ó sọ gbogbo wa di òmìnira ní abẹ́ ìṣàkóso ẹ̀yin ọlọ́run olùràpadà àti ẹlẹ́dàá wa jésù olúwa wa àmí. Ìbéèrè tí a fẹ́ gbéyàwó báyìí ni wípé ìjẹ́ àwọn òkú lè bá àlàyé sọ̀rọ̀ bí ìjẹ́ ó ṣeéṣe kí àlàyé kí ó bá òkú náà sọ̀rọ̀ ìjẹ́ àwọn òkú lè bá àlàyé sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ ọlọ́run kò ṣeéṣe ṣùgbọ́n ẹ jẹ́ kí a gbọ́ ohun tí ọ̀rọ̀ ọlọ́run sọ nínú ìwé Jóòbù orí ìkẹrìnlá àwọ̀ ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkọkànléníogún kí ni bíbélì sọ bíbélì wípé bẹ́ẹ̀ ni ènìyàn ṣubú lulẹ̀ tí kò sì lè dìde mọ́ títí ọ̀run kì yóò fi sí mọ́ wọn kì yóò sì jí a kì yóò sì jí wọn kúrò ní ojú oorun wọn ọ̀rọ̀ ọlọ́run ní àwọn ènìyàn ṣubú lulẹ̀ wọ́n sun oorun ikú a kì yóò sì jí wọn títí ọ̀run yóò fi ré kọjá lọ títí ọjọ́ àjínde yóò fi ṣẹlẹ̀ wọn ó sì máa sùn náà ni nínú ibojì ẹsẹ̀ ìkọkànlélógún sọ wípé àwọn ọmọ rẹ̀ bọ́ sí ipò ọlá ó ń kò sí mọ̀ àwọn ọmọ rẹ̀ wá láti wá bu ọlá fún ọ̀rá fúláwà ó gbé lọ síbẹ̀ ẹsẹ̀ bẹ̀rẹ̀ grand ẹ̀rọ billions of naira irú ẹ̀dá bẹ́ẹ̀ kọ̀ mọ ohunkóhun tó ń lọ ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n sì rẹ̀ sílẹ̀ kò sì kíyèsí bí a ṣe rẹ̀ sílẹ̀ ẹ gbé sínú kòtòkọmọ̀ bíbélì sọ wípé kò ṣeé ṣe fún àlàyé láti máa bó òkú sọ̀rọ̀ ẹ jẹ́ lọ sínú ìwé Àìsáyà orí ìkẹjọ kí a wo ẹsẹ̀ ìkọkàndínníogún kí a gbọ́ tí ọ̀rọ̀ ọlọ́run sọ bíbélì sọ wípé nígbà tí wọ́n bá sì wí fún yín pé ẹ lọ wá àwọn abókúlò àti àwọn sótínké tí ń sì ń kùn kí a yẹ kí orílẹ̀-èdè kí ó máa wá ọlọ́run rẹ̀ ju kí àwọn alàyè ó máa wá àwọn òkú lọ ọlọ́run pa wá láṣẹ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì pé nígbà tá a bá ní ká lọ bá àwọn òkú sọ̀rọ̀ wípé rárá ká má ṣe é ṣùgbọ́n kí a máa wá ọlọ́run àlàyé ju kí a máa wá àwọn òkú lọ nítorí pé àwọn tá à ń sọ yìí òkú ọ̀mọ nǹkan kan ṣùgbọ́n àwọn ẹ̀mí búburú táàkà bíbélì débẹ̀ àwọn ni wọ́n ń gbé àwa àwọn ènìyàn wọ̀ táwọn á rí wọn gẹ́gẹ́ bí àwọn òkú rárá kìí ṣe òkú àwọn ọ̀rẹ́ wa àwọn bàbá wa àwọn aládùúgbò wa là ń bá sọ̀rọ̀ rárá kò ṣeé ṣe fún wa láti bá àwọn òkú sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe fi yé wa tọba ka ìwé oníwàásù orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹfà ó ní òkú kan mọ kóhun kò ní òye kò ní ìmọ̀ nítorí náà ẹni tí kò ní òye tí kò ní ìmọ̀ bóun ló ṣe fẹ́ bọ́ sọ̀rọ̀ tí a bá wo ìwé Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ ìkọkànlá nígbà tí Lásàrù ọ̀rẹ́ Jésù ó ṣe àìsàn títí dójú ikú lẹ́yìn ọjọ́ kẹrin Jésù ní ẹ jẹ́ ká lọ jí Lásàrù dìde kúrò lójú oorun rẹ̀ àwọn ọmọ ẹ̀yìn wọ́n ní tó bá sùn
yóò jí. Ẹ jẹ́ kí a gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ẹsẹ̀ Bíbélì yìí, nítorí pé gẹ́gẹ́ bí àṣẹ Kristi, ó pe ikú ní oorun. Ẹ gbà mí gbọ́ pé èmi wà nínú Bàbá, bẹ́ẹ̀ sì ni Bàbá wà nínú mi. Bí kò ṣe bẹ́ẹ̀, ẹ gbà mí gbọ́ nítorí àwọn iṣẹ́ náà pàápàá tí èmi ń ṣe. Jésù ló sọ̀rọ̀ níbí. Ìwé Jọ́hánù orí ìkọkànlá, ẹsẹ̀ ìkọkànlá dé ìkẹrìnlá. Ìkan wọ̀nyí ni ó sọ, lẹ́yìn èyí ni ó wí fún wọn pé, Lásàrù ọ̀rẹ́ wa sùn, ṣùgbọ́n èmi ń lọ kí èmi kí ó lè jí ìdìde kúrò nínú oorun rẹ̀. Nítorí náà ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé, Olúwa, bí ó bá ṣe pé ó ń sùn, ó sàn. Ṣùgbọ́n Jésù sọ ti kú rẹ̀, ṣùgbọ́n wọ́n rò wípé ó sọ ti oorun sísùn. Nígbà náà ni Jésù wí fún wọn gbangba pé Lásàrù kú. Ara nínú Olúwa, tí ènìyàn bá kú, Jésù sọ wípé ó sùn, àfi kú wé oorun. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí Jésù fún wa, tí a bá wo ìwé Jóòbù orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkejìlá, bẹ́ẹ̀ náà ló ṣe rí. Tí a bá ìwé Pétérù kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹwàá, kí ni Bíbélì ní sọ fún wa nínú ìwé Pétérù kejì orí ìkẹta ẹsẹ̀ ìkẹwàá? Bíbélì ní, ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ bí olè ní oru. Nínú èyí tí àwọn ọ̀run yóò ré kọjá lọ, tí àwọn ti ariwo ńlá wọn àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò ti inú oru gbígbóná gidigidi di yíyọ, ayé àti àwọn aṣá tí ó wà nínú wọn yóò sì jóná lúlú. Ara nínú Olúwa, ohun tí ó ṣẹlẹ̀ sí ayé ni eléyìí. Ṣùgbọ́n kó tó ṣẹlẹ̀ sí ayé, gbogbo àwọn ènìyàn ní sí ní ayé mọ́ ní àkókò yìí. Nígbà tí a bá dénú ẹ̀kọ́ yẹn nípa bíbọ̀ Jésù lẹ́ẹ̀kejì, a máa ṣàlàyé fún wa. Nítorí pé àwọn tí ó sùn, àwọn tó kú wọ́n sùn, a kò sì lè bá òkú sọ̀rọ̀. Ṣùgbọ́n gbogbo tá à ń gbọ́ lónìí, bó ló ṣe rí? Mo rí níbí, mo rí lóhùn, rárá. Àwọn ẹ̀mí òkùnkùn, àwọn lò ń rí, àwọn áńgẹ́lù búburú tí ó tẹ̀lé Sátani sọ̀kalẹ̀ wá sínú ayé yìí ni. Nínú ìwé Kọ́rintì kínní orí kẹẹ̀ẹ́dógún, a fi yé wa nípa àjínde àwọn ẹni rere. Nítorí pé àjínde yóò ṣẹlẹ̀ lẹ́yìn, àjínde yóò ṣẹlẹ̀ nígbà tí Kristi bá délẹ̀ kejì. Níwọ̀n ìgbà tí àjínde ọ̀bá ti ṣẹlẹ̀, gbogbo àwọn ẹni tó ti kú wọ́n sùn nínú ibojì wọn. Ìwé Kọ́rìntì kínní orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ 51 títí dé 53, kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ? Ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa wípé kíyèsí, ó ìjìnlẹ̀ ni mo sọ fún yín, gbogbo wa kì yóò sùn, gbogbo wa kì yóò kú, ṣùgbọ́n gbogbo wa la palára dà nígbà tí Jésù bá dé lọ́gán ní ìṣẹ́jú ní ìbẹ̀pẹ̀ kẹyìn. Nítorí ìpè yóò dún, a ó sì jí àwọn òkú dìde láì díbàjẹ́, a ó sì pa wọ́n lára dà. Ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé nítorí pé ara ìdíbàjẹ́ yìí kò lè ṣàgbé àìdíbàjẹ́ wọ̀, ara kíkú yìí kò lè ṣàgbé àìkú wọ̀. Ara nínú Olúwa, má fòyà, má bẹ̀rù. Ìwọ sáà ti ní Jésù. Tó o bá wà láyé nígbà tí Jésù bá dé, a pọ̀ ọ́ láradà. Tó o bá kú nínú Jésù, a jí ọ dìde kúrò nínú òkú.
nítorí pé àwọn òkúnú kristi lákòókò jí dìde bíbélì sọ wípé nítorí olúwa ti ká lára rẹ yóò sọ̀kalẹ̀ wá láti ọ̀run kan pẹ̀lú ariwo ńlá àti ìfẹ́ ọlọ́run nítorí àwọn òkúnú kristi lákòókò jí dìde ìrètí wà fún àwọn òkú àwọn tí ó gba kristi gbọ́ àwọn tí ó sùn àwọn tí ó kú nínú jésù ìrètí wa nítorí wípé ayé yìí sátani parọ́ fún adamu àti ifa ó ní ẹ̀yìn kì yóò kú ikú kíkú kan tẹ́ ẹ bá ju èso náà à ń kú lónìí ìwà àti èmi ni ẹlẹ́rìí wípé ọ̀rọ̀ ọlọ́run ó wá sí ìmúṣẹ ọ̀rọ̀ ọlọ́run ní tí ẹ bá jẹ́ ẹ̀yìn yóò kú ikú méjì gan ló wà ikú àkọ́kọ́ yìí ọmọ jésù o á kú ikú ẹ̀kejì ni kú ayérayé tí jésù kú fún wa ara nínú olúwa ìtànjẹ sátani ọ wà káàkiri ayé lónìí ṣùgbọ́n tó a bá mo òtítọ́ sátani kì yóò tọ́ jẹ àwọn kan máa sọ wípé ọba Saul ó pe òkú Samueli jáde lọ ka bíbélì yẹn dáradára kìí ṣe Samueli ló fi ara wọn ba Saul àwọn ẹ̀mí òkùnkùn ló gbé àwọn Samueli wọ̀ tó wá dàbí Samueli Samueli tí òun àti Saul tí wọn ò gbá tara wọn títí tí Samueli fi kú ṣé òun wá ni oṣù Edomu ni ó wà ní agbára láti lè pe Samueli jáde rárá o kìí ṣe Samueli rárá tí a bá wèwe Matthew orí ìkẹrìnléní ogún ẹsẹ̀ ìkẹrìnlélógún bíbélì sọ wípé kí a mọ́ tẹ̀yìn jẹ ní ìkẹyìn ọjọ́ àwọn èké wòlíì yóò dìde wọn ó ṣe ńlá wọn ó fi àmì àti iṣẹ́ ìyanu ńlá hàn wọn ṣiṣẹ́ ìyanu wọn tan ọ̀pọ̀lọpọ̀ jẹ́ tó o bá mo òtítọ́ o ò ní bọ́ sọ́wọ́ ìtànjẹ sátani mò ń rọ̀ lónìí mo òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run kọ́ ọ má bàa bọ́ sọ́wọ́ ìtànjẹ sátani dábàá ìwé wòlíì ẹ̀sáyà orí ìkẹjọ ẹsẹ̀ ogún bíbélì ní sí òfin àti sí ẹ̀rí tí wọn kò bá sọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ bíbélì nítorí pé kò sí ìmọ́lẹ̀ nínú wọn ni gbogbo ẹni tó máa ń kọ́ ni wípé o lè bá òkú sọ̀rọ̀ wípé tí òkú bá ti kú wọ́n ti lọ sí ìlú mi èké ni ìkọ́ni yìí kò ti bá ìlànà àti àṣẹ bíbélì mu o lè tún wo ìwé Àìsáyà orí kẹtàdínlógún ẹsẹ ìkọkànlá nítorí wípé òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run kò lè ṣe kọ́ mọ́ wá sí ìmúṣẹ òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run kò yí padà òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run ó wà títí ayérayé òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ní agbára ó ṣiṣẹ́ ìyanu ó ṣiṣẹ́ ìgbàlà gba òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run láàyè nítorí pa sọ wípé àwọn tó wà inú òwe mímọ́ ní ojoojúmọ́ àwọn ará Bẹ́ríà wọ́n ṣẹ̀jú àwọn ti Tẹsalónìkà lọ mò ń bíọ̀ mò ń rọ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run gbọ́ ká ọ̀rọ̀ ọlọ́run pinnu nínú ọkàn rẹ láti tẹ̀lé àṣẹ ọ̀rọ̀ ọlọ́run nítorí pé tí ènìyàn bá kú ó sùn èmi náà bá kó ro nǹkan kan nípa òkú Jésù Kristi nígbà tí Jésù kú ṣé ìwọ rò wípé ní ọjọ́ Friday yẹn ọjọ́ ẹtì yẹn Jésù ti lọ sọ́run rárá ó wà nínú ibojì ó sinmi ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ Sátidé
ni owuro kutukutu ojo Sunday ojo Eku Jesu jinde nigba ti Mary fe fowo kan oni rora ma ti fowo kan emi ke ti fara baba mi to ba se pe Jesu ti lorun so wa sese to wa pada wa ni se yo wa sese to so fun Mary wi pe emi ke ti fowo kan baba mi ni ara ninu Oluwa otito ni wi pe awa ko fireti wa sinu sugba ninu Olorun alaye ti se Jesu Kristi ni ireti wa wa awa na npi oloni bi pe ko fi ireti re sinu Jesu iku le de loni o le de lola ko si eda kan to ma gba ti yo de Jesu pelu gan le de tori pe Jesu nbo ko yi pada ogo re o bo ninu ogo ninu olala re lati wa ji awon oku dide lai di baje awon ti o ba wa laaye ti o ba Kristi bo a pa won lara da ma se je ke enikan ni o to je gba Jesu gbo tori pe Jesu ni ona o ni ye ati o ti to ko si eda kan ti o le lo si odo baba bi ko se nipasẹ Jesu ki la ko sinu we Luke ori ogun ese ikaru le logbon titi de ikari dini ogoji e je ki a gboro Olorun ki a gbo ohun ti a ko sinu we Luke nipa okodoro tito yi tori pe Jesu pe wa Jesu pe o sugbon awon ti akaye lati jogun aye na ati ajinde kuro ninu oku won ki gbeyawo be ni a ki fi aya funi nitori won ko le kuma nitori ti wa ko ba nitori ti won yo dabi awon angeli do nitori ti won ba awon angeli doba awon omo Olorun si ni won nitori won o di omo ajinde mo be ko gbo bibeli ese bibeli yen dada ki awon ti a jidide kuro ninu oku ni ojo ajinde won ki yo ku ma titi ayeraye omo Olorun la ma pe won won yo ba angeli doba akoko na ke ti to akoko na nbo sugbon o tan so fun Olorun ni wi pe Jesu ni Oluwa re Jesu ni olugbala re Jesu ni oludande re Jesu o ni oku o jinde o si wa laaye titi ayeraye je ki Jesu ki o je ore re je ki Jesu ki o je eni ti o gbagbo to si tomo to tele ni gbogbo ju aye re se o se be oni ojo igbala ni ma fi igbala re dola nitori pe ireti wa fun awon oku to kunu Jesu nitori pe alabu ko ni fun awon oku to kunu Jesu isi owo won te won lo tele won leyin ako ninu we fi o ori ikokale ni ogun ese ikerin wepe ni ojo na Olorun orun yo nu omi je gbogbonu kuro ni oju won ani Olorun yo nu omi je gbogbonu kuro ni oju won ki yo sisi iku mo haleluya ojo nbo ta pa iku to pa warun ki yo si ofo eku o se mo
ṣùgbọ́n tó o bá ní Jésù nìkan la tó lè pa ikú ayérayé run nínú ayé rẹ. Sọ́gbà Jésù pọ̀, ṣé o sì, ṣé o mọ̀, ṣé o tẹ̀lé, ṣó ṣe ìfẹ́ rẹ̀? Nítorí pé Jésù ni Olúwa, Jésù mi padà bọ̀ láti wá gbàgbára lọ́wọ́ ikú, láti wá gbàgbára lọ́wọ́ àrùn, láti wá gbàgbára lọ́wọ́ àdánù àti òfò. Ṣé o gba Jésù gbọ́? Má bẹ̀rù kí Jésù sọ wípé má bẹ̀rù àwọn tó lè para, ṣùgbọ́n tí wọn kò lè pa ẹ̀mí. Ṣùgbọ́n bẹ̀rù ẹni tó lè pa ẹ̀mí àti ara ní ọ̀rọ̀ àpáàdì. Ara nínú Olúwa, Jésù padà bọ̀ láti wá mú wa lọ sí ilé. Tẹ̀rí ọkàn rẹ ba nígbà tí a gbàdúrà sí Ọlọ́run. Jésù Olùgbàlà, àwa mọ̀ wípé ẹ̀yin padà bọ̀ nítorí pé ẹ̀yin ti ṣágun ikú, ẹ ti ṣágun àrùn, ẹ ti ṣágun òfò, ẹ ti ṣágun àtánù, ògbó àti ọlá ni fún orúkọ mímọ́ yín. Nínú ìrètí ìṣágun ni àwa yọ ayọ̀ ìṣágun. Jésù, àwa ọmọ rẹ nìyí, ẹ gbà wá là, ẹ sọ wá di aṣágun, ẹ múnú wa dùn, ẹ sọ ayọ̀ wa di kókò, ẹnu omi jẹ́ wa nù. Bàbá, ẹ kà wá yẹ fún ilé ògo náà, kínú wa kí o lè dùn, kí ayọ̀ wa kí o lè di kókò, kí Jésù kí ó bùkún fún ayé rẹ, kí ó bọ̀ pàdé lónìí, kí ó tẹ àrùn àti ìṣòro tó ń tọ̀ là kọjá. Jésù Olúwa wa, àmì.

A gbàgbọ́ pé Olúwa ti bá yín pàdé nínú ọ̀rọ̀ ìyànjú yìí. Bí ẹ bá ní ìbéèrè tàbí ohun kan láti bá wa sọ, ẹ lè pè sórí ẹ̀rọ ìléwọ́ yìí 070-36-52-7016 070-36-52-7016. Ẹ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní dédé àkókò yìí lórí ètò wákàtí ìrètí. Kí oore ọ̀fẹ́ Jésù Kristì Olúwa kí ó wà pẹ̀lú.

0: Diamond FM. Ibaye gbadun yin lo je wa logun.
1: Ni eto oye ijinle latinu bibeli gbara otun wo lori kanin Diamond 8.7 FM nilu ilorin ni gbogbo irole ojo isinmi laarin ago meje si mejo irole 7 pm to 8 pm every Sunday atoko eto ni oluswagutan ekonobo olukopa pataki lori eto yi ni oluswagutan ak ogunyemi lati cac oke mole to wa ni opopuna unity nilu ilorin gbogbo enikeni to ba fe mo imo ati otito oro olorun to ye koro latinu bibeli laisi amulu mala ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má ba àṣẹ sí ọ Jésù ni ọ̀rọ̀ iye náà ẹ jájọ máa gbọ́.
2: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé
3: gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń ààbùn.
4: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ̀kun kedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
5: Bí a bí fún mi bẹ́ẹ̀ bí a bí. Bí a SAPP wá.
2: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
6: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
2: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
7: Ṣé Ọlọ́run òbójú mi jẹ́?
2: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
7: Ṣé Ọlọ́run.

0: àlàáfíà ọlọ́run kó máa bára gbé níbi gbogbo tí ọwọ́ jà ìkànnì yìí dé tí ẹ sì ti ń gbòhùn wa. Àdúrà wa ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlà bá yín.
1: Bàbá wa ti ń bẹ lọ́rùn nípasẹ̀ Jésù Kristì, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ ńlá tí a tún ní láti gbọ́ ọ̀rọ̀ yín ní wákàtí ẹgbà ọpẹ́ wa. Bàbá, ẹgbà ẹ̀yìn wa, à ń gbà ládùúrà pé bí ẹ ti ń rọ̀ yín sí wa, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó jáde pẹ̀lú agbára, ẹ jẹ́ kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́, ẹ jẹ́ kí ó ṣe ayé wa ní àǹfààní. Ògo ni fún orúkọ yín, ní orúkọ Jésù Kristì ni a gba àdúrà, àmì. Lẹ́ẹ̀kan sí, à ń kí wa níbi gbogbo tí wọ́jà ìkànnì yìí dé tí ẹ ti ń gbọ́ ohùn wa. Àdúrà wa lẹ́ẹ̀kan sí ni pé ọ̀rọ̀ yìí yóò mú ìgbàlà bá wa, ọ̀rọ̀ yìí yóò yí ayé wa padà. Mo fẹ́ kí mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ni Olúwa ti yàn láti ṣe iṣẹ́ rẹ̀. Ọ̀rọ̀ ni Ọlọ́run fi ń ṣe iṣẹ́. Gbogbo ohun tó Olúwa bá fẹ́ ṣe nípa ọ̀rọ̀ ni Ọlọ́run ti yàn láti ṣe iṣẹ́ rẹ̀. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run bá ní ṣe, ó máa gbélẹ̀ ni. Èrèdí rẹ̀ nìyí. Tí ìgbàgbọ́ fi ṣe pàtàkì, ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run yóò mú kí ọ̀rọ̀ yìí kó ṣe iṣẹ́ tó yẹ kó ṣe nínú ayé rẹ̀. Bíbélì wípé ó rán ọ̀rọ̀ rẹ̀, ó sì mú lára dá, ó sì gbà wọ́n kúrò ní ìparun gbogbo. Ó ní àwọn kan gbọ́ ọ̀rọ̀ yìí kò ṣe wọ́n ní èrè, nítorí kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́. Mo ń gbàládùá fún ọ pé èyí tó ń gbọ́ ní wákàtí yóò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú ọkàn rẹ̀ láti yí ayé rẹ̀ padà ní orúkọ Jésù Kristì. Lónìí, à ń tẹ̀síwájú láti máa wo iṣẹ́ ìyanu, ìmúríran, ìlà ojú afọ́jú, ìfúnni ní ìmọ́lẹ̀ tí Jésù ṣe nínú ayé arákùnrin tí a bí gẹ́gẹ́ bí afọ́jú látinú ìyá rẹ̀ wá. Iṣẹ́ ìyanu ni a kọ sílẹ̀ nínú ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 9, ṣùgbọ́n a ti wo ẹsẹ̀ 1, ẹsẹ̀ 2 àti ẹsẹ̀ 3. Lónìí, a ó máa ṣe àtẹnumọ́ ní ẹsẹ̀ 4. Tí àyè bá gbà wá, a ó máa wo ẹsẹ̀ 5, a ó bẹ̀rẹ̀ sí wo ẹsẹ̀ 5, èyí tí ó ń ṣe gbogbo iṣẹ́ ìyanu yìí. Mo ń kà látinú ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 1 sí 4 àti sí 5 lẹ́ẹ̀kan sí. Bí ó sì ti ń kọjá lọ, ó rí ọkùnrin kan tí ó fọ́jú látinú ìyá rẹ̀ wá. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì bí léèrè wípé, olùkọ́ni, ta ni ẹlẹ́ṣẹ̀ ọkùnrin yìí tàbí àwọn òbí rẹ̀ tí a fi bí ní afọ́jú? Jésù dáhùn wípé kì í ṣe nítorí ọkùnrin yìí dẹ́ṣẹ̀ tàbí àwọn òbí rẹ̀, ṣùgbọ́n kí a lè fi iṣẹ́ Ọlọ́run hàn lára rẹ̀. Èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi nígbà tí ń ṣe ọ̀sán. Òru ń

gbọ́dọ̀ là ọ́ lójú. Ẹni tó lójú ló máa ń fún ẹni tó lójú níran. Èrèdí rẹ̀ níta gbọ́dọ̀ là ọ́ lójú ẹ̀mí. Ó gbọ́dọ̀ kọ́ di ẹni ìgbàlà. Ó gbọ́dọ̀ kọ́ di àtúndí. Ó gbọ́dọ̀ di ẹni ìràpadà. Kí o tó lè mọ iṣẹ́ tí a fún ọ ṣe, kí o tó lè rí iṣẹ́ rẹ̀. Ìwọ náà gbọ́dọ̀ rí, o gbọ́dọ̀ kọ́ ríran kó tó rí iṣẹ́ rẹ̀. O nílò ìlàlójú láti rí iṣẹ́ rẹ̀. Nínú òkùnkùn, mo ti sọ fún àwa tá ti ń tẹ̀lé wa. Ìfọ́jú ọkàn, ó máa jẹ́ kéèyàn lo ayé rẹ̀ ní àṣìlò. Ó máa jẹ́ kéèyàn ṣe gbogbo ẹ̀bùn Ọlọ́run lò. Ó máa jẹ́ kéèyàn lo 80 ọdún, 50 ọdún, 100 ọdún kó já sí òfò àti asán. Nítorí kò rí ìmọ́lẹ̀ ayé, Jésù ríran, èrèdí rẹ̀ tó fi rí iṣẹ́ rẹ̀ mú gbàdúrà ló máa ṣe ọ lójú láti rí iṣẹ́ tó yẹ kó ṣe. In your lifetime, ní orúkọ Jésù Kristì. Jésù ń pè mí kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi. Nígbà tí ń ṣe ọ̀sán, òru ń bọ̀ wá nígbà tí ẹnìkan yóò lè ṣe iṣẹ́ mọ́. Èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tí ó rán mi nígbà tí ń ṣe ọ̀sán. Ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi wákàtí, mo fẹ́ kí o mọ̀ wípé ó ní sáà, ó ní àkókò, ó ní ìgbà tí a ti yàn fún ọ láti ṣe iṣẹ́ ẹni tí ó rán ọ. Ó ní àkókò, ó ní sáà, ó sì ní àsìkò tí a ti yàn fún ìwọ àti èmi láti ṣe iṣẹ́ ẹni tí ó rán wa. Nígbà tí àkókò yẹn bá tán, kò sóhun tí ẹnikẹ́ni tí ó lè ṣe mọ́. To everything there is what? There is a purpose, there is time. Ìwé Oníwàásù orí kẹta ẹsẹ̀ ìkíní. Olúkúlùkù ohun ni àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run. Olúkúlùkù ohun ni àkókò wà fún àti ìgbà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run. Olúkúlùkù ohun ni àkókò wà fún gbogbo ohun tí a fẹ́ ṣe ni àkókò wà fún. Mo ń gbàdúrà fún ọ ní orúkọ Jésù Kristì. O ò ní fi àkókò ṣòfò lórí àwọn nǹkan asán láì má ṣe ohun tí a fún ọ ní àkókò láti ṣe. Mi mọ̀ bóyá àdúrà tí mo gbà mi mọ̀ bóyá ó yí ọ. Wípé ó ní olúkúlùkù ohun ni àkókò wà fún. Ó ṣeé ṣe kí o ní àkókò fún ohun gbogbo àfi ohun tí a rán ọ láti ṣe. Ó ṣeé ṣe kí o ní àkókò láti ṣeré, láti gbafẹ́, láti rìnrìn àjò. Ṣùgbọ́n ohun kan tí o ò ní àkókò fún ni iṣẹ́ tí a rán. Eléyìí ò ní jẹ́ ìpín rẹ̀ ní orúkọ Jésù. Àti ìgbà fún ohun gbogbo fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run. Ìgbà wà fún iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run. Ìgbà wà fún iṣẹ́ gbogbo ní abẹ́ ọ̀run. Àkókò wà fún ohun gbogbo ní abẹ́ ọ̀run. Àkókò ni ohun tí a ní láti ṣe ohun gbogbo tí ènìyàn fẹ́ ṣe. Àkókò ni ìpèsè tí a fún ẹ̀dá ènìyàn láti ṣe ohun gbogbo tí a rán wá láti wá ṣe. Ìfàkókò ṣòfò, òun ni ìfẹ́ ayé ṣòfò. Ìfàkókò ṣòfò, òun ni ìfẹ́ ayé rẹ ṣòfò. Àkókò ni a fún ọ láti ṣe ohun gbogbo tí Ọlọ́run fẹ́ kí o ṣe. Nínú àkókò yìí ni a sì ti ní kí o, ni a ti ní ọ̀sán, ni a ti ní òru. Jésù wípé èmi kò lè ṣe aláìṣe iṣẹ́ ẹni tó rán mi nígbà tó ń ṣe ọ̀sán. Òru ń bọ̀ wá nígbà tí ẹnikẹ́ni kò ní lè ṣe mọ́. Bí àkókò bá tán, kò sí iṣẹ́ mọ́. Bí àkókò bá ti tán, kò sí iṣẹ́ mọ́. Torí àkókò ni a fi ń ṣiṣẹ́. Àkókò ni ìpèsè fún iṣẹ́. Lórúkọ Jésù, o ò ní lo àkókò rẹ tán láìṣe ti àrán. Gbogbo tó ń fi àkókò rẹ ṣòfò, gbogbo tó ń fi àkókò rẹ ṣòfò, ó ń fi ayé rẹ ṣòfò ni o. Gbogbo ohun tó ń fi àkókò rẹ ṣòfò ní pátá nípa ti ẹ̀mí lórúkọ Jésù Olúwa fi wọ́n ṣòfò. Gbogbo ìwà, gbogbo ọ̀rẹ́, gbogbo ẹgbẹ́ tó ń fi àkókò rẹ ṣòfò tí ò jẹ́ kó gbọ́njúmọ́ ohun tí ó yẹ kó Olúwa fi ayé rẹ ṣe. Lónìí Olúwa já ọgbà kúrò lófò. Jésù wípé èmi kò lè ṣe aláìṣe ni ṣe iṣẹ́ ẹni tó rán mi nígbà tí ń ṣe ọ̀sán. Òru ń bọ̀ wá nígbà tí ẹnikẹ́ni kò lè ṣiṣẹ́ mọ́. Ọ̀rẹ́ tó ń gbọ́ mi, ọ̀sán ni ìgbà tí a fún ọ. Ọ̀sán ni àkókò náà tí o ní ààyè láti ṣe iṣẹ́ tí a pè ọ sí.

0: Diamond FM.
1: Ikoni Radio, ti o je ti re.
2: Bẹ́ẹ̀ni, ètò òye ìjìnlẹ̀ látinú Bíbélì gbàrọ̀ tún wọ̀ lórí ìkànnì Diamond 88.7 FM nílùú Ìlọrin. Ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi láàrin aago méje sí mẹ́jọ ìrọ̀lẹ́, 7 PM to 8 PM every Sunday. Àtọ́kọ ètò ni olùṣọ́àgùtàn Ekonobo. Olùkópa pàtàkì lórí ètò yìí ni olùṣọ́àgùtàn AK Ogunyemi láti CAC Òkè Ìmọ́lẹ̀ tó wà ní òpópónà Unity nílùú Ìlọrin. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ mọ ìmọ̀ àti òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yẹ kóró látinú Bíbélì láìsí àmúlùmọ́là. Tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ jájọ mọ tẹ́tí sí ètò yìí ní gbogbo ọjọ́ ìsinmi. John Bat Foundation ni onígbọ̀wọ́ ètò yìí. Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí pa ọ̀nà mi. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ ni mo pa mọ́lùkà àyà mi kémi kó má baà sẹ̀ sí ọ. Jésù ni ọ̀rọ̀ ìyè náà, ẹ jájọ máa gbọ́.

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò tí mọ kí ló ń abò.
2: àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
2: bí a ti fi fún mi lẹ́tù àbí. bí a yẹ ṣe fi fi wá.
0: pẹ̀lú Diamond FM ìgbádùn tí ò lópin ni.
3: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
4: ẹsẹ̀ ọlọ́run òbójú mi jẹ́.
0: Diamond FM ìkànnì aláyọ̀ ni wá.
4: ẹsẹ̀

0: ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: gbogbo wa ní gbòòrò tí mọ kí ló ń abò.
2: àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
0: ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: bí àbí fún mi lẹ́tù àbí bí àyè ṣe bí bí wá.
0: pẹ̀lú diamond fm ìgbádùn tí ò lópin ni.
4: after working kí ló kù ìgbádùn ló kù ká wá jẹ.
0: àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: ṣé ọlọ́run òwòjú mi jẹ́.
0: diamond fm ìkànnì aláyọ̀ ni wá.

0: ṣáájú ẹgbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Àjọ INEC ti fi ọjọ́ kun gbèdéke tó fún àwọn ẹgbẹ́ òṣèlú láti fi orúkọ ọmọwéye wọn fún ipò gómìnà ilégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ ṣọwọ́ ṣáájú ètò ìdìbò ọdún tó ń bọ̀. Gómìnà ìpínlẹ̀ Èkó Sanwó-Olu ti ṣe àbẹ̀wò sí apá kan afẹ́rẹ́ tó lọ láti ìlú Èkó lọ sílùú Badagry tí wọ́n ṣe ìkọlù sí. Àjọ NDLEA ti gbé ẹsẹ̀ lé ogun olóró kan tó pamọ́ sínú chájà fóònù tó fẹ́ gbé wọ ilẹ̀ Saudi Arabia. Ní ilẹ̀ òkèrè ikọ̀ Houthi ní ilẹ̀ Yemen fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti ṣe ìkọlù sí ẹbùfọ́pọ̀ ilẹ̀ Saudi Arabia. Nídàráyà ikọ̀ ṣínísítà ti pín gàárì pẹ̀lú olùkọ́ni rẹ̀ àwẹ̀rọ̀rọ̀. Ẹ̀ka ọ̀sán akíwa pé a kú ìsinmi òní. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹ̀hìndà mọ́dọ̀ tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmí ròyìn yẹn kàṣà fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ̀kúnrẹ́rẹ́ náà bọ̀ lẹ́yìn ìsinmi ránpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akéyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ta ni Mọ̀lá tí o ti gbé ilẹ̀ yẹn lọ dà sójú agbára?
2: Bàbá Tanimọ̀lá, ẹ ti gbàgbé pé ẹni ní kílẹ̀ ayé ó da, ó nìkan kọ́ ni yóò jèrí ẹ, bẹ́ẹ̀ sì nílẹ̀ ayé ò dùn fẹ́nìkan ṣoṣo. Ẹ kúkú mọ̀ pé
3: ìjọba ò ní dáwọ́ dúró láti máa dẹ́kun dídá ilẹ̀ sójú àgbàrá tó ń fa ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù, ilẹ̀ rírì, ilé dídàwó àti àwọn ìjàm̀bá míì tó lè tètè sọ ní di aláìnílé lórí. Ẹ sì mọ̀ jẹ́ àgbàgbé pípẹ́ àgbàrá a máa gbé tọmọdé àti àgbà lọ. Ẹ sá fún ilẹ̀ dídà sójú àgbàrá.
4: Ilẹ̀ dídà sójú àgbàrá kò dára, káyé fọwọ́ ara wa ṣera wa.
5: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.
0: Ẹ̀ka bọ́ padà, ìròyìn náà rẹ̀ ní ẹkùn rẹ̀. Àjọ elétò ìdìbò lẹ́yìn INEC ti fi ọjọ́ kun gbèdéke tó fún àwọn ẹgbẹ́ òṣèlú láti kólédè orúkọ àwọn ọmọye wọn fún ipò gómìnà àti ìjókòó nílẹ̀gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ṣáájú ètò ìdìbò ọdún tó ń bọ̀. Àjọ INEC ló ṣe ìkéde ọ̀hún nínú àtẹ̀jáde kan tó lédè láti ọwọ́ alága ìgbìmọ̀ ọ̀rọ̀ ìròyìn àti ìtanijí fún àwọn olùdìbò rẹ̀ Mohammed Kudu Haruna. Àjọ INEC ṣàlàyé pé ètò ọ̀hún ti tẹnubodò ní àná ọjọ́ Àbámẹ́ta ọjọ́ kẹjọ oṣù kẹjọ, àmọ́ ní báyìí wọ́n ti fún wọn ní gbèdéke ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún tá a wà yé. INEC ṣàlàyé pé ẹgbẹ́ òṣèlú àwọn ẹ̀bẹ̀ fún ọjọ́ díẹ̀ láti parí ìgbésẹ̀ láti fi léde orúkọ àwọn ọmọye wọn sójú ìtàkùn àjọ INEC. Ní ìpínlẹ̀ Èkó, gómìnà ìpínlẹ̀ Èkó Babagídé Sanwó-Olu ti ṣe àbẹ̀wò sí apá kan afárá tó lọ láti ìlú Èkó lọ sí ìlú Badagry tí wọ́n ṣe ìkọlù sí ní agbègbè fi Niger ní ìjọba ìbílẹ̀ Amuwo Ọ̀dọ̀fin ní ìpínlẹ̀ Èkó. Ó ṣe ṣèlérí fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó pé ìkọlù ọ̀hún ó ní kò ṣe àkóbá kankan fún afárá náà. Sanwó-Olu ṣàlàyé kan ṣe tán láti rí i pé páńpẹ́ òfin wọn fi gbé àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ẹgbẹ́ bó ṣe wí ó tẹ̀síwájú wípé ìfàyè gba ẹnikẹ́ni láti rí i pé ó ń tàbùkù dúkìá ìjọba. Wàyí o, àjọ ìjọba ilẹ̀ yìí tó ń gbógun ti lílo oògùn olóró NDLEA ti gbẹ́sẹ̀ lé àwọn oògùn olóró kan tó kópa mọ́ sínú chájà fóònù tó fẹ́ gbé lọ sílẹ̀ Saudi Arabia. Agbẹnusọ fún àjọ NDLEA Fẹ́mi Babafẹ́mi ṣàlàyé kéde kan tó lédè lónìí wípé àwọn èèyàn tó ń gbógun olóró wá gbogbo ọ̀nà láti má jẹ́ kí àjọ ọ̀hún kó kẹfì wọn. Babafẹ́mi ṣàlàyé wípé ẹrù ọ̀hún lábí chájà fóònù lásán, àmọ́ àwọn òṣìṣẹ́ àgọ́ náà fura sí pé ó ṣe ṣe kógun olóró wà nínú rẹ̀. Gẹ́gẹ́ bí ó ṣe wí ó ra wẹ́ẹ̀bẹ̀ sáwọn ọmọ lẹ́yìn kan rí pé wọ́n ké sí àwọn ẹrù tó bá fi ran wọn ṣe pàápàá jùlọ káwọ́ dáradára kó di pé wọ́n gba ẹrù lọ́wọ́ ẹnikẹ́ni. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun, iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka tipẹ́ ọ̀ṣun fìdí ẹ̀ múlẹ̀ páńpẹ́ òfin wọ́n ti gbé kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ Ọ̀ṣun Mayowa Anjorin àti ẹnìkan tó porúkọ rẹ̀ ní Ọdẹyẹmí Abimbola látàrí ìṣẹ̀lẹ̀ ìròyìn kan tó wáyé nígbà tí àwọn ẹgbẹ́ òṣèlú kan ń ṣe ìwọ́de nílùú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn afurasí ọ̀hún ni wọ́n bọ́ sílẹ̀ nínú ọkọ̀ kan tó ní nọ́mbà OSHA 04 won si yinbon lako si awon ton se iwode atijade kan to rede lato alukoro fun le se olopa le ye ka ti ipinle osun dsp abedun ojela bi selaye pe awon afurasi ohun oni won mura gege bi iko alaabo ijoba ipinle osun ton pe ni amotekun le se olopa selaye pe awon eyan meta to bi ilesanmi wasiu olanide ati aderemi adedejun fara kasha otabon nigba atanyebo ohun le se lopa fi de mole wi pe awon ara lo lo gbaya awon afurasi to yebo ohun nigba tan salo ege bo se wi oni ikara awon to je afurasi iko ama te ko lo fa obeyo o si gbianju lati se ikoro sawo to gba mu ko de pe ona na fa ni lati salo awon olugbe ekondebo ijoba apapo ila orin ilorin ati gusu ilorin ni ipinle kwara ti gbosubara bade ranse se commissioner tele de fun se ode ni ipinle yi onimero adukowi olododo leyin gba to se agbateru eto kan to je orto oro ilera ofe fun awon olugbe ekondebo na awon eyan lo dupe pe igbesa na oni yo se iranwo fun ogoro awon olugbe agbegbe won so lakaka lati owo lewo sesan gege bi o se won tun ra webe pe ko se iranwo fun won lori oro okowo ati lori igbaye gbadun won awon to je anfani to ni won ko ni wodu meta ilogun to wa ni ijoba ibile ila orun lorin ati gusu ilu lorin eto awon oni won se agbekale re lati owo ile eko to ni ko nipa imojinlero ilera waye ni anyo ya meta ti commissioner tenorin ni ipinle kwara to tin je omoye fun ejoko ni legbemo asofin leyin a le soju awon eyan ila orun ati gusu ilu lorin eto on lo waye ni balogun fulani ni ijoba ibile gusu lorin ati ni okele ni ijoba ibile ila orun ilu lorin ni ipinle kwara iroyin ekunre ni amuwa si eti gboyin lati kan da mode 3.7 to wa ni lorin ni ipinle kwara leyin simi ranpe yi a lo si ile okere ni bi ti o ti fi de mule atowo iko o ti pe awon la won se kolo to fo po ile saudi arabia kan lekan si akin eku ikale
6: iroyin ekunre re
7: lati ise kayilu jarawa itakun ibado re facebook itakun abeyefo twitter ati instagram lori diamond 887 fm diamond fm shining supreme
0: e kaabo pada iroyin ekunre ni amuwa si eti gboyin lati kan diamond 887 to wa ni lorin ni ipinle kwara iroyin ohun tesiwaju iko agbebon ti ile ran se ati leyin fun ni ile yeme o ti isalaye lonu pe on ti se kolo si ile ise epo robi ile saudi arabia to wa ni agbegbe resi gege bo se fi die mule latowo ejoba le saudi pe won pa nkan to se yo ni ile ise epo ohun gege bi agbonu so fun iko o ti se we yaya sare isalaye pe iko o ti oni odogu so ebu fopo aranko to wa ni jisin o saraye pe won se ikolu lati gbe so ikolu kan to lede atowo ile saudi arabia si agbegbe iwo orun arewa yeme ege bi o se fi die mule saju atowo ile ise ijoba ile saudi ton re si oro agbara ati epo robe selaye pe ina to se yo ni ebu fopo ohun to wa ni gese o ni won pa awon kun lati fi lede okun fa isele ina na sibe ni ile kede won ti kede igbese lo fara romo ti won ti si ko ogodo yan kuro ni legbe won lata ina nu gbo kan to seyo ni agbegbe kan ni wo orun ile canada ina ohun o ti seyo lati ojo eti gege bi won se fi die mule ina ohun oni o ti gba sakoso agbegbe somaliland ni beachland ati awon eku kan ni british columbia gege bi o se fun lede adare ijoba ni agbegbe british columbia david ebb salaye pe ina ohun oni o ti nagbara se gege bo se fi die mule kete lati owo ijoba lo fun ijoba agbegbe na lanfani lati mu adeku de ba erin na papa julo lawon abayo lati pa ina ohun labala eroyin ere daraya iko agbabolu shooting star ti pin gari pelu oluko ni re ninu din aweroro iko agbabolu won to felu bana se gbe so ti pin gari pelu alamoguto iko won tami tamunu ati igba keji oluko ni shakiru lawa megbese na leyin ipade kan to waye laarin awon adari iko won ati awon toro kan ati de pe on kanu ku pin gari aweroro onu won yan gege bi oluko ni kochusin kan to bere sa to koja o so ran lowo so pote asuko keta ni pari league ile yi ni sa to pari to le kan si awon koko na re a ka fun yin pe ajo NEC ti fi ojo kun gbede ke to fun awon egbe oselo ati kolede se oju ita kun re awon moye re fun ipo gomina ati ijoko ni legbimo asofin ipinle ajoka fun yin pe gomina ipinle eko sanwo ti se abewo se apakan lori afara to lo lati ilu eko si badagri ti won se ikolu si aka se ti gbo yin pe ago NDLEA ti gbe ese le ogun oloro kan ati won kopa mo sinu phone to kopa mo sinu itaja phone to gbe wo ile Saudi Arabia nile okere aka fun yin pe iko agbebo uti nile Yemen ti le ran se ati leyin fun ti se kolo sebo fopo ile Saudi Arabia la ko tan aka fun pe minister pinga re pelu olu koni re aweroro ti tan anteri o le Nigeria ti enu alare pelu ile Benin to ti kesi joba ile Benin ko gbe se ati dekun awon eyan ton fi eyin poja wole ati awon ko jalu ton wole Nigeria wa lati enu ala ohun to eyin lo pin royin ohun Abiodun Akinwumi ni lo tu royin Taiwo Adeyemi lo tu toka se ti gboyin lekan si akwa pe ako isimi oni opo re lase laye
6: It's our promise. We've made up our minds to do something new, something different, yes. Do more, wow. Do the impossible, do better, do big, do good, do it again and again and again. Do what no one else has done with radio. This is our promise at Diamond FM. Diamond 88.7 FM, shining supreme.

0: 97.7 FM.
1: Radio made for you.
2: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
3: Gbogbo wa ní gbòòrò tí mọ kí ló ń ààbùn.
4: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́gùn gedere.
2: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
5: Bí àbí mímú mi lẹ́tù àbí. Bí àyè ṣe bí bí wá.
2: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
6: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
2: Ọpẹ́ tún yọ. Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

láàrin ìṣẹ́jú kan a yà sí ẹ̀ka ìpolówó ọjà tá a bá ti dé láti ẹ̀ka ìpolówó ọjà ìyẹn dáfídì ń tẹ̀ síwájú bẹ́ẹ̀ ni àwọn àlejò wá wà níkàlẹ̀

ìpàdé ńlá lè fún gbogbo ènìyàn tó fẹ́ sòwò tó fẹ́ jè. Jimbo Pointer láti iléeṣẹ́ Amugo Global Network. Ìwọ́sà ti mú alábàárà gbòógì wá tí ó máa bá wa rajà níléeṣẹ́ wa. Ní kété tá a bá ti ṣèwádìí alábàárà tó bá ti mú wa tó sì pegedé, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gba commission tiẹ̀ fún ìgbà àkọ́kọ́ tó bá wa rajà. Ìwọ náà tètè mú alábàárà.

0: ọ̀gá glory díẹ̀ díẹ̀ o aláfíà fún yín o ta lè rí kàn orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá láti tánkẹ̀ ó yà ẹ sọ ẹ̀rí yín.
1: Mo dúpẹ́ Ọlọ́run pé ó dá ẹ̀mí mi sí àdìdílé mi àtàwọn ọmọ mi sí.
0: Adúpẹ́ o. Orin wo ló wù yín ká fi yin Ọlọ́run fún orin tó ṣe yìí?
1: Olúwa, mo dúpẹ́ fún ọwọ́ agbára.
0: Ẹyin òkè, orin àdákọlẹ̀ yín kan, ẹyin òkè.
1: Olúwa, mo dúpẹ́.
0: Ẹ jẹ́ àbáwọn kí hallelujah ńlá kan 1-2-go.
2: Hallelujah.
0: Fún orin tó ṣe fún bàbá wa láti tánkẹ̀ àti ìdílé wọn la ṣe ń yìn ọ́. Ta lọ pẹ́ kan, ta ni ẹ̀rí kan. Hello.
3: Hello.
0: Ta lẹ̀rí kan.
3: Èmi gangan lẹ̀rí kan.
0: Orúkọ yín.
3: Adéọlá ló sọ̀rọ̀ láti Delta.
0: Adéọlá láti Delta.
3: Láti
0: ìgbẹ́tì. Ìgbẹ́tì, ó yà o, ẹ sọ̀rọ̀ ẹ rí yín, kábà yín yín lọ́run lógo. Olúwa ṣeun, olúwa ṣeun. Adúpẹ́ o. Ó yà orin wo ló wù yín ká fi yín lọ́run.

0: àwọn dúpẹ́ lórí ọmọ àwọn pé Olúwa mú tẹ̀ síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀ lórúkọ Jésù a ṣe àṣeyọrí wọn ló o ṣe exam Ọlọ́run dẹ̀ gbà kó so exam lórúkọ Jésù o máa fi ṣiṣẹ́ rere o dẹ̀ máa ṣe fún yín jẹ lórúkọ Jésù ẹ jẹ́ ká mú ọlọ́pẹ́ kan si kó tó di pé a tẹ̀ síwájú ta lè rí kan
1: hello
2: ta
1: lè rí kan ta lè rí kan
2: Ẹ̀rí kan. Olúkọ̀ọ́lọ́ọ̀lọ́ ilẹ̀ ẹ̀sẹ̀ yìí ni. Ẹ̀rí àtọ̀kọ̀ àmọ́. Mo ń ṣe orí ìtọ́lá ẹ̀kọ́.
1: Oye ẹ̀kọ́ ni.
2: Ó tọ́pẹ́.

0: Ekabo sori eto ilonlowo lati okiwa eiti le ise iranse Christ Apostolic Church otitolere World Outreach se onigbowo e baba wa ninu oluwa woli o fagbemi ni won mo ba wa soro olorun lakoko yi fun ibukun aye gbogbo eniyan ki oluwa ki o bukun fun yin bi e tin gbo oro na ami
1: oluwa yo bukun fun wa bi a tin gbo oro na mo ki wa ni oruko Jesu Kristi ti o se ye biye ipe aku isinmi loni Sunday keji ninu osu kejo adupe fun afani to fun wa ori ofe lati tun wa laye ka wa ni da wa ninu awon alaye okan eyi ti won yo wa ni waju oluwa mo dupe pe olorun ti mu wa bere isoru odun ta man se 33 days ti ati man ba olorun pade o je isoru to man lagbara ati bere lati ojo keta ninu osu yi oluwa de n sise agbara lojojumo awon eniyan si n ri owo agbara olorun bakan na o tun continue lati ale ola lo tori pe Saturday and Sunday ki si isoru sugbon from Monday to Friday mo gba duro tele fun okan kan to pinu lati wa ninu program yi owo olorun idarapo emi mo yo darapo bo aye re ninu program todun yi wa ri ti e se akori program yi ni emi o se ohun tutun Tolorun ba ti se le pe o se ohun tutun je ka mo pe aye wa yo gba owo otun ise wa yo gba owo otun oko wa yo gba owo otun mo gbadura loruko Jesu a o de ni se lasan awon baba won wa ni irin ajo mo pe okan won wa ni bi pelu wa mo de mo wi pe layo ni won ba wa lagbara lajo tesi wa ninu program yen lati ola lo a o de ri ti wa se mo tun kpada pa ni pe wa si isoji ta ma se program kan ni every Wednesday o je program alagbara fun awon abiyamo ni ago mesan si ago mokanla ni eke nkorin ni CAC otutole re ye nkorin a se soru ko di lowo rara isoru oto program wezi oto bi ade se npin lati wa nibe a o ri ti wa se bakan na ni beautiful gate assembly otutole re ni oku erin ni bibai every Thursday ipade awon alasiyori ti won wa sibe won si ri ti won se mo gbadura pe o se darapo mo wa wa le ri asiyori o gbo to n se to ku die ka to asiyori olorun yo darapo mo aye re ona yo la fun e wa ba olorun pade loruko Jesu e o de ri ayo nibe number te o ma pe si fun itomi fun ibere ona tabi fun onkohun o ni 080-334-8289 oruko Jesu olorun agbe oga fun osan yin fun to ni fun awon eniyan re fun oro re ti o sise iye biye ninu aye wa fun awon okan to dani de fun awon okan to tu sile fun wa gbara to fi se gbogbo ayan ologo olorun gba ope wa nje ni moro fun ba isegu ti a o lo olorun o ya ba awon eniyan re pade mi si aye won mi si aye mi ti kalara mi owo agbara re fi sise agbara nipase oro ti oseli ka di alabuku fun ogo mi fun oruko oluwa Jesu oluwa wa ami akori oro mi fun wa ni pe ki a pongbe fun igbe aye tutun ki a pongbe fun igbe aye tutun ta ba so nipa igbe aye tutun o mi ni pe igbe aye kan wa ta ti ngbe tele eyi ti o bo la fun olorun ta ni so pe olorun fe so tutun tele ba so tutun aye wa igbe aye agboro je tutun agboro ko awon ogbologbo agba ati atijo ni agboro ko sile agbodo yonda aye wa lakotun fun olorun agbodo je mimo mo fe ka mo wi pe ti a ba n pongbe ta si foju sodo fun ohun tutun definitely olorun to ri pongbe wa yen to ri pe a n yi pada si o lagbara lati gba wa akoko yi pada si olorun re yi pada ninu ise isin re yi pada ninu igbe aye re si omo enikeji re ti o ba ti ni ayipada to dara to si dan mọran baba ati mama ọ̀rọ̀ rẹ máa di ayọ̀ ọ̀rọ̀ rẹ ó di ògo wà á di ẹni tuntun wà á dẹ̀ rí ọwọ́ ọ̀tún màá kà fún wa láti inú ìwé Kọ́lọ́sì orí kẹta bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní tí ó kà báyìí pé ǹjẹ́ bí a ti jí yídìde pẹ̀lú kristi ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń ṣe ti òkè níbi tí kristi gbé wà tí ó jókòó ní ọwọ́ ọ̀tún ọlọ́run ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè tí ń ṣe ki si ise awon tin be ni aye nitori eyin ti ku asiti estifi ye pamo pelu Kristi bibeli ni ka ma se afere awon to nbe loke ti a ba fe ki aye wa gba otun agbodo yi pada ko ninu awon ogbologbo iya wa ni iwa aye ati jo ni ka wa ma wo Jesu ka ma safere awon nti ijo awon ti owo ti orun ki se ohun ti aye ki se awon kan ti ara ta lepa bi aso bi owo bi oro gbogbo re da loto sugbo gbogbo da si ilepa ba awon akoko to won gbogbo je ilepa emi ati eni ijoba olorun tori aye yi o ma tan aye yi si tin dogbo lo sugbo nipa te yin ba taye ba tan ni bo le mi ati o yoju si kini o je ire mi ati kini o je ire wa ese ikarun so pe nitori na e ma pa eya ara yin tin be ni aye run agbere iwa ori ife kufe ife buburu ati oju kokoro ti nse iborisa ti a ba ti oju kokoro nkan a o se iborisa re opolopo mo so fa awon eniyan wa lawuro mo ni opolopo wa iborisa ta se lagbara yi na ni phone phone yi o ti eti nto mu laye elomi o koja nkan mi elomi le gbagbe bible o koda elomi ran ti bible re lo se kan sugbon ta ba gbagbe phone wa ara gbo ni lele boji phone wa ba ri boji bible wa ta ri bible a ko si nkan kan wa sugbon ti mo ba ji phone wa lo gbogbo system ara eyan yo dawo tori pa so di olorun kekere opolopo wa aniya ati mo olorun a sagbere mo a se gbamo sugba inside side chick tan ba kakiri a ilo bi ya jeji tan ba sagbere aloku na jeji tan ba sagbere lawo ya patati la ni wu tele mo lati te era olorun ki te ni opin re iparun elomi ni ko si bo se le wu kori ko le so to bo ti wu kere mo iro ta n patapa si fi n ko awon omo wa tẹlẹ mi gbagbe fóònù báyìí bẹrẹ ẹrọ nìyẹn àwọn ọmọ rẹ tí wọn lọpọ ẹsẹ mọ pé ẹrọ ni mọmì ń pa ẹrọ ni dáàdì ń pa ẹkọ mi là ń kó àwọn ọmọ wa ṣé à ń fi ẹsẹ mọ ilé ọ̀nà mo gbàdúrà a ò ní jẹbi ìgbé ayé ò tún bẹrẹ láti inú ayé àwa àti kálára wa ìgbé ayé tá a bá gbé ó gbọdọ jẹ àpẹẹrẹ fún àwọn tó ń bọ lẹyìn fún àwọn ọmọ wa fún àwọn ẹbí wa fún ìjọ ọlọ́run tó wà ní àyíká wa mo gbàdúrà lórúkọ Jésù a ò ní jẹbi ohun tá a kó lé wa lọ́wọ́ ó tẹ̀síwájú ó sọ fún wọn ní ẹsẹ 8 ó ní ṣùgbọ́n nísinsìnyí ẹ fún gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú ìbínú ìrunú àrọkàn ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò ní ẹnu yìí tí ọ̀rọ̀ tó ń bọ́ lẹ́nu kìrìsìtẹ́nì ní ẹ̀lẹ́sọ pé kìrìsìtẹ́nì ni ẹ ti ẹ̀lẹ́sọ pé mọ ọlọ́run tó bá ti bínú tán kò sí ohun tí ò lè sọ tínú bá ti rú tán kò sí ohun tí ò lè ṣe ẹni pẹ̀lú Jésù Kristì ó ti di ẹ̀dá tuntun ohun àtijọ́ ti kọjá gbogbo gbọdọ̀ di ọ̀tún ìsọ̀rọ̀ wa àwọn àfiyẹ́ ọ̀rọ̀ wa a ò gbọdọ̀ jẹ́ kí ọ̀rọ̀ búburú kò ti ẹnu wa jáde èyí tó lè tàbùkù ọlọ́run tí a sọ pé à ń sìn olórí mi lọ́rẹ̀ sí ń sọ̀rọ̀ sí àwọn ọmọ ọjọ́ ẹ mọ̀ pé ṣe lè jẹ́rìí Jésù báyìí a gbọdọ̀ ní a ò rírí eléyìí nínú ayé Jésù Kristì inú ayé àwọn àpọ́sẹ́lì àárín nínú sunday school lára wọn sọ nípa ìṣe àwọn àpọ́sẹ́lì ìṣe àwọn àpọ́sẹ́lì tí wọ́n fàyè gba ẹ̀mí mímọ́ àsìkò tí wọ́n ń ṣiṣẹ́ àárín àyípadà tó lágbára nínú ìjọ ibẹ̀ gan láti bẹ̀rẹ̀ ẹjọ́ inú ìṣàpọ́sẹ́lì láti bẹ̀rẹ̀ ẹjọ́ torí pé níbẹ̀ gangan ni ẹ̀kọ́ àwọn ẹjọ́ ti bẹ̀rẹ̀ wọn nígbà tí ẹ̀mí mọ́ balẹ̀ wọn àwùjọ èèyàn ń bọ́ tó ń sọ onírúurú èdè àwọn èèyàn ń darapọ̀ mọ́ wọn onírúurú àwọn ìjọ kan ṣoṣo 3000 èèyàn darapọ̀ mọ́ wọn ṣé bá ṣe ń ṣe náà tẹ́sí báyìí ṣe ń ṣe náà ṣe ń ṣe tí èèyàn darapọ̀ mọ́ wa wọn ò gbọ́ òfìrà wọn hàn yíbo nígbà tí wọ́n ṣiṣẹ́ ìyanu tí ọlọ́run wo ọkùnrin kẹ́gbẹ́sẹ̀ bàbá dáa tọ́lọ́run wo sàn àwọn èèyàn ń gbọ̀ wọ́n ní ẹ̀mọ́ wọn wà pípẹ́ làṣẹ àwa kọ́ làṣẹ jésù ti dẹ́sàdé ti tí ẹ̀yìn kàn mọ́ àgbélébù tí ẹ̀yìn fi sùn olóṣe iṣẹ́ ìyanu yìí ló ti yin ara rẹ̀ lógo nínú ayé àwọn ènìyàn wọ̀nyí wọ́n ká ògo padà sọ́dọ̀ ẹni tó ni ògo ṣùgbọ́n àwọn afẹ́kọ́ rẹ̀ pé ara là ń ṣiṣẹ́ iṣẹ́ wo là ń ṣe ṣé lórí ìpìlẹ̀ òtítọ́ ni iṣẹ́ wa wà nígbà tí ó tó sáà kan wọ́n ní àwọn kan sọ pé ẹ mọ̀ jẹ́ ká dáwọ̀ ilé ìjà ẹ mọ̀ jẹ́ àtú wọn kọ́ mọ́ dàbí pé à ń bá ọlọ́run jà ṣé ìsìnkú ọlọ́run là ń bá jà láì ta là ń bá ẹlẹgbẹ́ wa jọ jà a gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan ìgbà wọ́n tàbí abá nílò tó a ní àfojúsùn pé à ń lọ ìjọba ọ̀run à ń ṣàfẹ́rí ìjọba Kristì a gbọ́dọ̀ ní ẹ̀mí ìdáríjì a gbọ́dọ̀ ní ẹ̀mí ìfẹ́ agbodo ni emi isokan nipase isokan yi la o ti se aseyori olorun yo mu wa se aseyori aseyori aye yi o ma tan saye yi o ṣugbọn koko aseyori ti mo to pe ka ni ni pe aseyori ijọba olorun bi o so fun ni bere pe o ni kristi pelu o ti lo o lo sorun o pese aye sile fun wa ka ma se afẹri awon tin se ti ijọba orun ka ma lepa ijọba ibeli ti so fun won ni eti ko ma wa ijọba olorun na ati ododo re gbogbo to ba ku o la fi ku fun wa ki le mi ati lepa loni o nti aye ti o ba aye lo aba lepa ijọba kristi aba lepa ijọba aye raye to pe leyin gbogbo aye yi ibi kan wa ta lo bi ti o si ayida yida o npo ta se laye a ntojo sorun ni o a o lo kere njo kan mo gbadura pa gbadura bi ta ti lo gba ire omije oni bayi we mi ati eje last le ye kin ka past tense fun wa oni esi gbe okunrin tutun ni wo eyi ti a so di tutun ni imo gege bi aworan eni ti ada okunrin tutun ka gbe ota mi emi mimo te mo emo ba ma tin se Jesu Christi yo ma dari wa a o ni se ese gbe a o ni se oro so yo ma ko oro ti a o ma so yo ma ko igbese ti a o ma gbe yo ma dari gbogbo isise wa ani pa se pe a gbe okunrin tutun ni wo e ran ara o ni nipa lori aye wa mo emi mo yen ni o wa ma se olutuko wa oni o wa ma dari wa oni o wa ma to wa sona a o wa ma pongbe ijoba pe Kristi ki ijoba re de a ma pongbe pe a fe lo ba Kristi ijoba sugbon pe to o ba mura sile fun ile ki lo fe lo de ba. What is your focus as a Christian? Kí làwọn kan tó ń lépa gan? Kí làwọn kan tó ń ṣàfẹ́rí gan? Ṣé ohun tí ó parí? Ṣé ohun tí ó tan? Ó máa tan. Torí pé lẹ́yìn ikú, ìdájọ́ ló kù. Ìdájọ́ tó bá dàgbà dẹ̀ dé tó bá ṣe, òun ló gbà. Mo gbàdúrà orí ọ̀fẹ́ láti dúró nínú ìfẹ́ Ọlọ́run, láti ṣe ìfẹ́ Ọlọ́run, láti máa wá o láti máa lépa ohun tuntun láti kọ àwọn ìwà ògbólógbó òní sílẹ̀ Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa yóò sì di ayé wa mú ẹni tó bá ní oyè ọ̀fẹ́ láti gbé mi síwájú ẹ̀jẹ̀ ká gbé mi síwájú mo fẹ́ gbàdúrà sínú omi wa ṣùgbọ́n kí tó padà sínú omi wa 33 days ìṣòro ti bẹ̀rẹ̀ o ní CAC òtítọ́ lérè ní ẹyẹ ń kọrin ó ti bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tí ó kọjá Monday tó kọjá Monday ọ̀la yìí ó tún tẹ̀síwájú máa bọ̀ wa pẹ̀lú ìgbàgbọ́ rẹ bí omi tó lè mú tán dání torí pé bá ṣe ń gbàdúrà tán ní ṣòro yẹn wọ́n pèrè sí omi wa à á sì mú omi wa a dẹ̀ tún gba orí ọ̀fẹ́ láti máa gbàgbọ́ torí pẹ̀lú ààwẹ̀ ni Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ yóò bá wa ṣoògùn gbogbo àdúrà wọ̀ ní lọ lásán inú àdúrà go 33 days yìí àti èmi àti ẹ̀rí wa yóò farahàn ẹ jẹ́ kí n gbàdúrà fún àwọn tó gbé mi kalẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run ayérayé agbé ọ̀gá torí pé o lágbára láti ṣe ohun tuntun nípasẹ̀ mọ́tò ti fi fún wa oníkà béèrè a ó sì rí gbà mo béèrè fún àwọn tó gbé omi kalẹ̀ yìí pé omi tẹ́ ẹ gbé kalẹ̀ yìí kò ṣiṣẹ́ agbára ohun gbogbo tó nílò àtúnṣe nínú omi ara nínú ẹ̀jẹ̀ nínú iṣan nínú egungun Ọlọ́run tó ṣe àwòtọ́ kò rí ẹnu ọ̀nà dáradára tí ò lérìn ṣùgbọ́n tó dìde tó bẹ̀rẹ̀ sí ní fò yóò ṣe àwòtọ́ ayé rẹ̀ Ọlọ́run yóò dáwọ́ ìwòsàn rẹ̀ lóyún Ọlọ́run yóò wò yín sàn gbogbo ohun tí ọkàn yín fẹ́ ọmọ lòún fẹ́ ni iṣẹ́ lòún fẹ́ ni aya lòún fẹ́ ni Ọlọ́run yóò bá yín pàdé yóò ṣe ohun kò ṣeéṣe nínú ayé yín mo gbàdúrà fún àwọn tó ń ṣètò nílé iṣẹ́ yìí Ọlọ́run kó gbàdúrà fún yín orí ọ̀fẹ́ rẹ̀ kó tó fún yín àánú Kristi kó di ayé yín mú lọ́sẹ̀ tó ń bọ̀ a ó lẹ́rìí a ó sì yin Ọlọ́run ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa.
0: Bọ̀ wípé Ọlọ́run ti bùkún fún yín láti pàṣẹ ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ẹ gbọ́ tán yìí ẹ já tún pàdé lọ́jọ́ mẹ́jọ fún àkọ́tún ètò ìrànlọ́wọ́ láti òkè wá fún ìmọ̀ràn tàbí ìgbaniníyànjú àti àdúrà lẹ́yìn ètò yìí ẹ pé wòlíì Ọlọ́run alààyè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08033748289 kí Olúwa kó bùkún fún yín o.
2: The time is 3:00.
3: Ago mẹ́ta ti lù.

0: oni gbogbo wa o mo tele ko si pe eleyin se ti e loto eleyin se ti e loto egbe ti wa egbe to ni lana ni
1: e ka so ko yin bule tin pe wa
2: ibrahim ni laita merin apeto
1: olohun ni se to adupe o
2: ki awon adejo te gbe wa aki ni wallahi ododo oro ni gbogbo ti a so lataro ododo ni wallahi ododo se ba je pe ibi ti mo fe lo gangan te ba je pe awon kaya mo ti wa protest nyo yin ni tai se ma ku ni ya si a yo yo ma lo be na ni ko kete nkan fe mo ni pe eyin pdp fm yin bale ani te ni di lodo olohun ni pe abu olohun ni e toro abu olohun ti ta a mo bi an lo ona ba won ba do ren million naira fun le kokan wallahi a mo bi an lo
1: oda
2: wallahi a mo bi an lo
1: oda
2: ati gba o so ti won ni
1: oda oda
2: o epo ta ara ni a gba
1: oda ati mo
2: e po ti toju mumu o ti e ba do pe lodo olohun eni ba ti wa se ma wa dara ko mo yen gba won
0: ma furasi to re ni afurasi mo lo ye
1: o da tori afoko ka le gbe lomi na laye
0: o je
1: ti lo mo ti e ku bo je eyan meji beta ka gba lale ka to du pe a mo lo fun toni lori eto orin na ma fi kase oro ti won le iro kan ti won na to na e je won ni to wa nbina e lo e kase o ko yin bule tin pe wa
3: e lo e kase
1: o ko yin bule tin pe wa
3: oruko temi ni afa saidi lati sakoko odo
1: o ya an gbo yin sa
3: I don't know what to do. Gbogbo ti ijọba se kale ijọba eleyi to ba se kale o da o be nu ko lohun e gbe be e ma ba je o
0: inshallah
3: ijọba se kale adjust be adjust o
0: inshallah
3: o ta ba ti ba je o wa le ba je yen ijọba se se ku te ba se be e pari e so
1: ni je ijọba Oda ati ati mo nta fe mo loro ti yin na asiko nbo ti a si yin le dada lori gbo awon ile ten wi o se ku die na eja
0: se won gani
1: asiko nbo eja welo mi to wa loju opo ipo ye 0913655952 lai tabu kweni keni lai bebu lai yosu tweet seni keni ero kan ti yin na la fe gbo o ko yin bule tin pe wa ele n ku etomo te ba lori ofe 0913655952 na loju opo won oda eropo loju opo ni eropo ni ipe lopo loju opo la bebe ko to di pe a mo lo fun toni e je nwe nikan bi meji ko to di pe a mo lo fun toni lori eto ta pe ni ona bayo ile ti egbe oselu people democratic party pdp ni eka ti pele kora ti won sagbati ro ni kan yi elu e ka so ko yin bule tin pe won
2: oruko temi ni patek lati gerewu
0: okay
1: an go yin sir
2: seri lopo danye yen dada ni won gege be se ro yen won ama eyi ton wan le yi oko joro danye o le tin jududu seri lari uri iko budo joka gege bi o wi awon opa le ti kwara ti kini yi ko ma lo kwara nu
0: ẹsẹ̀ ṣẹ́rí bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà yíwọ́n ẹgbẹ́ òṣèlú ti yín ẹ ti mú ẹni tó wù yín ẹ sì ti mú níbi tó ti wù yín kò sẹ́ni tó bá yín jà sí kódà ẹ bá tún gbé kúrò ní bàrùtí kẹ tún gbé lọ káyà mọ́ ibi tó wù yín ẹgbẹ́ yín lẹ́mọ̀ òye yín ti jáde ẹgbẹ́ pdp ìbátá ṣe primary election gbogbo èèyàn la ṣí floor fún pé kó wá gba tíkẹ́ẹ̀tì àwọn tó gba tíkẹ́ẹ̀tì àwọn márùn-ún àti tó gba fọ́ọ̀mù àwọn márùn-ún ni ibi tọ́lọ̀ ní ó bọ́ sínú nítorí pé APC ti lọ Kwara North káwọn náà wá lọ bùnyàn tíkẹ́ẹ̀tì wá ń Kwara North ẹni tó bá ra fọ́ọ̀mù náà ní ó gba tíkẹ́ẹ̀tì.
1: ẹ̀lú ọkọ̀ yín bulẹ̀ tí ń pè wá. ẹ̀ ṣé ó kọ yín bulẹ̀ tí ń pè wá.
2: orúkọ tèmi ni abdulrasheed aladé láti dé òròbó.
1: à ń gbọ́ yín sà.
2: ẹ rí ẹgbẹ́ pdp ẹgbẹ́ tó da ẹ bá ẹlòmíì wà ní pé ẹ bá ro kàdé ẹ
1: Ọ̀nà àbáyọ tẹ́ ń gbọ́ yìí ẹgbẹ́ òṣèlú People Democratic Party PDP ẹ̀ka tipinlẹ̀ Kwara náà ni wọ́n ṣe agbátẹrù rẹ̀ ní Kànídámọ́rí 88.7 FM ní ìlú ti Ìlọrin. Ṣẹ̀wárí ètò ọ̀hún gbogbo ohun tí àlejò wá wí lónìí tí wọ́n ṣojú ẹgbẹ́ òṣèlú PDP lórí ètò yìí irọ́ kan tí wọ́n ní o. ati tẹgbẹ oselu won ko ni kankan se pelu kan ni diamond 88.7 fm ni lorin ko re ni kankan se pelu atokun eto ose tin bo la pada dupe lowo comrade abdu abdu ti won suju fegbe oselu pdp lori eto fun toni olare waju ogun ni yopa ibi ti lo ko temi anolo ni fi wale o nigeria o ni daru o ipinle kwara o si ni baje

ìbẹ̀ ọlọ́run kí mi sí ọ̀rọ̀ rẹ̀ sọ̀kalẹ̀ léwa. Ilé-iṣẹ́ ìránṣẹ́ Faith Clinic Gospel Center tó wà ní White House number 39 ọlọ́run ṣògògèrè alímì nítòsí Cottage Hospital nílọrin ń ló ṣagbátẹrù tó sì mú ọ̀rọ̀ ọlọ́run náà tọ̀ wá wá. À ń pè yín láti darapọ̀ nínú àwọn àkànṣe tó wà bíi Hebrew Women Hour wákàtí àwọn obìnrin Hebrew tó máa ń wáyé láago mẹ́sàn-án sí mẹ́wàá òwúrọ̀ gbogbo Wednesday níbi takànṣe àdúrà ti ń gbà ní kíá fáwọn aláboyún àtàwọn tó ń wojú ọlọ́run fọmọ rere. A special prayer program for pregnant women and waiting mothers. Àgọ́ mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán ní gbogbo Wednesday yìí kan náà. Ní Winning News Hour wákàtí ìṣẹ́gun látòrí ìkúnlẹ̀ níbi táwa tó fẹ́ gòkè ti ń fìjàgbara àdúrà lórí ìkúnlẹ̀ ṣẹ́gun ní kan mọ́. Hebrew Women Hour àti Winning News Hour ní Olúfúnmilayọ̀ Conference Hall, Sakula Hotels, New Yidi Road, Off Unity Road ńlọrin làwọn ètò náà ti máa wáyé ní gbogbo Wednesday. Màá jẹun ọmọ ń la kan ṣe ètò tó máa wáyé ní every 1st of October. Ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún ni. Ẹ̀ǹkan lọ́dún gbàǹkọ́gbẹ̀ àkànṣe ètò àdúrà tàbí amọ̀ yìí fi ṣeré. Every second Friday of the month ń la ṣálẹ̀ oníṣègùn ńlá ni. The Great Physician láago mẹ́wàá alẹ́ ní Emmanuel Baptist Church Children Chapel. Sábòkè nílọrin ló ti máa ń wáyé. Lára àwọn àkànṣe ètò nìsìn ìdáǹdè olóṣooṣù Monthly Deliverance Program. Níbi ẹ̀mí mímọ́ ti ń tú àwọn òde ayé àtẹ̀sù sílẹ̀. Bákan náà ni Operation Carry Your Toys. Níbi tádùrá àwọn tó ń wojú ọlọ́run fọmọ ti ń gbà. Ẹ̀wẹ̀ Spiritual Checkup máa ń wáyé lólu iléeṣẹ́ ìránṣẹ́ yìí tó wà lọ́lọ́run ṣògògèrè alímì ńlọrin. Ẹ lè pè wá fún èyíkéyìí iṣẹ́ ìjèrè ọkàn bíi ìpàdé àdúrà, ìsọjí, ìdánilẹ́kọ̀ọ́, ìtanijí, ìpàdé àpapọ̀ gbogbogbò tó ìmọ̀ pàgọ́. You can also contact us for your evangelical outreaches such as prayer retreats, revivals, crusades, seminars, conferences and conventions. Wá darapọ̀, jẹ́ kó wá tòkè wá ọkàn ọkọ̀ gbà mú lára dá torí oníṣègùn ńlá ni wà níbí o. Fún wa di àtẹ̀bẹ̀ àdúrà, ẹ pé 08094444014 Faith Clinic Gospel Center. Àgbékalẹ̀ fún sísọ ìjọ Ọlọ́run jí.

0: ẹ darapọ̀ mọ́ wa ní ìtàkùn káyélujára wa, ìtàkùn ìbàdàn rẹ Facebook, ìtàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 88.7 FM. Diamond FM, shining supreme.
1: Káàbọ̀ padà láti bi ìdánidúró ránpẹ́ yẹn ìròyìn káàkiri àgbáyé ń tẹ̀síwájú ní ilẹ̀ òkèrè. Russia àti Ukraine ni wọ́n ti ń kọjú ìjà síra wọn tó sì jẹ́ wípé ọwọ́jà wọn ń pa àwọn aráàlú tí kìí ṣe ológun tó sì tún ti fa ìfarapa fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní orílẹ̀-èdè méjèèjì. Ìkọlù tí ilẹ̀ Russia ṣe sí ilẹ̀ Ukraine ni ó ti ń di lemọ́lemọ́ báyìí láwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn, bó ti jẹ́ wípé ilẹ̀ Moscow ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ju àwọn àdó olóró àti ohun ìjà ojú òfurufú sí ilẹ̀ Ukraine látàrí wípé àwọn àbójú òfurufú ti ilẹ̀ Ukraine ti dínkù àti wípé wọn kò fi bẹ́ẹ̀ ní àwọn ohun àbójú òfurufú tó bí wọ́n ṣe ń fẹ́. Nínú ìkọlù èyí tó ṣẹlẹ̀, níṣe ni ìkọlù tó wáyé láti ọ̀dọ̀ Ukraine pa ènìyàn márùn-ún tó sì jẹ́ wípé bí èèyàn mẹ́rìnléní ogún ló farapa, léyìí tí kò yọ ọmọ ọdún mẹ́rin sílẹ̀. Ní ẹkùn etí àlà Russia ni Belgorod, gẹ́gẹ́ bí àwọn alákòóso agbègbè ọ̀hún ti sọ. Àmọ́ o, ààrẹ ilẹ̀ Ukraine Volodymyr Zelensky ṣàlàyé wípé àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kú ní olú ìlú Kyiv, níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti pa ọmọ ọdún mẹ́ta kan tó jẹ́ ọmọkùnrin àti òbí rẹ̀ àti ìyá àgbà ní agbègbè ọ̀hún nínú ìkọlù kan tí wọ́n ṣe, tó sì jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ṣàlàyé wípé ó ṣekú pani nínú ìkọlù lórí ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ṣe sí ilẹ̀ Ukraine tó fọwọ́ ba àwọn dúkìá tó jẹ́ ti aráàlú tí kìí sì ṣe ti àwọn ológun. Ìròyìn lẹ́ka eré ìdárayá. Agbábọ́ọ̀lù ní ipò àárín ikọ̀ Super Falcons Tony Payne ti ṣàlàyé o wípé òun àti àwọn akẹgbẹ́ òun níkọ̀ agbábọ́ọ̀lù ti ṣetán láti kojú ikọ̀ obìnrin Cameroon ní ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò wáyé nípele quarterfinal ìdíje WAFCON tó ń lọ lọ́wọ́. Nínú ìgbáradì de ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò wáyé lónìí, ni Payne ti ṣàlàyé o wípé ikọ̀ Super Falcons ń gbáradì de ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀ọ̀kan bí èyí tí ó lágbára dáadáa. Payne ṣàkíyèsí wípé gbogbo àwọn ni àwọn ní ìgboyà pé àwọn yóò jáwé olúborí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí. Ẹ̀mí ọ̀hún sì ni àwọn ń gbé lọ síbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Ó ní ohun tí àwọn ń gbà ládùúrà ni wípé kí àwọn tún perégedé sí ìpele tó kàn. Igbákejì rẹ̀ ti ikọ̀ Super Falcons àti ikọ̀ Cameroon yóò pàdé ara wọn ní ìpele quarterfinal ìdíje WAFCON bí èyí tó sì jẹ́ wípé níṣe ní ikọ̀ Nàìjíríà jáwé olúborí ní èyí tí wọ́n ti kojú ara wọn gbẹ̀yìn lọ́dún 2022. Ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ Rashidat Ajibade tó gbáyò wọlé ní abala kejì ìfẹsẹ̀wọnsẹ̀ náà lọ́dún 2022. Ìròyìn káàkiri àgbáyé fún ti ìrọ̀lẹ́ òní kò ní ju báyìí lọ. Lẹ́ẹ̀kan sí wọ́n yé ni àwọn kókó tá a mẹ́nuba nínú ìròyìn náà. A fi tó yín létí wípé ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kwara ti tú gbogbo ìkángun níjẹ ìkángun ká ní ìpínlẹ̀ nínú ẹgbẹ́ ọ̀hún nípínlẹ̀ yìí de ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Àjọ elétò ìdìbò INEC ti dá pínpín káàdì ìdìbò alálòpẹ́ dúró ná ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Iléeṣẹ́ ọlọ́pàá ti da kọmíṣánná tí wọ́n fọwọ́ sìnkún òfin mú sílẹ̀. Nílẹ̀ òkèrè láti wá sí ẹtìgbọ̀ yín pé èèyàn mẹ́tàlá ló kú nínú ìkọlù tí ilẹ̀ Ukraine àti Russia ṣe síra wọn. Lẹ́ka eré ìdárayá. Agbábọ́ọ̀lù ní ipò àárín ikọ̀ Super Falcons Tony Payne ṣàlàyé o wípé ikọ̀ òun ṣetán láti kojú ikọ̀ Cameroon nípele quarterfinal ìdíje àwọn obìnrin tó ń lọ lọ́wọ́. Ká tó máa lọ ǹjẹ́ mọ̀ pé nírú ọjọ́ òní lọ́dún 2003 ní Nàìjíríà ti etí ala Nigeria ati le Benin lati mu ki ijoba Benin ko fopin si sise firewo awon eru wole lati eti ala na ni baye ti mo bo ba ni onkun te fe to awon akoro iwale ti e pe sori number ba ni soro 0916067526 abiodun akinwumi lo se akojopo ro nkan kira gbaye ti role oni oloye de se Jacob lo tu se di abinibi to mu ase ti gboyin e seun be se ngbe kan ni wa kan ni to ta won yo yi

0: bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìn nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdù tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

Àkókò àlùyọ Breakthrough Half Hour. Ìwé Fílípì orí kẹrin ẹsẹ̀ kọkànlélógún fi yé ni pé ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Èyí ni àkókò àlùyọ nípasẹ̀ ilé ìjọ CAC Mountain of Deliverance tó ń dé Sétígbòyín níkànnì Diamond 8.7 FM ní gbogbo ọjọ́ ìsinmi láago 6:00 PM ìrọ̀lẹ́. Ẹ bá àlùyọ pàdé nínú ìwàásù àti àdúrà látẹnu Prophet Sanusi Peter Abiodun tinú ìjọ CAC Mountain of Deliverance tó kalẹ̀ sí Ọ̀fà Garaja Sadam Road lọ́nà tó lọ sí ọ̀sìn Tẹ́lẹ́pà. Àkókò àlùyọ rẹ nìyí lórúkọ.

0: serial number here is 091-36-55-69-52. Let us see 091-36-55-69-52. Oruko wa atibiti ati npe yo se dara fun wa e ti wole e ku le ma o
1: e ta la to gbo
0: e pele ma e je ka gbadura oruko Jesu
2: amen
0: mama yo dara fun
2: amen
0: okan ya bale
2: amen
0: gbogbo okan to se le lodi si olorun lo gbe ni ja
2: amen Jesu
0: inu obun to wo te le ma la koja e o di ase
2: amen
0: e de ri anu olorun gba
2: amen Jesu
0: tomo toko toko e ri anu olorun
2: amen
0: okan ya de bale
2: amen
0: eyin yo bori ogun na
2: amen Jesu
0: ogun na o ni bori
2: amen
0: e o di ominira
2: amen
0: Jesu oluwa wa
2: amen
0: e ti wole
1: Allah,
0: Baba, Egbele sir. Yes sir. Yes sir. E je ka gbadura baba ni oruko Jesu.
2: Amen.
0: Baba yi dara fun yin.
2: Amen.
0: Okan ya ba ni.
2: Amen.
0: Eyin le bori ogun.
2: Amen.
0: Ogun ni bori yin.
2: Amen.
0: Gbogbo ogun to dide si loko Jesu. Ogun na ko wole be.
2: Amen Jesu.
0: Gbogbo alagba to ba se lodi si loko Jesu ko fori gbara re.
2: Amen.
0: Anu Olorun ko wa fun yin o.
2: Amen.
0: Ile yin ko wa lafia.
2: Amen.
0: Awon mo yin ko wa lafia.
2: Amen.
0: Aya yin ko wa lafia.
2: Amen.
0: Ke si di asegun.
2: Amen.
0: Lai ni oruko Jesu Oluwa wa.
2: Amen.
0: E ti wole. E je ka gbadura. Oruko Jesu.
2: Amen.
0: Ile se Oluwa ko gbadura fun.
2: Amen.
0: Ogun te nla koja Oluwa ko segun fun.
2: Amen.
0: Olorun ko gbe nija.
2: Amen.
0: Agba ati ore ofe te fi ma wo Jesu ni kankan soso ke ye bi alase pe gbagbo. Olorun yo nda re fun.
2: Amen.
0: Emi tin dalidin ko wonu aye yin ka si ri ise la loruko Jesu Oluwa wa
2: amen
0: hello e ti wole
3: e ka ja sa
0: e ka le mama
3: o wa ku se Oluwa
0: sa Oluwa ku se re
3: ni aje juma re ti da ka
0: mi ah e pele mo o
3: e ja
0: yes ma
3: e ja ta e ma ju a fun ni ata ma gbo ti ti ko kan ma mi wa ti ni ata ma fa fa la an ti pa di
0: e je ka gbadura ni oruko Jesu
2: amen
0: mama e o ni damu
2: amen Jesu
0: gbogbo agba to lodi si to n ba n jagun ah ibase lati nu okunkun wa ni ibase eniyan lo ran si ni ije ni oruko Jesu Kristi ogun na sewole
2: lo amen
0: awon omo yin aye won tesiwaju
2: amen
0: aye na aye yin tesiwaju
2: amen
0: aye pada re wonu idile
2: ni amen
0: e o si ranu olorun
2: amen
0: olorun yo gbe yin nija
2: amen
0: e si di asegun
2: amen
0: lai ni oruko Jesu Oluwa wa
2: amen
0: e ti wole
4: hello
0: hello
4: e gbadura fun mi le mo ni me
0: e je ka gbadura oruko Jesu
2: amen
0: Oluwa ko gbadura fun
2: amen
0: ke ranu gba
2: amen
0: awon to n be niwaju oku to n be niwaju olorun ba n se
2: amen
0: awon rere ti n be niwaju yin ko te nlowo
2: amen
0: gbogbo agbara to ba se lodi si loruko Jesu ko wole be
2: amen
0: alaafia olorun ko wonu idile
2: amen
0: ko wonu aye yin
2: amen
0: be ni o si ri okan ya bale e o si ri
2: amen
0: lowo atoke wa ko dide fun
2: ayin
0: lai ni oruko Jesu Kristi Oluwa wa
2: amen
0: e ma je ki a pe mo akoko ati gbadura ni e je ki a si omi wa sile ororo wa ka si bílù àwọn kò jẹ wà tó sì wá tí a bá lẹ ti ń gbàdúrà ẹ jẹ ká jọ gbàdúrà ẹ ó dẹ mọ pé rere ni ọlọrun ọlọrun máa ń gbọ àdúrà ẹ jẹ ká dúpẹ lọwọ ọlọrun pé ọlọrun ṣe o tó ti dàbí sí tó jẹ kí n wà láyé wà láyé ó wọ ọlọrun ló dá wa sí kì í ṣe agbára rẹ kì í ṣe ògùn tó gbójúlé yẹn kì í ṣe ìsọmọdì rẹ yẹn ṣùgbọ́n ó wọ ọlọrun ló dá wa sí ẹ jẹ ká dúpẹ lọwọ ọlọrun o Olorun nítorí pé ó wù ọ láti dá wa sí Olorun ẹja dúpẹ́ lọ́wọ́ rẹ̀ àdúrà ọ̀pẹ́.
2: Orúkọ Jésù.
0: Orúkọ
2: Jésù. Orúkọ Jésù. Olúwa ìrọ̀yọ̀ ṣe o fún ìdásẹ́ mi rẹ̀.
0: Ìdásẹ́ mi wá.
2: Ìrọ̀yọ̀ ṣe. Àtàwọn àkàn tí ń gbọ́ ètò ẹ̀dá mi wá sí.
0: Ìrọ̀yọ̀
2: ṣe.
0: Jésù.
2: Ọṣẹ. Jésù. Ọṣẹ. Jésù. Ọṣẹ. Jésù. Ọṣẹ. Jésù. Ọṣẹ. Jésù. Ọṣẹ. Ayọ̀ ṣe o. Ẹ̀mí mo ṣe. Jésù ṣe. Ayọ̀ ṣe. Jésù ṣe. Ẹ̀mí mo ṣe. ṣe fún ìdásí tó dá èmi wá sí àtọmọdé àti àgbà ayérayé ò ṣe o àwọn tó ń gbé ètò yìí ayérayé ò ṣe lórí ayé wọn ò ṣe o àmì.
0: ẹja sọ fọlọrun ó lápá agbára ẹsẹ run nínú ayé mi ó yà àdúrà
2: orúkọ jésù orúkọ jésù orúkọ jésù agbára ìṣẹ olúwapá nínú ayé mi àtàwà àwọn tó ń gbé ètò yìí agbára ìṣẹ olúwapá run jésù olúwapá run olúwapá run olúwapá run olúwapá run.
0: Má jẹ́ kí ẹsẹ̀ kan wúwo pé o lè darí dín pé tó bá dọ̀rùn lẹ́tọ̀ parí ta lọ́sọ̀ wọ́n pé jà ní wọ́n lọ́mọ parí lọ́rùn ọgbọ́ bá fẹ́ rí darí dìgbà lọ́wọ́ ọgbọ́dọ̀ darí jọmọ nìkejì ẹja sọ fọlọ́run ẹ̀mí tí ń darí jọmọ nìkejì olùwàjẹ́ wọnú mi yóò wọnú ayé àwọn táwọn ẹjọ ń gbàdúrà yóò yà àdúrà
2: orúkọ jésù orúkọ jésù orúkọ jésù
0: ẹ̀mí tí ń darí
2: jọmọ
0: nìkejì tí máa ń gbàgbé ọrùn
2: àná
0: tí máa ń darí jì pátápátá
2: yóò
0: wọnú ayé wa àti àwọn
2: tó ń gbé tó wọnú ayé wa
0: Yóò wọnú ayé wa.
2: Olùkọ́ tó dènà ìjọba àwọn ọmọ lọ ọlọ́run kú ọ̀nà ayé wa
0: ọ̀nà ayé wa ọlọ́run
2: kú ìjọ rẹ ọlọ́run kú
0: ọlọ́run kú
2: ayé rẹ
0: ọlọ́run kú
2: yéṣu rẹ
0: ọlọ́run kú
2: ayé rẹ
0: ọlọ́run kú
2: yéṣu rẹ
0: ọlọ́run kú yéṣu rẹ
2: àmì.
0: Nígbà tá a bá dárí di àwọn tó sẹ̀wà ìgbà yẹn látò gbàdúrà tádù ọgbà ó jẹ ẹsẹ tẹyàn máa ń fi sọkàn tábàtìdá ó máa jẹ nǹkan tó máa ń dènà àdúà ẹja sọ fọlọrun olúwa láti àkókò ìlọ àdúà mo ti dáríjọ ọmọ nìkejì mi àdúà mi ò gbọdọ ní dènà mọ bí mo bá ti ń ké pè ọ ọlọrun máa dà mí lóhùn ó yọ àdúà.
2: Orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù
0: ọlọrun àwọn rere wọn jẹ ti bẹrẹ
2: látọjọ tó pẹ
0: tó
2: bá ìfẹ wọn lọrun mu
0: máa ṣe
2: ọlọrun máa ṣe
0: ọlọrun máa ṣe
2: ní ayé wọn ní ìdílé wọn
0: ní
2: ayé wọn kọ olúwa ṣe àmì.
0: Ẹ sọ fọlọ́run tó o bá ń ṣàìsàn sọ fọlọ́run olúwa wò mí sàn nínú àìsàn yìí ọlọ́run lè wọ àwọn èèyàn lè fi ọ́ ṣe ẹ̀yẹ ṣùgbọ́n ọlọ́run ò fi ọ́ ṣe ẹ̀yẹ àwọn èèyàn lè lòdì sí ọ ṣùgbọ́n ọlọ́run ò lòdì sí ọ ọlọ́run ìwọ nìkan ṣoṣo ló lè gbà mí ẹ ọlọ́run gbà mí nínú ogun tí mò ń là kọjá olúwa tú mi sílẹ̀ ó yà àdúrà
2: orúkọ jésù orúkọ jésù orúkọ jésù
0: ogun
2: tí àwọn èèyàn rẹ̀ là kọjá
0: tọba ní àwọn èèyàn kan tó darí jìn tó sì wà ní ogun kan darí jìn wọn tọkàntọkàn kó lè rí ìyanu ọlọ́run ọlọ́run mo fẹ́ rí ìyanu rẹ mo fẹ́ rí ìbẹ̀wò rẹ nu ayé mi ọlọ́run bẹ̀mí wò tú mi sílẹ̀ ráyé mi padà ó yà àdúrà.
2: Orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù
0: àwọn èèyàn lè ti bẹ̀wò rẹ
2: àwọn èèyàn lè ti bẹ̀wò rẹ wọn
0: ayé ayé
2: ọlọ́run ṣe ìbẹ̀wò rẹ sínú ayé wọn sínú ìdílé wọn sínú iṣẹ́ wọn sínú ọmọ wọn sínú ọkọ sínú ayá ṣe ìbẹ̀wò rẹ Jésù rẹ̀ ayé rẹ̀ yóò àtàwọn àtàwọn ọlọ́run ṣe ìbẹ̀wò rẹ sínú ayé wa àmì.
0: Ẹ̀yin tẹ́ ẹ sàìsàn t ni awon esan nu agu ara yin e gbowo lebi kibi nu agu ara yin e je ka jo gbadura olohun wo mi san patapata nitori pe olohun to ma nwo ni san ni o olohun to ma ngba ni la ni olohun wo mi gugu awon eniyan san patapata olohun gba won la o ya adua
2: oko jesus oko jesus oko jesus haleluya
0: awon olohun won san patapata won ti wo ni la koja yo ko tan la koja olohun ko wo san ko mu ni larada ko tun sile ko ra ye Jesus Christ.
2: Amen.
0: Eje ka teriba fun adura. Oruko Jesus.
2: Amen.
0: Olorun agbe oga gba ope wa. Awon eyan re re won ti gboro re. Agba ti nbe na oro na jo woru aye wa.
2: Amen.
0: Oro na jo ni bugo mu okan.
2: Amen.
0: Olorun gbo adura.
2: Amen.
0: Omi ati ororo yen ko gba gba.
2: Amen. Jesus.
0: Ko di eje Jesus.
2: Amen.
0: Agba ti nbe na eje Jesus ko wonu omi na.
2: Amen.
0: Ti e ba ti lo e ri iya
2: ni.
0: Okan yen de.
2: Amen.
0: E o se re.
2: Amen.
0: Be lo Oluwa wi o.
2: Amen.
0: Ko de yi po pada.
2: Amen.
0: Lai loruko Jesus Oluwa wa.
2: Amen.
5: O da mi loju pe e ti di alabuko fun lati nu eto akoko aloyo breakthrough half hour to ti de seti gbo yin latenu professor Sanusi Peter Abiodun tinu ijo CAC Mountain of Deliverance fun ibere si waju si e pe professor Sanusi Peter Abiodun sori 0706599 0015 Jesus

0: olùṣègùn tán ẹkọ ìnọbù tí ń ṣe atẹkùn ètò òye ìbílẹ láti inú níbẹ ní fi àkókò ìdúpẹ lọwọ ìránṣẹ ọlọrun tí ó jẹ oníbọwọ ètò yìí èyí ni Dunbar Foundation ọpẹ wá sì lọ sí ọdọ gbogbo àwọn tí ó máa ń fi àdúrà ràn wá lọwọ nígbà gbogbo tá a bá wà lórí ètò yìí àti gbogbo àwọn tí fún wa ní ìmọràn tó níláárí lórí ètò yìí láti mú kí ètò yìí kẹsẹ jáyà á gbàládùá pé olúwa nínú àánú rẹ yóò wà pẹlú gbogbo yín
1: àmì o
0: ẹ sì ṣe àṣeyẹ àti àṣeyege níwájú mi níyìí ni olùṣàgùtàn ak wà tí wọn bá wa dáhùn sínú sí ètò yìí ìjìnlẹ tòní. Olùṣàgùtàn ak ogunyemi wọn mà kí ẹ pé ó kó àbọ̀ sórí ètò iṣẹ́ àlàáfíà lẹ́dẹ̀ o.
1: a dúpẹ́ a kí ẹ̀yin bàbá wa a sì kí gbogbo ọkàn tó ń gbọ́ wa ní gbogbo ibi tí afẹ́fẹ́ ètò ń fẹ́ dé gẹ́gẹ́ bí ṣe wa àti orí ọ̀fẹ́ àti àánú láti ọ̀dọ̀ ọlọ́run wa tó fún àwa àti ẹ̀yin iṣẹ́ ń gbọ́ wa à ń gbàdúrà lórúkọ jésù ẹ ò ní sì wá gbọ́ lónìí àwa náà ò ní sì sọ a ti wà lórí facebook wa gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ máa wò wá live kọ́lá wọlé ògúnyẹmí ni kẹ gbé sí ẹ ó sì máa wò wá kedere ìbùkún ọlọ́run yóò wá sórí ayé yín o.
0: ẹ jẹ́ ká tẹríba fún àdúrà orúkọ jésù
1: àmì o
0: ní orúkọ jésù
1: àmì
0: ní orúkọ jésù olúwa
1: àmì
0: a fẹ́ ọpẹ́ fún ayìn ológun fúnra ọ̀fẹ́ rẹ lórí wa
1: ẹ ṣe
0: ọpẹ́ nítorí pé o tún mú ojú àtẹsẹ̀ wa pé sórí ètò yìí lónìí
1: bàbá
0: bọ́pẹ́ wa
1: àmì
0: olúwa gba ẹ̀yẹ wa
1: àmì
0: ọpẹ́ àti ẹ̀yìn tá a mú tẹ̀yìn ọlọ́run wa wá ní wákàtí àní jésù gbàlà ṣe ní ìtẹ́wọ́
1: àmì o
0: ọba àwọn ọba olú àwọn olú àìwọ tí ń ṣe ọba ìbẹ̀rẹ̀ àti òpin ní ìbẹ̀rẹ̀ ní àárín àti òpin ètò yà fẹ́ rí ọjà rí ọ.
1: àmì
0: darapọ̀ pẹ̀lú wa
1: àmì
0: àti àwọ àti àwọn tí yóò gbọ́ wa ló kọ jésù kristo olùgbàlà ìjọba àrùn jẹ́ fi ṣèrè jẹ́
1: àmì
0: torí a fi ìgbàgbọ́ béèrè ló kọ jésù kristo olúwa tó olùgbàlà wa.
1: àmì
0: ní ọ̀sẹ̀ tí ó kọjá a ṣiṣẹ́ lórí àwọn ewu tó wà nínú yíyẹ àdéhùn àti májèmú arìnrìn àpò ọ̀pọ̀lọpọ̀ ló yí àdéhùn ló sì yẹ májèmú tí wọ́n sì bá ewu pàdé nínú rẹ̀ àti kíyèsí gbogbo nǹkan tá a pè ní májèmú àti jẹ́ kó di mímọ̀ fún wa àmọ́ òtítọ́ tó wà níbẹ̀ oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ni a ti ṣàyànnà náà rẹ̀ àti onírúurú àdéhùn tó wà olùṣàgùtàn ak ogunyẹmi ṣé ẹ ní àwọn nǹkan kan láti bá wa sọ lórí ewu tí ó wà nínú yíyẹ àdéhùn àti májẹmú ṣé ó léwu nínú àbí ò léwu nínú.
1: ẹ ṣe fún àwọn tó ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́ bàbá ibi tí a ti bẹ̀rẹ̀ kókó gan tí a mú tí à ń ṣẹlé lórí ni àwọn ewu tó wà nínú dídalẹ̀ májẹ̀mú àdẹ̀tí kíyèsí tá à ń pè ní májẹ̀mú àdẹ̀tí kíyèsí àwọn òtítọ́ tí a gbọ́dọ̀ mọ̀ nípa májẹ̀mú tàbí àdéhùn àti kíyèsí àwọn onírúurú àdéhùn tó wà táwọn èèyàn máa ń dalẹ̀ rẹ̀ bí àdéhùn ìgbéyàwó bí àdéhùn láàrin agbanisíṣẹ́ àti ẹni tí a gbà ṣiṣẹ́ bí àdéhùn láàrin àwọn òǹtajà àti òǹrajà àdéhùn láàrin àwọn olóṣèlú àti àwọn ará ìlú ibẹ̀ yẹn ni a ti dúró ní ìjẹjọ́ ìbéèrè lórí láti wá dà ń béèrè yín ewu púpọ̀ ló wà nínú dídalẹ̀ májẹ̀mú àti yíyẹ àdéhùn ewu púpọ̀ ló wà ewu púpọ̀ ewu ńlá tó pọ̀ gan ṣùgbọ́n lónìí a kàn fẹnu kan bíi mẹ́sàn-án péré tí ọlọ́run bá fún
0: wa ní
1: bẹ́ẹ̀ ni tí ọlọ́run bá fún wa ní àǹfààní bẹ́ẹ̀ tàbí tí àkókò tí a ní bá fún wa ní àǹfààní bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ wo ọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tá a fi ń ṣe àtẹ̀gùn sínú ètò yìí ìyẹn ni ìwé oníwàásù orí ìkarùn-ún ese ikerin si ese ikefa oro olorun ka wi pe nigba ti iwo ba jeje fun olorun emi wa fi kun pe nigba ti iwo ba jeje fun olorun tabi eniyan ma se duro pe lati san olorun ko ni nu didun si asiwere ti o so pe ohun o se bayi sugbon ti o ni mo se san eyi ti iwo jeje to sadeun yen san ma deun re se awon oloyinbo so pe unfulfilled promise is a debt gbogbo adeun teyan ba se ti o mu se gbese ni o je gbese ni iseni to yawo nikan ni je gbese o sadeun mu se gbese lo je gbese ni so ese ikarun oni o san ki iwo o mo jeje ko mo ba yan sadeun ko mo bo lohun sadeun ju ki iwo ki o wa sadeun ki o mo mu se ikilo

0: Alo.
1: Alo.
0: Alo mi da lori ijapa ati obo. Kini mo pe?
1: Ijapa ati obo.
0: Ni igba lai lai. Ni ojo kan ijapa ati awon eranko yoku. Won ko ra won jo sibi kan. Ijapa wa so fun wa pe ohun fe be won. Ni pe ki won sin lo ile ana ohun tori won se ayeye nile ana ijapa. O wa so fun wa pe ki won sin ohun lo. Ohun fe lo si ibi ayeye yi. Ohun fe dani kan lo ki gbogbo awon eranko yoku kan tele ohun ka won jo lo ile ana ohun pe ton ba sin lo ki enikeni ma jeun lati ile o. Nitori pe ounje wa orisirisi ounje won je ajeyo won tun je ajedi wale gbogbo awon ran yoku ni won faramo inu won dun sugbon obo nikan lo tako obo ni ohun faramo ohun ti ijapa so looto to ba ni kasihun lo ile ana re ale sin lo sugbon ki onikaluku ko jeun lati ile tori pe ohun mo iru eyan ti japa je alaburu eyan ni jambasi to ni pelu gbogbo awon yoku won ni rara won o gba si obo lenu wọn ní gbogbo ìgbà tí ìjàpá bá ti ṣe tán kó sọ fáwọn àwọn ó tẹ̀lé àwọn ó sì jẹun lọ́hùn ó di ọjọ́ tí wọ́n fẹ́ lọ ìjàpá sọ fún gbogbo wọn pé ọjọ́ báyìí là ń lọ o wọn múra ní ọjọ́ náà ọ̀pọ̀ gbogbo wọn wọn jẹun ọbọ̀ tí ẹ̀ tóun ti mọrú èèyàn tí ìjàpá jẹ́ ṣùgbọ́n tí àwọn yòókù tí wọn gba ọ̀rọ̀ rẹ̀ tó sọ òun ti jẹun láti ilé rẹ̀ ó ti yó wọ́n lọ rẹ̀ rẹ̀ lọ́nà nígbà tí wọ́n fẹ́ èdè ó kù díẹ̀ kí wọ́n dé ilé àná ìjàpá wọ́n ń gbọ́ títa sánsan oúnjẹ lóríṣiríṣi títa sánsan yẹn ń wọ̀ wọ́n ní ẹnu inú kálukú wọ́n dùn pé lóòótọ́ ọ̀rọ̀ tí ìjàpá sọ ó rí bẹ́ẹ̀ ò táwọn bá débẹ̀ àwọn ó jẹ àjẹyó àwọn ó sì jẹ àjẹdì wálé ìgbà tí wọ́n débẹ̀ wọ́n gbà wọ́n lálejò lóòótọ́ wọ́n kí wọn fi wọ́n sí orí ìjókòó ibẹ̀ ni ìjàpá ti dọ́gbọ́n dìde ó lọ bá àwọn àna rẹ̀ ó wá sọ fún wọn pé ẹ wo gbogbo wọn ni wọn ti jẹun láti ilé o ẹ mọ fún wọn lóúnjẹ kankan gbogbo wọn ni mo ti tọjú wọn wọn ti jẹun àjẹyó láti ilé ìjàpá lọ sọ fún àwọn àna rẹ bẹẹ àwọn ò bá gbé oúnjẹ wá fún ìjàpá kálukú wọn bá jòkó níbi ayẹyẹ gbogbo àwọn èèyàn tó wà ń bẹ gbogbo ní kálukú wọn jẹun ṣùgbọn gbogbo àwọn tí ìjàpá kó wá kò sí kankan nínú wọn tí wọn fún lóúnjẹ nígbà tí ìjàpá ti lọ sọ fún wọn pé òun ti ṣètò oúnjẹ fún wọn nílé káwọn tó kúrò wọn fún wọn lóúnjẹ ibi tí wọn jòkó síbẹ̀ náà ni ìjàpá ti yọkẹrẹ ló ti wọlé nínú ilé lọ́dọ̀ àwọn àna rẹ ibẹ̀ ló ti lọ jòkó ó bá ní kí wọn gbóúnjẹ wá fóun òun nìkan ò lè dúró òun ò dúró jẹun lé nítorí àwọn ọ̀rẹ́ òun tóun ń tọ́jú kò jẹ́ kóun rí oúnjẹ jẹ ńlé wọn gbé yín àti ẹ̀fọ́ fún ìjàpá ìjàpá jòkó ìjàpá bẹ̀rẹ̀ sí ní jẹ nínú ilé ó fi gbogbo àwọn ọ̀rẹ́ síta tí wọ́n wo kálukú lẹ́nu tí wọ́n ń jẹun ṣùgbọ́n tí wọ́n gbé oúnjẹ fáwọn níbi tí ọ̀bọ ti dìde nìyẹn ọ̀bọ tẹ̀ sí mọ̀ ṣé àmọ̀pọ̀ ti sọ fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wípé kán má tẹ̀lé ọ̀rọ̀ ìjàpá nígbà tí ó ti kófìrí pé òun ò rí ìjàpá lórí ìjòkó ó wá dìde lọ́nu ilé ó lọ wo ìjàpá bó ṣe lọ wo ìjàpá nìyẹn ó bá ìjàpá níbi tí ìjàpá ti ń jẹ ìyẹn àti ẹ̀fọ́ kò ṣe méní kò ṣe méjì ó mú igi ó fọ ọmọ ìjàpá lórí ni níbi tí ìjàpá ti ń jẹun àṣé èèyàn kéèyàn ni ọ́ àwọn jòkó síta kò sẹ́nì kankan tó jẹun àwọn tó kó wá ọ wá jòkó nínú ilé oúnjẹ ìyẹn àti ẹ̀fọ́ ó fọ igi mọ́ ìjàpá lórí ìjàpá ò rí oúnjẹ yẹn jẹ mọ́ wọn fi múra ó padà jáde sí àwọn yòókù wọn wá múra wọn padà lọlé lílọlé tí wọn ń lọlé báyìí ní ojú ọ̀nà kódà wọn yanra wọn lódì ní ẹnikẹ́ni ò dá síra wọn nítorí pé kálukú wọn ò jẹun kí wọn tó kúrò nílé tí wọn ti fọkàn sí pé àwọn ó jẹun wọn sì tún dé tòsí ibẹ̀ wọn ń gbọ́ta sánsan oúnjẹ ọ̀fun wọn ti ń dá tòlótòló pé àwọn ó jẹ àjẹ yóò àjẹdì lọlé níbi táwọn wà yìí wọn wáá jòkó gbogbo àwọn èèyàn ń jẹun lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn akẹgbẹ́ ìjàpá nìkan wọn ò róúnjẹ jẹ wọn yanra wọn lódì ní tí wọn fi bẹ̀rẹ̀ sí ní títí tí wọn fi délé ọ̀rọ̀ yìí wá bí ìjàpá nínú pé ọ̀bọ tó fọ́ igi mọ́ òun lórí o dandan òun ó gbẹ̀san igi tó fọ́ mọ́ òun lórí nígbà tí àwọn bá délé wọn délé oníkálukú gba ilé tiẹ̀ lọ ìjàpá ṣáàdì ní lẹ́mìí pé òun ó gba ẹ̀san lára ọ̀bọ ó wá ṣẹlẹ̀ pé ní ọjọ́ kan ó ṣe dìde ńlé ni ọba lọ́ba kíni òun ọba ẹranko ó lọ́ba kíni òun ó sọ fún kíni òun òun ní ohun aládìídùn kan tóun fẹ́ fún kíni òun ó ti lọ wá àkàrà ó fi oyin sí ó fi oyin sínú àkàrà yẹn ó wá lọ fún kíni òun pé kí kíni òun jẹ ìgbà tí kíni òun jẹ kíni òun ọ̀kọ́kọ́ fẹ́ gbà ó ní ọmọọmọ ò ìjàpá jàǹbá èèyàn ni ọ o ṣẹkẹṣẹpọ fẹ́ fún òun ní ìwọ jẹ ó ní kíni òun ọba ẹranko nígbà kó jẹ́ wò tó bá ti jẹ́ tó bá gbádùn rẹ̀ kódà ó mọ̀ jẹ́ lọ títí láéláé ni ó bá gbà lọ́wọ́ rẹ̀ kini won ba je wo ko ba ri pe ah o modun o nibo lo ti ri kini to mu wa yakara oloyin to mu wa yo ni ah eh kini won ije obo ohun lo su kini ohun ni su didun yapa lo su dudun ah obo lo su dudun dudun to su yi oni mo mu wa fun o nigba temi na je wo mo ri pe ah igbe obo yi modun mo ri podun ni mo fi ni ki n kokko mu wa fun oba eranko na ko ba mo fun o ba so fun ikinihun bi pe to ba ti fe ki kinihun obo ko su dudun o te inu re dada to ba te inu re ti o ba jade ko fun ni gbaju ko lu boya su dudun to ba ti ni ko su dudun to te inu re dada yo su dudun se mo o fe fi mo mo fi ya je obo lori pe o fogimo lori nile ana re bi o se di pe kinihun ba gbera o ba lo ka obo mo le ni o ba ni kini obo mo se fo o te obo ninu obo si o lo nje ninu nbo ni o ti fe ri gbeya o ti ri gbeya gan se gbere wa je akara oloyin ni bi kini won bi se bere si ni te obo ninu ni o te ninu titi gan ko jade o lu o se gbogbo e o fun lorun titi titi o ba ngba ti o pada ti o pada ya ti igbe boyo ta ni di obo kini won fi si enu o ri pe leyo ijomo nkan ti japa mo wa fun o pada lo o so fun japa o ni ah o ni agidi obo lagidi to ba lu ko fe pa ko so fun pe ko su dudu ko ni su dudu e to su yen ke se e to mu wa fun o to ba mu to lu dada yo su dudu bi kini won sa se ki obo mo leni o lu o fe ba ti ede o te ninu o se gbogbo titi titi ti obo fi fe di o fi fe dorun kabo nigbati kini won o ri ipa kankan o pada fi obo kale ni sugbon obo ti di abara o ti di abara meji tori o ti te ninu o ti te gbogbo ara re o ti te gbogbo ara re debi pe ohun gan o fe wulo fun ara re mo o wa ijapa wa ona lati mo fi iya je obo tori pe ko ye se pe odo re lo ti ri akara oloyin to mu wa o kan mo fe da seri afun lori pe o fogimo lori ni bi obo se wa nbe tititi o saare tititi obo pada ku ni ko se nkan kan ti won ri se fun ijapa o se omuje gbe pelu gbogbo awon akegbe re to fi ya je omuje gbe obo o saare titi o pada ku ni mo lero pe arogbon kon be ibe ni itan yen pari si sa arogbon kon be
1: be
0: e soro
1: be ni
0: ibi ni a de duro lori ilu aladun eyi to waye seti igboyin lati le ise diamond 87 fm ile eko ti won gba iko alola lejo ile kan si awon ni sumaratulu muajirina arabic national primary school si won wa ni agbegbe alagbado eyenkorin ni eyin ile epo ti yk eyenkorin ni ilu ilorin labi akoso association schools ti alaji ayinla lalese ti won je alaga fun awon to

Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni ìbápàdé Ọlọ́run 19:30 God of 19:30 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

0: kama da gbogbo ogo ati ola ati yin pada si olodumare to ki pon nikan na lo ni ka ma yin fun anu re to ki pe o seun ti anu re duro lai lai ile na la fi da gbogbo ogo pada sodo olohun wi pe o se o to ti je ari sunday keje ninu osu ilayo ati alaafia aki gbogbo eyin ololufe wa tin gbo wa nile loko leyin odi bi pe e ka le o eko ojo isimi oni agbaladuwa pe isimi ologo na lọlọrun a fun wa ni gbogbo igba ose yi o ada fun wa kan wa de ma bale kiki o wa lati nojo Christ Apostolic Churches of God Fire and Thunder Ministries as much the God of 1930 eto yi eto wa ipapa de ologun 1930 na ni ba ti ma se ni gbogbo ojo isimi lagun mejo abo ala ben ni bi ti baba wa no Lord Evangelist Victor Ebenezer Olabi ti ma gbadura ben ni so sin soro ologun ti a sin ni eri gbo lokan kan lejeji o kan mi oye pada olamide omo lawo jologo ko temi tan fe pe ni MC Olas pelu mi nu ile iko ati rijo olodumare wa nbi
1: e ka le sa
0: e gbadura fa
1: won awon to ngbo ni ni asale aseyori titun egba
0: amen
1: ore titun egba
0: amen
1: gbogbo aye yin bai ko mo wole
0: amen
1: ninu ose te fe lo wo yi iwo do re re ayo
0: amen jesus
1: gbogbo busugba aye re o pare
0: amen
1: o ni logo o si fowo karabirin 18 years to tin se aisan o si gba iwosan logo lale igba iwosan
0: amen
1: gba isegun
0: amen
1: gba itura
0: jesus
1: oluwa
0: amen
1: oruko mi ni ajirere Victor Ebenezer Owolabi Obalagun Ajilo
2: Olorun 1930 ti se tan lati ba opade ninu adura owuro ti Olorun gbe kale lati owo iranse Olorun alaye Evangelist Victor Owolabi JP papade Olorun 1930 God of 1930 divine encounter ni akori ipade owuro na ni gbogbo ojo Thursday ni ago meji aro ni a o ma parapo lati ba Olorun pade si Olorun yo si ma duro di o lati wa gba ise ara ti se iyanu bi Olorun yo se ma lo baba wa Evangelist Victor Ebenezer Owolabi JP lati ma soro sinu aye olukaluku ijo Christ Apostolic Church House of God Fire and Thunder Power Ministry to wa leyin Nebo Studio ni egbe Mainway Filling Station Testy Ground Songo Area Ilorin ni ipile Kwara ni adura yi yo ti ma waye o fun adura ati itoni e le pe si ori number yi 08063742508 magbagbe omi re sile o wa ba Olorun igbala re pade
0: awa wa lolu ahiya woni basuna
1: Oluwa Olorun agbe oga da ope o.
0: Amen.
1: Olorun baba mi Joseph ayo baba lagba yin o.
0: Amen.
1: Adupe lowo Olorun to ja ri ojo oni ni ayo ati alaafia gbogbo awon ti tun gbo mi. Ada ogo pada fun Olorun Oluwa da ope o.
0: Amen.
1: Alo ninu oro re Oluwa ba wa so.
0: Amen.
1: Iwo la fe ri Oluwa jari o.
0: Amen.
1: Jesu Oluwa wa.
0: Amen.
1: Ki to ma ba oro mi lo bi Oluwa ti ba mi soro bi mo se wonu office yi lale yi. Bene to ba di agbo mesan boya ojo fun lodo re o boya ko fun lodo re o to ba di agbo mesan wa gbe omi kan jade siwaju ta wa gbe lowo megege wa ka Psalm 9 wa ka Psalm 24 ati Psalm 29 o wa bere un to fe lo se yi atori to fe mo gba todun yo fi pari o wa so fun lo pe boku irawo kan loju orun ti gbogbo eyan nja sori Oluwa je ki ore yi o to mi wa pelu alaafia. Je ki aseyori yi o to mi wa. Iwo to nko ni lowo to ti ko to. Iwo to ni gbeyawo siwaju, iwo to ni nkan rere siwaju. Oluwa je ki ore yi je o to mi wa. Je tu mi lara. Boku irawo kan loju orun ti gbogbo eyan nja sore. Oluwa soro mi dayo lori nkan bayi. Psalm 9, Psalm 24 ati Psalm 29 o bo siwaju ta. Waju ta le re ni ago mesan ale yi ni mo nso oni ni nayo ago mesan ale bayi ni oluwa awon ogun wi fun mi ni asale o gbe ke yen sowo o le mo ju just 3 minutes or 2 minutes o so aniyan re sibe o ba ti ka samu yen sibe o mi yen lo mu laaro kutukutu laaro la o si fi we ore ati anu lo ma ba lo gbogbo odun atodun tin bo sami
0: amen
1: hallelujah
0: hallelujah
1: o tolu ave fi ba wa soro lale ina ni awon to duro de oluwa awon to de odo awon ti o duro de oluwa awon ni a o gbala awon ni a o munu won dun awon ni a o se lore be ni nje o duro de oluwa bai be ni nje o duro de bayi iwo eda iwo iya ijo opopopo lo wa nu ile oluwa suba wa duro de oluwa oju aye ni won lo opopopo la npe ni omo olorun ta fi bu olorun sugbon ko de oluwa opopopo lo lohun ba olorun re sugbon ko se omo olorun awon to duro de oluwa lori olorun be ni e ja wo luwe look tori ko se akoko iwe look ye 13 yes that's what to take kilo win be
3: awon kan si wa ni akoko na
1: si on iwe luku luk 13 verse 10
3: o si nkan ni ninu sinagogu kan ni ojo isinmi
1: soro soke o kan ni ninu sinagogu oni lojo isinmi kila pe ni sinagogu ni igba na ile oluwa oni ni ojo isinmi awon kan o lo church awon kan duro sile oko ti yawo mi duro sile won mo gossip be ni won mo wa ti won se gbe ran si olodun subu abi ti won se baye eniyan kan je mu so si yes
3: si kiyesi obirin kan wa ni be ti o ni emi ailera
1: obirin kan wa be to ni emi ailera yes
3: lati odun mejidinlogun wa
1: odun mejidinlogun 18 years elomi ni mo kan mo wa awon kan lo ni anu mi si o to ba miss ijobo oru ti e ba onu be ni je so ba ko ba de mura be ni elomi o lo se interview ni American Embassy won ni mu awa lo mu si olomo omo pe ori re o pe dada tori re ba pe ni to ronu jinle wa mo pe ori tolorun se fun oju America lo oju oju UK lo elomi a ni pe mi o dede ro mo bi mi o si olomo mi o dede ro kan fe mi Jesu yen mi o si mo ah ti e lo gbe be ni yes
3: eni ti o ti te tan
1: eni to ti te arabirin yi te fun 18 years 18 years lo fi te ogun melo lo do ko so to ti jobu ni yes
3: si ko le gbe ara re soke bi o ti wu ki o le
1: se o le gbe ara re iya yi o le wo run mo be ni o te ni 18 years omo obirin 18 years gan se awon okunrin o ti mo le bi obuko yes
3: nigba ti jesu ri o pe si odo o si wi fun pe
1: obirin yi
3: a tu o sile lowo ilera re
1: to ba gbo mi lale yi ale la tu o sile
0: amen jesu
1: emi o mo to la ko ja subo lale yi a tu o sile
0: amen
1: o ni nitori oro re ibi ti mo ti reja pa loru won si ko akun won sile ga ani nitori oro jesu lale loga a tu aye sile
0: amen Jesus
1: atu o mesle
0: amen
1: iwo ti o lo sigini won la won ro mo ninu e o si loyun owo ayere atu o sile
0: amen Jesus
1: iwo ti aisan yen yo lenu to gbori radio atu o sile
0: amen
1: iwo to du yo lenu yen atu o sile
0: amen
1: iwo ti gbogbo mi ara teje ara yo lenu atu o sile
0: amen
1: yes
3: o si fi owo re le
1: owo olorun ma kan lare
0: amen Jesus
3: loju kan na a si so di tito o si yan olorun logo
1: lo se yo emi ati e show me yen ada yo ni agbo mesa gbogbo bi to ba tin gbo mi o ba ma gbo mi la America ni London everywhere then you show tori o gba ori re ayo re obi kiko yes
3: olorin sinagogu kan school fun fun irunu
1: gbogbo ta ti runu ase yori e loruko Jesu won ni rola
0: amen
1: eh anu mi show mo ni won ni rola
0: amen
1: yes
3: nitori ti Jesu mu ni narada ni ojo isinmi
1: won binu pe Jesu mu ni narada ojo isinmi eni binu ase yori e lose Olorun o gbe ni.
0: Amen.
1: Yes.
3: O si mi fun ijo eniyan pe ijo mefa ni nbe ti a fi nsise.
1: Ijo mefa ni nbe ta fi nsise.
3: Ninu won ni ki eyin ki o wa ki a si se dida ara yin.
1: Ni ojo isinmi fi okan re fun Olorun lojo yen. Gbogbo to ba se file ba mi lo sinu we Mark 3 verse 1 awon ti o du odi Oluwa awon ni oju ki yo ti e wa awon wudia marun e awon kan so lo gba awon kan de so mugo yes
3: o si tun wo inu sinagogu lo
1: Jesu tun wo nu ni Oluwa lo
3: okunrin kan si nbe
1: iwo ta wa wa sinu ni Oluwa lo ni o si nbe elomi a ba so bi e ba nikan ni ojo lo church lo ni o mu no bi o bo se se so yen nu bi o anu mi si o ojo ta wa o wa fun o sinu sosi ojo ti olorun gbe ore re wa kono ma je ko padanu e yes
3: okunrin kan si nbe nibe ti owo re kan ro
1: okunrin kan be nibe ti owo re kan ro
3: won si so
1: won so
3: bi yo mu larada ni ojo yi
1: awon ota re so mo wi pe won mura juwo lo yes
3: ki won ki o le fi sun
1: won mura kan wo Jesu be a yo mu ara re san lojo isinmi kan ba le fi Jesu sun opopopo elomi ati fe se lore sugbon gan ko serious igba to lo fe se lore to lo tun bu olorun olorun ti pe de iwo to pe satani fe ba ti e je tele olorun tun wa fe se olore fe fi opeda mu olorun olorun ti pe de ibe olorun ti yo won loro re ben Ọlọ́run ni yọwọ lọ́rọ̀ mi.
0: Ọlọ́run ni yọwọ lọ́rọ̀.
1: Yes.
3: Ó sì ń fún ọkùnrin náà tí ọwọ́ rẹ̀ rọ pé.
1: Ó ń fún ọkùnrin tí ọwọ́ rẹ̀ rọ pé.
3: Dìde dúró láàrin. Ó sì ń fún wọn pé.
1: Ó ń fún pé.
3: Ó tọ́ láti máa ṣe rere ní ọjọ́ ìsinmi.
1: Ó tọ́ láti máa ṣe rere ní ọjọ́ ìsinmi.
3: Tàbí láti máa ṣe búburú.
1: Jésù ń bèrè àbí láti máa ṣe búburú.
3: Láti gbẹ èmi là.
1: Ọjọ́ Sunday lẹ́lòmíì ṣe búburú. Àrí àwọn kan nínú chọ́ọ̀chì àwọn ẹgbẹ́ àwọn obìnrin rere tó jẹ́ pé àwọn ní máa ń gbógun ti pásítọ̀ tó bá gbé wá chọ́ọ̀chì wọ́n ti mọ̀ wọ́n sẹ́ẹ̀tì gúrúùpù wọn àwọn ní máa ń gbógun ti pásítọ̀ tí wọ́n fi lé àti pásítọ̀ tó dá àti tí ò dá ṣe ríru gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ ṣe nǹkan ráì ẹ̀ lè dé gbọgbọrun torí ọ̀nà yẹn tóró a sì máa wà bẹ̀ a sì máa padà sílẹ̀ yẹ́sì.
3: Láti gba ẹ̀mí là tàbí láti parun wọ́n sì dákẹ́ nígbà tí ó sì fi ìbínú wo gbogbo wọn yíká.
1: Lónìí Ọlọ́run máa fi ìbínú wo ọ̀tá rẹ̀.
0: Àmì
1: Jésù.
3: Tí inú rẹ̀ bàjẹ́ nítorí líle àyà wọn.
1: Àwọn bùkáwà tó lé burúkú burúkú burúkú wọn à sùn ìwọ ló ń sùn.
3: Ó wí fún ọkùnrin náà
1: pé. Jésù wá fi ìbínú wí fún pé wo tó bá lè sàmì náà sẹ̀ yìí lórúkọ Jésù Ọlọ́run máa fi ìbínú sí ọ lórí.
0: Àmì Jésù.
1: Ìbínú ni ìbínú ni Jésù fi wọ arákùnrin yẹn sẹ̀ pé ẹ̀yin.
3: Na ọwọ́ rẹ. Ó sì ná.
1: Ó ná.
3: Ọwọ́ rẹ̀ sì padà bọ̀ sípò gẹ́gẹ́ bí èkejì.
1: Ayé rẹ̀ bọ̀ sípò lálẹ́.
0: Àmì Jésù.
1: Hallelujah.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Hallelujah.
1: Bámi padà sí lùkù yẹn ń bolo kádé lẹ́ẹ̀kan yẹn mo fẹ́ káwọn kan gbọ̀ àwọn tó gbòdò olúwa.
3: Ó sì ń láàrin ìlú àti ilé tó lọ.
1: Bẹ́ẹ̀ni.
3: Ó ń kọ́ ni.
1: Ó ń kọ́ ni.
3: Ó sì ń rìn lọ sí ìhà Jerusalem.
1: Jésù ń kọ́ ni nínú sinagogu nínú church. Bẹ́ẹ̀ni bí mo ṣe lọ chọ́ọ̀chì wa nílọrin láàárọ̀ yìí bẹ́ẹ̀ni mo ṣe sáré lọ ṣàwò mú ẹsẹ̀ dé láti Èkìtì ni nígbà mo dékìtì gbogbo inú àwọn ọmọ ọlọ́run dùn dádì àmísí ọlọ́run yín mo ló ti dé o bẹ́ẹ̀ni ó sì ti múra lẹ̀ mo múra ìsọjí kan lọ́wọ́lọ́wọ́ báyìí nílùú Èkìtì mo sáré lọ mo tún ti padà mo lo ẹjọ́ mẹ́rin nínú igbó iye ẹ̀fọ́ jẹmí láti kó àwọn àyànfẹ́ tí olúwa fẹ́ tú sílẹ̀.
3: Ẹnìkan sì bí pé olúwa díẹ̀ ni àwọn tí a ó gbàlà.
1: Díẹ̀ làwọn tí a ó gbàlà. Ọ̀pọ̀lọpọ̀ ló kúnnú chọ́ọ̀chì tó jẹ́ pé kò sí ọmọ ìjọba ọ̀run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ èrò ló wà nínú chọ́ọ̀chì nígbà míì kò sí ọmọ ìgbàlà bẹ́ẹ̀.
3: Ó sì wí fún wọn pé ẹ làkàkà láti wojú ọ̀nà ìṣòro.
1: Mo fọ́nà bàbá tó bá ń gbọ́ mi lálẹ́ yìí làkàkà kò ṣe wípé ojú ayé kò mọ gbálẹ̀ ní chọ́ọ̀chì kò ní pé mo fẹ́ kí pásítọ̀ mi orí mi ìyẹn kọ́ lásán kò mọ gbàdúrà bí kò mọ gbàwẹ̀ kọ́ lè yẹn kọ́ lásán kò mọ fún pásítọ̀ lówó kọ́ lásán làkàkà kò dé gbọ́bọ̀ ọ̀run mobi ọ.
3: Nítorí mo wí fún yín.
1: Mo wí fún yín.
3: Ènìyàn púpọ̀ ni yóò wà ní ọ̀nà àti wọ̀.
1: Ènìyàn púpọ̀ ló wà ní ọ̀nà àti wọ̀ orí bí àwọn ìjọ ṣe kún báyìí orí kírísítẹ́nì bó bá ṣe sọ jí bí wọn ò kún bẹ bó bá ṣe lé wọn ò kún bẹ ṣùgbọ́n àwọn tó ń lọ gbọgbọrun wọn ò pọ.
3: Wọn kì yóò sì lè wọlé.
1: Bẹ́ẹ̀ni.
3: Nígbà tí Bálélé bá dìde lẹ́ẹ̀kan fù.
1: Bẹ́ẹ̀ni.
3: Tí ó bá sì ṣe ilẹ̀kùn.
1: Bẹ́ẹ̀ni.
3: Ẹ̀yin ò sì bèrè sí ní dúró.
1: Àwọn kan ló pẹ́ dé wọn mọ̀ pé pípẹ́ dé rẹ̀ ó fi rán àwọn alọ́nú gbé ká lọ ròyìn Jésù títítítí tá ó fi ròyìn káàkiri àgbáyé tí ó di.
3: Tí ẹ ó máa kàkùn wípé olúwa olúwa
1: sí fún wa
3: òun sì dáhùn fún yín pé
1: má jẹ́ kílẹ̀kùn ọlọ́run kó àdì fún ọ láti wọlé o kó tètè dá mọ̀ báyìí kó tó pẹ́ jù.
3: Òun sì dáhùn fún yín pé
1: bẹ́ẹ̀ni
3: èmi kò mọ ibi tí ẹ̀yin gbé ti wá.
1: Èmi ò mọ ibi tí ẹ gbé ti wá o.
3: Nígbà náà ni ẹ̀yin ò bẹ̀rẹ̀ sí ń wípé àwa ti jẹ àwa sì ti mú níwájú rẹ.
1: Àwa tá a ń lọ chọ́ọ̀chì dédé tá a ń lọ nùsọ jí dédé tá a dẹ̀ ń bọ̀ ṣe Jésù kí ló ṣẹlẹ̀.
3: Ìwọ sí nǹkan ni ní ìgboro ìlú wa.
1: Ìwọ dẹ̀ ń kọ́.
3: Òun sì wí pé èmi wí fún yín èmi kò mọ ibi tí ẹ̀yin gbé ti wá.
1: Èmi ò mọ bí ẹ ti wá o. Bẹ́ẹ̀ni o ohun burúkú yìí kò ní fọ̀ sí ọ. Ẹ lọ kúrò lọ́dọ̀ mi.
3: Gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀.
1: Ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ sì ń pe Jésù. Ìwọ́n tó ń ba tẹni jẹ́ nínú ṣọ́ọ̀ṣì. Ìwọ́n tó ń ro ìwọ́n tó ń rojú ẹlẹ́jọ́. Ìwọ́n tó ń rojú ayé ènìyàn kiri tó fẹ́ pa ti ẹ̀jẹ̀ tó ń bà jẹ́ kọ̀rọ̀. O ò lè déjọba ọ̀run. Àwọn tó dúró de olúwa o ni àwọn tí wọ́n ní ìwà rere tí wọ́n ní ìwà tútù bí àdàbà àwọn tí wọn kì ń ba ayé ẹni jẹ́ àwọn tí wọn kì ń já ẹni kulẹ̀. Ṣé o mọ àwọn tó ti fi ọ̀rọ̀ ẹnu ẹ bá tiẹ̀ jẹ́? Ṣé o mọ ọ̀dọ̀ o mọ àwọn ẹni tó ti búlọ́ọ̀kù àṣeyọrí wọn? O mọ̀ pé ẹni yìí fẹ́ ṣe lóore o sì lọ bà á jẹ́ nítorí pé ẹni yẹn náà sí inú ẹ̀mí. Ìbájẹ́pọ̀ wà náà mi ni yóò mọ̀ pé ẹni tó ń bàjẹ́ yìí ènìyàn dáradára ni. so ma won pastor to ti gbe subo so ma won pastor to ti pa lepo to ti gegun fo iwo eda iwo iya re iwo beri re iwo kuni re ija o ti ma se bi bayi to daro pe o npe jesu ninu ile oluwa elomi npe jesu sugbon jesu mo tekuteku ija o ma duode ko se pe duode nikan sugbon awon to jologun ija o ma duode pelu iwa to dara ijo ma duode pelu iwa dada ijo ma duode pelu iwa seyori ijo ma duode pelu iwa mimo awon ti o duode oluwa awon eniyan yi gbodo ni iwa mimo won gbodo ni iwa rere won gbodo ni iwa seyori won o gbodo ni iwa ikupani yes
4: hallelujah
1: mo gbadura pe loruko jesu ninu awon ti geso so pe ko lodo mi iwo mo lese emi ati e ohun yo ni fo si wa
4: amen jesus
1: bi o tin gbo ohun yi loruko jesus oro re o ja sayo
4: amen
1: bi o tin gbo ohun yi loruko jesus gbogbo ku to tin sun yen la sale yo bi erin
4: amen jesus
1: obun ti yu aye elenu lale yo pare
4: amen
1: ba mi wo nu we john 5 verse 1 yen lazare katori akoko ki kan sare yo bi kan be john chapter 5 verse 1 yes
3: lẹyin kan wọnyi ajo awon ju kan ko jesus si goke lo si jerusalem
1: yes
3: adagun mi kan si wa ni jerusalem
1: yes
3: leti bodi agutan
1: yes
3: se n pe ni bethsaida
1: yes
3: ni ede beru
1: yes
3: joni loro marun
1: yes
3: ninu iwonyi ni opo awon obirun abirun eniyan gbedubule awon afoju aro awon gbigbe won si duro de ruru omi nitori angeli a ma digba sokale lo si
1: agbegbe angeli a ma digba sokale yes tete
3: a si ma ru omi lẹyin igba ti a ba ru omi na tan enikeni ti o ba ko won inu re a di alara dida ninu arun
1: karun ni
3: ọkùnrin kan si wa nibe
1: ọkùnrin kan wa nibe
3: eni ti o wa ni ailera re ni ọdun 38
1: 38 years yes ogun wo lo de bo to tin so pe ku so lorun wo mo olorun ko da oke pada so be lodi yes
3: bi jesus ti ri ni idubule
1: bi jesus ti se ri
3: ti o si mo pe
1: yes
3: o pe ti o ti wa nibe
1: my God o le oko ni ile oluwa yes jesus ti mo ko ti pe so ori jesus lo wu e ninu church ma je ki pastor abi wo mi wu e je ki jesus ma wu e yes
3: o wi fun pe
1: jesus ti mo ko ti pe be yes
3: o wi fun pe
1: o wi fun pe
3: iwo fe ki amu olara dabi
1: so fe ka amu olara dabi
3: abirun na da lo n wi pe
1: abirun ora won kan lori facebook n se alawon didire association awon didire association hallelujah
4: Hallelujah.
1: Ko to ni pe tawon ba ma to aye wa ka won to da dirin, didirin omo. Pe ka won fe yawo didirin. O wa lo Lorun o mo ti se se. Tawon eyan o ri o ti ri lori Facebook. Awon didirin association. Be ni won tun gbadura pe Olorun tawon ba tun ma to aye wa ka won didirin. So gbogbo t'Olorun ba ti so aye re da, mo complain. Ori pe awon kan do comment wi pe emi gan fe di adirin. Ori emi go ro je bayi je. So gbogbo ipo to ba ti wa se mo dupe awon didiri e dupe won la won fe fe yawo didiri awon fe gbe omo didiri awon fe didiri laye ben yes
3: abirun na da lohun wi pe
1: abirun na da lohun wi pe
3: ogbeni
1: o ko da jesus mo ogbeni
3: emi ko ni eni
1: emi ko ni eni
3: ti igbagbe mi sinu adagun
1: ben opolopo se so ninu ile oluwa loni mi o loluran lowo ta lo so fun e ben ni waju jesus awon omo ogun yes
3: nigba ti an ba ru omi na
1: awon to duro de oluwa nigba ti won ba ru omi na yes
3: ye mi ba tin bo wa elomiran so kale sinu
1: ti gbogbo eni ti gba se yori re mo lowo gbogbo bi o ti gbọ mi lọsẹ wa gba se yori
4: ami jesus
1: yes
3: jesus wi fun pe
1: jesus wi fun pe
3: dide
1: se
3: aketere
1: se aketere
3: ko si marin
1: lọsẹ yi o ma gba igbedide
4: ami jesus
1: lọsẹ yi o ma gba se yori
4: ami
1: bon to oluwa ni ki so ki to pari wasu oluwa ni ko sa fun ire odi bẹẹni opolopo ti mo n wa wo ni ire odi sa fun ire odi bẹẹni sa fun ire odi ẹni o ba ti ri ire odi si o yẹra fun ko mo ba le gbogun ko bẹẹni jesu kristi iran rere ni apostle ababalola iran rere ni olorun baba mi adio iran rere ni olorun ipade ola iran rere ni olorun babalola iran rere ni olorun owolabi iran rere ni sa fun ire odi ki ire odi ko mo ba le sọ di ihoho mo gbadura pe lọsẹ yi gbogbo rere ti a ti ko lọ lara rẹ Olorun baba ola o da pada
4: ami Jesu
5: Papa ga ni mo ta no o ga so ke ba
2: Ọlọ́run 9030 ti ṣe tán láti bá ọpàdé nínú àdúrà òwúrọ̀ tí Ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ ìránṣẹ́ Ọlọ́run alaye Evangelist Victor Owolabi JP.
5: Pápàdé Ọlọ́run 9030 God of 1930 Divine Encounter
2: ni àkórí ìpàdé òwúrọ̀ náà ní gbogbo ọjọ́ Thursday ni aago méje àárọ̀ ni a ó máa parapọ̀ láti bá Ọlọ́run pàdé tí Ọlọ́run yóò sì máa dúró dè ọ́ láti wá gba iṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu bí Ọlọ́run yóò ṣe máa lo bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP láti máa sọ̀rọ̀ àṣẹ sínú ayé oníkálukú ìjọ Christ Apostolic Church House of God Fire and Thunder Power Ministry tó wà lẹ́yìn Nebo Studio ní ẹgbẹ́ Mainway Filling Station Tensty Ground Sango Area Ìlọrin ní ìpínlẹ̀ Kwara
5: ni àdúrà yìí yóò ti máa wáyé o.
2: Fún àdúrà àti ìtọ́ni ẹ lè pè sí orí nọ́mbà yìí 08063742508. Má gbàgbé omi rẹ sílé o, wá bá Ọlọ́run ìgbàlà rẹ pàdé.
0: Abawa ni Oluwa ba mi gbadura soki.
1: Awọn to le sami egba iyanu.
0: Amen.
1: Awọn to ti ku o ninu Jesu ninu okan wa o ya e pada.
0: Amen.
1: Bi e ti pada lale e ma gba ore.
0: Amen.
1: Ore ti e ti ko sile lowo Olorun e gba pada.
0: Amen.
1: Ase yori yi daju.
0: Amen.
1: Jesu Oluwa wa.
0: Amen. Aba mi sawon bi ti joyin wa tetu teni.
1: Ijo wa wa ni sawo. Be ni sawo gbagbara Olorun. E ba ti den express lona kwasu ye. E ba ti bere God of 1930 lona olomu. Won gbe yi de be ko seni ti o mo be. Lagbara Olorun the 24 to 28. Isoje nla kan bo wa nbe. To ma lagbara nilu Sawu, eyin Sawu e mura le te ti mo, te ti ri taste Olorun Babalola. Be ni ni church wa ni Lorin bi. Nigba mo de latekiti. Awon mo be wa so mi pe awon eyan give testimony lori urubo 1200 mo ni wa to ba dojo Thursday ala won bi marun fe so testimony ngba mo tun de church Sawu laaro ni ya kan ni pe o na se urubo yen o eniyan kan fun ni 20000 urubo lo le se oni 1000 ma ge mu to Olorun ba mi dani yen eni ba ti gboro yo gba ori beni a si fi bere ko le mo bi Olorun se toni Ilorin lojo Thursday mo ma wa nbe pelu omi ibukun ti mo buwa latori oke ori oke Babalola lagba Olorun nilu Ilorin na lo di 24 si 28 a o ni pade soje la beni ma je mu to lagbara beni ojo Thursday yi ninu ose yi e gbo gbogbo eyin ti e ba gbo mi e wa nbe se ri ti e ba pe number mi mo le mo mo raye gbe afori WhatsApp mi o awon ka ma lawon pe mi awon be fun mi lowo mi o se igberaga sugbon ise yen po Oluwa ko ran wa lowo mo ese tun de lati Ekiti ni pelu adua be ne mo tun sare lo clear church Ekiti nitori pe Oluwa ni lo tu awon eniyan kan sile nbe bi Oluwa ti wi so mo tun ti wa lo ni bayi so a message mi abi ke wa church emi o se ni ti o adi to ri bi Olorun Babalola se train mi be ni to ba de church la rojo yen wa ri mi be ni wa ri mi ti won se ri Babalola ni igba aye re Olorun a de se kini o a de wu aye esan emi ko ni mo wo yan san Jesu ni mo foju di Olorun so ni ojo Thursday ni aro kutukutu ni church wa ni Lori ni bi egbe ile epo Mainway Filling Station ni Testing Ground ni Sango Area nbe o ti ri Sambo won be laaro kutukutu Thursday ba pade Olorun 9030 eyin te gbo mi Lekiti Lado Ekiti lagbara Olorun di 24 si 28 omo lagba jilu ma wa Lekiti ke mura lati pade Olorun Lekiti ni ona ara ni bi egbe Somi lona ara Lekiti ko Lekiti lona ara ni bi egbe Somi ibe ni church wa wa ni Ekiti e mura
0: Eba mi pe number yin fawon to ngba
1: 08060 63 74 74 25 25 08 08 anelo awon ti o mo ba wa gbe owo program yi soke ele message mi lori WhatsApp be ni kan po ti Olorun ran sugbon anelo iranlowo fun awon omo Olorun lati je ki program yi ko tesiwaju ko pe meji ko pe meta ka ni ma so awon kan ti Oluwa to ni fun wa
0: 08080
1: message mi lori WhatsApp
0: 63 63 74 74 25 25 08
1: en to ba de fe mo ba wa ran program yi lowo ma mo gbadura fun ise re bẹni se daradara re a ma gbadura fun a tun le mo soro re gan pe ebe ise iwo yo si mo lo si waju. God bless you.
0: Ọlọrun dá ọkàn yín kan máa ṣe.
1: Orúkọ mi ni Ajínrere Victor Ebenezer Owolabi Ọmọlágun Àjìlú.
0: Pẹ̀lú ògo Ọlọ́run ọba, gbogbo program tán ní Ṣàwó àti Nìlọrin. A ma gbagbe o be ni ke wa nbe ti da ti digba ta ma fi ma pade lori eto yi loje mejo o ko mi yi pada Olamide Omolaojo lowo ko mi te fe pe ni MC Olas ma se bi o ma se ka to kun pada bo wa ba o da bo.

Ojú Ayọ̀ Babalọla ti gbé ètò kan kalẹ̀ tí yóò máa dé sí etí ìgbọ́ yín ní gbogbo ọjọ́ Sunday ní déédé agogo mẹ́jọ àbọ̀ àṣálẹ́ 8:30 p.m. Àkórí ètò yìí ni Ìbápàdé Ọlọ́run 1930 God of 1930 Divine Encounter. Nínú ètò yìí ni Ọlọ́run yóò ti máa lo àwọn bàbá wa Evangelist Victor Ebenezer Owolabi JP tí gbogbo èèyàn mọ̀ sí Man of Faith láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn láti máa tú ìdè já ìdè tí àwọn tí ó ń wojú Ọlọ́run yóò sì máa rí àánú gbà lórí ìkànnì Diamond 88.7 FM. Ẹnìkan sí àwọn bàbá wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08063742508. Ọlọ́run tó fi omi ń ṣe ìwòsàn ń dúró dì ọ́ ìwọ náà darapọ̀ mọ́ ètò yìí kájọ jẹ̀gbádùn ètò náà.

0: Diamond FM, ìmọ́lẹ̀ tó kárí ayé.
1: The time is 9 o'clock.
2: Ago mẹ́sàn-án ti lù.
3: Láwọlé sùn, lábala sọ síta.
4: Ẹlú ẹ̀ka lẹ́ o, orúkọ mi ni ẹni tọ́lọ̀ mọ̀, mo fẹ́ sọ síta ni o.
3: Ṣé ẹni tó bá dákẹ́? Tara rẹ̀ bá a dákẹ́ ni.
5: Mo bá ya nǹkan tó sú mi, ikú ò ṣe kú fún mi ni, pé pé ikú rọrùn fún mi ni, àti ní kí n gbé ka jẹ.
6: Mi ò máa bójú ogun láyé o, bá má ti múra sílẹ̀.
3: Má dákẹ́, má fi ronú para rẹ.
7: Ẹjọ́ kí ni ti wá ń débi wípé àwọn ọmọ tó bí fún mi gan, ikú ìra ti ń wá.
3: Gbìyànjú kọ sọ síta lórí ètò láwọlé sùn lábala sọ síta. Kọ́kàn rẹ̀ ó fúyẹ́ ká lè sorun àsùn forí lóṣùká. Kọ́kàn ó sì balẹ̀ dẹ́dẹ́dẹ́. Láwọlé sùn pẹ̀lú abala sọ síta lórí ìkànnì Diamond FM láti gbogbo aago mẹ́sàn-án alẹ́ ọjọ́ Ṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday.
8: Ẹ kalẹ́ o, ètò yín ni a fẹ́ dá sí o. Àkọ́kọ́ òun ni ti ìyàwó tí ó máa ń pẹ́ kó tó wọlé.
3: Àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn ọ̀rọ̀ ìyànjú àti orin tí ń tuni lára nígbà ìpọ́njú tẹ̀dá wà nínú ìdojúkọ. Láwọlé sùn lórí Diamond FM, ètò fún gbogbo ẹbí, kò ṣeé má gbọ́ ni.
9: Ọ̀rọ̀ wa lọ fi ṣe ké.

0: o ti to ojo meta to ti gba ka jo se asepo ko gba ba ti ko ka jo se asepo kan to de ko ri ko kan o ni o lo sun lori omi ti a su mi e si pe ohun gbogbo ẹ mọra pe to oya gbe oni di emi lo pe fidi han ati jo n ba bo be ti pe bobo kan yan o ni n dun bobo kan yan o ni n dun komo nigeria gba mi ni mọra o ọmọ yi ti wo aarin wa
1: ọmọ ti wa rin
0: iwe naa mo fẹ ni sisi so kò sì máa rí bẹ́ẹ̀ bọ̀ tẹ́lẹ̀ ẹnu wáyé ní àdúgbò rẹ̀ sí sí irú nǹkan báyìí ẹlẹ́kùn kọ́rọ̀ mi máa pọ̀ jù ọlọ́mọ kò ní ṣe
1: ohun
0: wọ́n ilé
1: ìdíjọ́ ní àmì àmì
0: kò sí.
1: Oh God. Èwo ni kí èèyàn mọ̀ ṣe kó tún máa mọ̀ ṣe mọ̀ èwo ni kí ìfẹ́ kó wà láàrin ọkùnrin àti obìnrin ohun tán ti rí lára wọn kó tó di pọkùnrin lọ bóbìnrin tó ní bébì bó o ní o jẹ́ ká ṣe kínní kájọ fẹ́ra wá sílé o là ń ṣe tipátíkùkù ti arábìnrin náà tó náà ni yẹ́sù mo gbọ́ o bó jẹ́ jẹ́ pé a ti kọ́kọ́ ṣàkọ́ mo gbọ́ o ṣùgbọ́n láìpẹ́ láì jìnà ọ̀rọ̀ wọn a ṣe kínní á wọ̀ bó bá wa wọ̀ ọdún kínní ìkejì gbogbo rẹ̀ ń gún rege ìkẹta ó ń lọ bódédé bó ṣe kó ìlọ ìkẹrin gbọ́n ṣá ń ṣe bóyá kẹta fẹ́lòmíì àbí kejì fẹ́lòmíì àbọ́dún kan náà fẹ́lòmíì ń gbà yẹn náà oníkálukú abira wọn ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀ náà sárábìnrin yìí ṣé fẹ́mi ṣì wà lọ́kàn rẹ̀ kí lohun tó ń ṣẹlẹ̀ gangan báwo ló ṣe ń lọ débi pé ọ̀rọ̀ tí bàbá yìí náà sọ pé tó bí mo sì sí ń gbọ́ bàbá fi ohun léde ní ojú whatsapp ni bàbá bí wọn béèrè pé bí dádì ẹ má bínú kú mọ yín ṣùgbọn bí ọmọdún bíi mélòó àárín bí ọmọdún bíi mélòó lẹ jẹ ṣayà yín tàbá tún bí yín náà bóyá ká tún wo ọgbọn tó lè dá síbẹ fáwọn èèyàn tán wà ń ta náà tí wọn fẹ gbọ láti dá sí gbà yín mọràn nítorí à ń pé gbọn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tán sì gbọ́ dáadáa ó ti yá wọn náà dáadáa ọdún kẹta rèé bẹ́ẹ̀ bá ń fọwọ́ kan àbí tẹ́ bá ní já ṣeré ìfẹ́ jọ ìyàwó náà já ṣeré ìfẹ́ ibi ń dùn mí apá ń dùn mí ṣá máa dùnyàn fọdún mẹ́ta ni wọ́n sì ni wọ́n bí wọ́n béèrè o pàtó báyìí wọ́n sọ síta wọ́n sì fẹ́ fọ̀rọ̀ gùn ṣùgbọ́n ti yé wa náà àwa ọlọ́gbọ́n àwa olóye tọ́lọ́run dìídì fomi ọgbọ́n wẹ̀ ó ti yé yín dáadáa báwo ni kí bàbá ṣeṣe báyìí 0913-655-6952 0913-655-6952 arábìnrin táwọn náà sọ pé ti tó bí ọjọ́ bí ọdún bíi mẹ́jọ báyìí tó dàbíi pé bíi tán bá ń sọ wọ́n lóko tán ń ta wọ́n lóko bó bá sì ti bà wọ́n àwọn apariwo ń gbà mí wọ́n ti náwó wọ́n ti nọ́ra wọ́n ti lọlé aládùá wọ́n ti lo gbogbo ẹ̀ ṣá ni wọ́n tí ì lọ tó ni àbí kí ló ń ṣẹlẹ̀ ìmọ̀ràn owó lẹ́lẹ̀ gbà wọ́n tó kù tó yẹ kan tún ṣe lọ́wọ́ tán wà báyìí 0913-655-6952 tàbí 0913-655-6864 àwọn èèyàn ń gbìyànjú àti sọ síta ẹja wàápà bí ìdí ẹ̀nà ẹja wàápà bí ìdí ẹ̀nà ká tún tẹ̀síwájú.
2: Ẹ kalẹ̀ o olóòtú dààmú fm fresh bàbá o ẹjọ́ torí ọlọ́run ìdèmí tí ẹni tó yàtọ̀ sí nǹkan tí àwọn èèyàn ń sọ ẹjọ́ àti láṣẹ september ni mo ti ní problem hepatitis b ìsìn bí mo ṣe wà mi ti gbádùn ara mi rárá àtọ̀ ẹjọ́ mo ti ná over 1 million torí sickness yẹn ẹjọ́ mo sì ní di help àwọn èèyàn tó bá yẹ̀ rẹ̀ owó sí mi because treatment mi ti stop kò dẹ̀ sí òhun ọlọ́wọ́ mi mọ́ UITH òkè òyì ni wọ́n admit mi sí ẹjọ́ nítorí ọlọ́run bá mi gbé sáfẹ́fẹ́ káwọn èèyàn ràn mí lọ́wọ́ ẹjọ́.
1: Ọlọ́run ọba o.

0: Ach, hepatitis B1 ni hospital lah wande wa bai. Oh God, olon shanu fwa. To, don ba si le ronyon si wa lori eto yi. Ta ni mi kini mo je ki mo ja mo. Majise na ni. Majise na ni. Olon ara na nu dide si wa. Lagbaro Olon lara la nu dide si wa. 0913-655-6952 tabi 0913-655-6864 arabirin ti won so sita pe caregiving la won sha won se itoju awon agbalagba ton si ni ita won se won ti jalaisi won ti shalaisi to si je pe lati gba na ti olohun ti pe eni ton toju sodo lati gba yen ni won ti irise mi ti won le se sugbon baba kan pe lai pe won ni to ma le se bi itoju ina ni bi e meji ninu lose yoda sugbon mo ni karabirin na pe mi te ba si lori ofe ati le pe mi fohun yin ranse si apa abo fohun yin ranse si apa whatsapp wa fohun ranse si apa whatsapp jo nitori olo fohun ranse si apa whatsapp mo nbe yin ni gbiyanju e ma pe abi ke fohun ranse si whatsapp 0913-655-6952 tabi 0913-655-6864 hello ekale sa
1: ekwepo na
0: yes baba
1: afa ni o nbe lori la
0: yes sir
1: expo 90 dabi ka kwe ni lori
0: baba o ekabo sa
1: lori oro obirin ti o ni o ma ni awon yan ni mo fe so npa
0: ibe ni sa
1: iṣẹ́ rí kò sí tí ó lágbára tó ju àdúrà lọ àwọn tó ń nà wọ́n yẹn ẹ̀mí kan ni ó ń bẹ níbi ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí èṣù tí kì í fi ẹ̀mí ọlọ́run kò báwọn ní àwa ṣáì gbogbo ìwà ẹ̀tẹ̀ tó bá ń bẹ lọ́wọ́ wọn ẹni báwọn kọ ìwà ẹ̀tẹ̀ sílẹ̀ fún wọn wà ní mímọ́ tòbí ká gbúdúgbúdé gbọ́ ń ṣe àwọn ọmọ nàìjíríà tí ó ràn wọ́n lọ́wọ́ nínú àwọn tó lágbára àdúrà agbára àdúrà lé ilé ẹ̀mí yẹn lọ kò sí ṣe agbọ ọlọ́run ọba òkápá a tún wọn lọ àwọn èèyàn náà nípa bí àwọn ìfawọ́dà àti àdáríbánẹ̀ lómi náà mọ tó lè lè lọ
0: ìgbàgbọ́
1: ti ní pé agbára àdúrà tó lè kápá ẹ̀kan fún àdúrà àdúrà kì í pọ̀ jù láìpẹ́ lẹ́gbẹ̀mọ̀ ọlọ́run ó sọ̀rọ̀ wọn dayọ̀ ẹni èsì tó ń bẹ́ẹ̀ ẹ̀mí ọlọ́run ó lè jáde tó bẹ́ẹ̀
0: ọba
1: àdọ́tọ̀ láàrin jẹ́sọ́mẹ́ntì láti ṣàkúrẹ̀
0: ńlọrọ ẹṣeun baba expo 90 láti takure ní lọrin kò ní bàjẹ́ fún isa ní pápápá ẹjẹ́ àsáré ju eléyìí náà mọ ẹni bínú ni ọwọ́ wa kún dáadáa láṣálẹ̀ yìí ọwọ́ wa kún dáadáa láṣálẹ̀ yìí má sì nà pé ẹ má jẹ òṣù wa láṣálẹ̀ yìí ẹ má jẹ òṣù wa ṣe rí nǹkan tó ń bá àwọn èèyàn fínra lábẹ́ aṣọ háyàyàyàyàyà tó ń bá àwọn èèyàn fínra lábẹ́ aṣọ ẹ̀yìn tó ń bá pressures àfọlábí tó ń bá fínra lábẹ́ aṣọ ẹ̀ ń sọ lọ́hùn orí ọ̀fẹ́ lásán ládígbà ó máa pọ̀ ó pọ̀ yeye o ó pọ̀ yeye yeye yeye ó pọ̀ gan débi pé ọlú ọlọ́run náà là ń wò ìgbà mí náà ta bá sẹ̀ lórí ọ̀fẹ́ tó kàn bá sọ pé sọ kínní síta àbí tá ara àwọn kankan náà ta pàdé lọ́kọ̀ọ̀kan náà lẹ́ǹkan gbà mí ta bá pàrà wà pàdé tá lórí ọ̀fẹ́ àti lè sọ ọlọ́run máa lùyàn fún yàn wà láìta láìsúmọ́ bíi láìláṣílá wa ọlọ́run máa lòyàn fún yàn bó bá sì ń lòyàn fún yàn ẹ má gbàgbé pé àwọn èèyàn a máa jẹ́ bí áńgẹ́lì náà àwọn míì náà tó bá jọ ta èèyàn ọlọ́run a máa lò wọ́n fún yàn torí àṣekíní asọ́ta lórí ètò yìí àdárúkọ ara wa rárá àdárúkọ bíi ta ti ń pè ẹ jẹ́ àsọ ta bá ti sọ awù ọlọ́run bẹ lórí tẹ ṣe bá ń gbàdúrà bá kì í gbàdúrà ni ṣe bá wa gùn rora wa pin àbá rora wa pin ni ṣe bá àmọ̀pọ̀ lọ́hún ṣohun gbogbo àmọ̀pọ̀ lọ́hún ṣohun gbogbo kò sì sí ohun tọ́lọ́hún ò lè lò fún yàn ẹ já gbìyànjú àti sọ síta níwọ̀nba tá a ti ń gbìyànjú àti sọ síta tá a sì ń gbé ohun ẹ̀bẹ wa sọ́dọ̀ ọlọ́run ọba wò ẹ wò ó ọlọ́run àṣekíní adẹ́rin pẹ̀kẹ̀ wa gbogbo omijé wa àbá wa nù dànù àtòmíjì ojú pressures àfọlábí náà ọlọ́run ànú dànù eyan kan gbe sita nbi e ma binu e je ntu lebo won ti tu lebo kin wa so yoba woni I am of age and I asked about dating stuff some time ago, but you advised me to focus on what I am learning first. So I am nearly done, and I have been buying tools, saving money for those things that I needed. I want to start dating, so I won't choose wrong. I want to ask people's advice and opinion. How long is it right time for a lady to start asking money from a man? If she's truly serious, at what kind of things should a man be given money for? And I don't seem to understand this ladies I'm crossing path with. Arakunrin ti pe wa ngba kon ti pe mi kan le gbowo le poke boya osu bayi abi gba bayi won so pa won wa arabirin kan gba na ni pa won fe rin ajo yen sugbon so pa won kose emi kan mo so opolopo eyin eyan ten na le gba arakunrin moran pe awu baba e gbaju mo se yin lati gba yen lo de so pa won tin gbiyanju sugbon na won ti fe se ton bayi sugbe on to tun wa sele pe awon toro kobo ta awon na nina la awon na ti fi ranrin ise die die sugba awon rara birin kan pe awon fe ririn ajo lati bo soda ara birin pa awon ti ra awon kankan ma awon birin mi na a ma bere ni elomi be ba ti sare pade won ba mo fe ra wig eh jojo dad me sick in kan bayi kokunrin le ma gbo bukata awon won si ti fera arakunrin wa na un pade ru awon eyan bayi igba wo baba ti e wa ri eyan ta ti e tin so pe ati e ti fe ma rin ajo ife igba wo lobirin le toro owo abi bere owo lowo okunrin bokunrin ba si fe fun lowo iru awon nkan ati won kan wo lo le fun lowo to arakunrin ni o ti e ti su awon. May God continue to bless you with more knowledge and understanding. Greetings to everyone. Won ki gbogbo yin pata pe Olorun ma wa pelu gbogbo wa. Barakunrin ti so won tin sise won tin kose won ti fe pari ise ba won si tin ra won ironja awon rin ise ton le fi bere ise won sugbon won bo birin awon mi ton si barin won bere owo ile owo igba owo koko baba asasun awon wa ni pe to baba ti wa fe fun obirin be lowo iru awon nkan wo la le fun lowo fun won ti fe ra le o won si bara wa rin ni o arakunrin e ti ri pe won fe sina ni won fe sina ni won si fe je ko wo bo sigbo tori won si fe lobirin le kon berin lati birin ajo kini karakunrin ise e ba gba won moran e ba gba won moran kini ki arakunrin ki o se e seun gidigan Mr. Adebo Wale e seun gidigan ka bo sori eto koni baje fun yin sa
2: lo e ka le o Fresh Baba, a cool ito. Alone of Chowana, who in the Agbara. We must obey a serial Lua Wapelu, a Matio Beru, Yosifuma Majamore. Only to obey a walk on Nama. A member boy will pay could sing with you, Lua Kote, to require. Agbara Olorun to ba bere ise ti Olorun ba na wo agbara re ko si pa abi agbara aye kan to le ka eniyan mi gbadura fun won wi pe ogbo emi spiritually to le mo tele won to le mo na mo gege bi oro Olorun ina Olorun kò ní dá padà lásán yóò ràn èmi náà sọnù torí pé kì í ṣojú lásán ọ̀nà ohun tó ń ṣẹlẹ̀ yẹn káwọn náà sì múra sádùá agbára ọlọ́run ogun náà ó ti di ṣiṣẹ́ kò sì ní gborí mọ́.
0: Ẹ ṣeun sá 0913-655-6952 eje atari so pe se gbagbe arakunrin ton na won ni appetite bi won wa lo hospital bayi iran lowo owo lo so pa won bere fun e ma si gbagbe arabirin kan na baba kan na ta won na so sita mi fe ka gbagbe ni gbogbo re la njo mora wa a ki ngbo baba ti ri lawo se sikini lati foran na ta ohun ta wa se ni pe ati ni o di elekeji bayi ni baba so pe o ti di odun meta bayi ti yawo awon ta won fe si le nsu loka ti o ti pe ton ti jo fi pa gba bolu lori bed e ti mo ere ife to ko ati yawo nse won ni ta won ba si ba won soro won ara ndun awon sara ma dunyan fun odun merin ni ele lo fun won kaye fi won si ni awon si gbianju awon bi aya awon pe aki lo sele won ni ko so nkan pato pe bayi lo nsele won ni to ibi ti rin ajo iwa de awon o si ri be nigba ta won be rin ajo won ibo ni ka won ti bere kini ka won se o de lekeji abi arabirin kan na lawon na tun so yen leketa to ni pe o ti pe odun kejo bayi ti awon ti nri bi to bada bi pe bi ton la won ni ton ta won lo fa ton ju won loko pe awon si paro ye bo ti di ojo odun kerin bayi ami odun kejo bayi ti kini ti nsele won ni kini ka won se awon ti no awon ti nora ibi adura orisirisi la won ti lo pe kini ka won se nibi toro ide e ma si gbagbe arakunrin kan na awon na si to sita awon ni awon le se ise transport ka won se ise driver awon wa coaster awon si le wa trucki wipe to awon wa se yo baba na ti so pe awon ti sise kan ton ti so pe 7000 lo ti bere titi di gba buhari titi di gba lati gba jonathan di gba buhari di gba baba wa ti nbe nbe yi president bola ahmed tinubu lori awon owo ton ti so pe nibi ta won ti sise awon si ti sise nbe yen bayi won ni ojo ti lo lori e o ba won ti lo boya bi 18 years nbe sugba won ti fise yen le tori ati le bombukata awon omo o ti lagbara won gan kada okada ta won si ngun yen na si ma won to ba gan kada dada won si mo pe okada bi sise teyan se lo titi otutu aya subu loni subu lola ogbeni olorun sanu wa o a ma ku sara nibi kan lara eyan awon na so pa won wa se awon meji no wa se ise driver eyan kan na su ti so sita to e mo so pe awon ni isoro kan ta won ife ka won eyan kan se kini kan gba won moran fun o na ni pe awon ti bimo kan foko awon o ka won ise agbegi lodo lo nse awon eyan wa ba won soro awon kan lo ba won so pe ton ba fe bibi ku bi boya turi nipa ise ton se na pe kan fi ise na sile lati gba ton si ti fi ise na sile won ti ngun maruwa sugbon maruwa ton gun yi gbese loni gbese lola to si ti ndoju ti won gba mi gan won te ni won ni wale se la bere ni pe to kini ka won se nbi ta won ba de to ra won ti ba won so won gbo kini ka won se 0913-655-6952 tabi 0913-655-6864 hello
3: hello
0: kale kale mama mi
3: enjoy
0: me for sosita mi sosita ma
3: oh what is you mean you ka to mara gba mi wa la le mi ni bi odun me san se ni mi pa je
0: ko odun melo melo me san
3: o ma ni poko sai ko je ko mo wa mi wa nayin ba na li ni ko da ko sin ko pe ja ko ma so fun pe ino le ko ni ma ti se ri ri ko wa mo kan ya ju wa shu mi wa o ti da mi ma fe gba le mi ba ti ya du ko ni to ba do ju wa shu ma ma ya pe mo fe ke wu ni ke ti ma lo ba da ni so ko to oni da ko ke mo da le mi shu mo ja ni ko ke fo ri ti ke la mo ju fa o ju wa bí gbogbo ogungun ẹ̀ ní ìyẹn ó ti fẹ́ tó ti lágbára fún mi gan báyìí. Ó ṣe kí n kúrò ní àbí kí n dúró kó jẹ́ àyàn foríkì lórí àwọn ọmọ yẹn náà lẹ́sìn. Kò sí nǹkan kan tó ń gbé ní bùkátà lórí mi.
0: Ẹ sì ti yàtọ̀ sí èyí tẹ́ ẹ ti bí síta tó ti wà ń ta ẹ ti bí mẹ́ta pẹ̀lú wọn báyìí àbí. Fine. Mo fẹ́ bí ń béèrè kékeré kan ìbéèrè mo fẹ́ kẹ́ fi ìrora yín wò ní ìbéèrè náà rèé. Bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ pé ẹ fẹ́ fi wọ́n lẹ̀ báyìí. Ǹjẹ́ ẹ pójú òṣùwọ̀n láti lè tọ́jú àwọn ọmọ yìí? Ẹyin rè èmi rè ẹṣẹ́ pójú òṣùwọ̀n tẹ́ bá tiẹ̀ sọ pé báwọn èèyàn bá tiẹ̀ sọ pé ẹ fi wọ́n lẹ̀ ṣe pójú òṣùwọ̀n àti lè ṣètọ́jú àwọn ọmọ ẹ̀ fúnra yín.
3: Ṣàpẹ́
0: tí ẹ̀mí bá wà nìyẹn tọ́jú ọmọ ọ̀gá. Mo bí yín náà ni ká tiẹ̀ sọ bẹ́ẹ̀ ṣe lè tọ́jú àwọn ọmọ yẹn fúnra yín.
3: Mo lè tọ́jú wọn.
0: Ẹ lè tọ́jú wọn fúnra yín.
3: Bẹ́ẹ̀ni.
0: Tọ́ kò sí wàhálà. Ẹ dẹ̀ ti bọ́kọ yín sọ̀rọ̀ dáadáa.
3: A ní kí n máa lọ́nà ni a máa bẹ̀mí. Tó bá tún ti
0: yá a tún change sí mi. Wọ́n tiẹ̀ ṣe bẹ́yìn. Okay, fine. Ṣé ẹyin ò wá bí wọ́n pé kí ló dé tán tún ṣe change o tẹ tún sọ pọ́n náà yìí gbà tán bẹ́yìn tán tún náà yìí ṣe rí i pé bóyá ó ní bó ṣe kẹṣe bá àwọn sọ̀rọ̀ àbí bákan.
3: Rárá ó jẹ́ ẹ̀dá sọ pé tara ẹnìkan ló mọ̀
0: mí. Ẹ sì ti ń forí tì fún bí ọdún bíi mẹ́jọ sí mẹ́sàn-án báyìí.
3: Mẹ́sàn-án
0: gbáko. Ẹ jẹ́ ká wo bi tí àwọn èèyàn á ti gbà ràn wá lọ́wọ́ nínú ìtọ́sọ́nà láṣàlẹ̀ ṣe ti gbọ́. Ẹ fọwọ́ yín sáyà báyìí ẹ fi wọ́lẹ̀ báyìí gbogbo àdá gbogbo àdá lágbára ọlọ́run. 0913-655-6952 0913-655-6952. Hello. Ẹ bá ń gbóhùn sókè máa. Ẹ bá ń gbóhùn sókè máa. Yes, ma. Yes, ma. Mi wá gbọ́ yín dáadáa ní wàhálà tó wà ń bẹ́ ni ẹ ma. Tọ́ ẹ sọ síta.
4: Èmi kì í kan máa ń dá mi lánàá tí n bá fẹ́ sùn. Tí n bá fi ẹ̀gbẹ́ lélẹ̀gbẹ́ tí wọ́n ti rẹ̀ mi fi ń ní àlàáfíà. Kò sì fẹ́ sí kìkì ní fi ẹ̀gbẹ́ tuntun títí fi ilẹ̀ aṣọ. Ṣùgbọ́n ìgbà tí mo ṣe tẹ́sì, àwọn lẹ́tọ̀ sọ pé fibroid ni. Ṣùgbọ́n wọ́n gbìyànjú pé káà ń bá gbé sí ìta. Mo sì ṣe rọ pé kò di ẹ̀mejì.
0: Wọ́n sọ pé kí ni?
4: Báwọn bá fẹ́ gbé síta ẹgbẹ́ bẹ́rẹ̀ ọ̀sìpẹ́sì ilé fẹ́ la ọlẹ́mìí lọ pé ti fi tìtì ní. Wọ́n á tún gbìyànjú àwọn òògùn yóò bá pọ̀ fún bí àwọn èèyàn ń fún mi sínú ilé kò sì sí ní kéńtì.
0: Àwọn ò ló fún yín ní nǹkan tẹ̀ ń lò.
4: Bóyá bí ẹlòmíì ti bá jẹ́ bí àwọn àṣà àwọn òbí.
0: Ẹ kàn ń lálàáfíà díẹ̀ díẹ̀ ni.
4: Ṣùgbọ́n èmi máa ń wà níbẹ̀. Máa ń bà mí nínú jẹ́. Ìṣúra ní kí n ṣe síta ìṣe tí n bá rí èèyàn tó máa gbà mí náà. Ẹ á di àwọn òbí tí n bá lè máa lò. Ìṣe ní àlàáfíà. Èmi ní kí n rí ẹ̀gbẹ́ fi lélẹ̀.
0: Ẹ dẹ̀ ti lọ sí hospital.
4: Mo ti lọ sí hospital.
0: Ẹ má pààrọ̀ fún mi o. Ṣé ẹ lọ dáadáa?
4: Mo lọ dáadáa. Mo ti sọ pression lẹ́ẹ̀mejì rẹ̀.
0: Ẹ ti ṣe pression lẹ́ẹ̀mejì?
4: Mo ti ṣe orí lẹ́ẹ̀mejì.
0: Ẹ ti ṣe pression lẹ́ẹ̀mejì?
4: Bẹ́ẹ̀ni sà.
0: Kí wàá lè fẹ́? Ẹ má bínú mọ̀ pé àwọn yìí náà ti gbọ́ mo gbúdọ̀ bí láwọn béèrè yìí ìdí tí mo ṣe ń bí láwọn béèrè ni pé kò sí ni àwa máa ń gbìyànjú láti lè sòótọ́ fáwọn èèyàn ẹ rí i pé mo ń bí ní ìbéèrè kan pé e no ton fun mi se lo hospital se lo dada esi ne lo dada esi ti se bi ise abe meji iba te si ti sise abe yi babo na lo si nja si awon alafa oni woli te si ti ba won fun yin lawon kankan yo je kara tu yin die ṣugbọn ko tun ba tu diga tu aga soke emi mo pe ibere te february na ni pe ona wo tun lona abayo to ye ke to tori inira nkini to re ti so pe be ba sun bayi amani lare fapa bi kan sun e le fi keji sun mo te ba ti fapa bi kan sun inira ni ti mo si ngba ladura pe inira yi olohun ayo kuro laye yin awa gan agbara olohun olohun oni fi nira bayi ko ni fi ton wa lenu wo lagbara olohun ah ni mo fi nbere awon bere ti mo nbere ko to di pe o se kini o raba fo le nkan ko si wala awon eyan na si ti gbo won ti gbo e ko ma si gbagbe eni ti arabirin na ta won na so la la owo wa kun gan le ni o owo wa kun gan le ni sugbon mo fe ka lu ogbon na ni ka fi da sa awon eyan si soro won die die eni ti won so pa won ti wa ninu igbeyawo to si ti ndoju ko wahala kan latodo ko won o ti di odun bi mesan bayi awon ti bi mo kan si tari but awon si boko awon so oko awon ni ah je ko mo lo sodo baba re ba si ti dodo baba re ko si wahala ori ofe wa fo mo na lati le mo wa le nkan kan ṣugbọn so pe oko ti e wa se kini won ti e wa faye gbo mo e mo ko wa mo rara oko yin si nfa si gege bi iya olomo lapa be e si ni e ti so baba gbo le kankan na won a ti na yin won a na yin ti o si je pe ko ye ko ri be ṣugbọn gege bi oro te so le wa ni pe to lapa bi te wa yin ki lo ku to e ke se mo bi lawon beere awon opolopo awon eyan na si ti gbo awon beere tori won fe bi niru awon kan be yen ka ko gbogbo epo ka awon eyan le se kini kon le gba yin moran ni papapa lori e ku ma si woro were kokan lapa be to kini kan se o ah olohun hello e ti wole o
5: ẹsì
0: wọlé wọ ẹgbẹ́ fún ọ ẹgbẹ́ fún ọ ẹgbẹ́ fún ọ.
5: Hello.
0: Hello ma.
5: Èmi ń tẹ́ ìpínlẹ̀ kan tí fẹ́ẹ́ bá yẹn ní kí n sẹ́ǹdì nọ́bà wọn sí mi.
0: Tẹ́lẹ̀
5: mo fẹ́ bá wọn ṣiṣẹ́.
0: Ok tẹ́lẹ̀ fẹ́ bá wọn wò that is very good. Ọkọ yín lọ́ba yín gbé lẹ́ǹkan ẹ̀. Kò sí wàhálà kò sí wàhálà. Ẹ ṣé ẹni.
5: Mo ti sẹ́ǹdì nọ́bà mi sórí WhatsApp yín.
0: Báwo lẹ ṣe báwo lẹ kọ torí ó pọ o kí ni iṣẹ forúkọ yín síbẹ.
5: Mi forúkọ mi sí o nọmba nìkan ni ó na iṣẹ ló.
0: Ẹyin rọrọ ẹ má pè síta sẹ ẹ má pè síta nǹkan tẹ máa ṣe rèé nọmba orúkọ tẹ sọ pé ẹ sẹ́ndì síbẹ̀ yẹn ẹ forúkọ yín sórí ẹ bẹ́ẹ̀ yẹn kó lè gbé jáde ẹ forúkọ yín sórí ẹ báyìí kó lè gbé jáde ẹ ṣeun kò ní bàjọ́. Ọlọ́run ràn wá lọ́wọ́ ẹ forúkọ yín síbẹ̀ báyìí ẹ má kàn gbé nọ́mbà ẹnìkan tẹ bá kàn gbé nọ́mbà nìkan jáde èmi ń rò pé ó yẹ kẹ́ ẹ sọ wípé èmi ni arábìnrin ti ń wáṣẹ́ náà o nǹkan tí mo rò pé ó yẹ kẹ́ ẹ sọ nìyẹn kó lè pe dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ ìpè tó ń wọlé ó pọ̀ gan mi ní parọ́ fún yín ó pọ̀ gan ọgbọ́n náà làánà fi ń ṣe ká má dá àwọn èèyàn lágara.
6: Olótú mo gbọ́ yín púpọ̀ inú mi dẹ́ sùn dùn sí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òótọ́ ni ayé fẹ́lẹ́ púpọ̀ wọn lo nọ́mbà yẹn fún lòkulò ẹ lè tẹ́sítì nọ́mbà yẹn síbi whatsapp tèmi náà tẹ bá àtàtúwà convenient and tó bá ràn yín lọ́rùn so bẹ́ẹ̀ náà máa pè ní bóun náà máa pè ní ká lè jọ sọ ká gbọ́ yìí tó bá pè wá bẹ́ẹ̀ a lè sọ̀rọ̀ price náà tá a mọ̀ sàn tá a bá ti wọra wa kò sí wàhálà mo dúpẹ́ púpọ̀ ẹ ṣeun.
0: Kò sí wàhálà bàbá kò sí wàhálà àwọn náà nù ú kò sí wàhálà ọlọ́run wa lọ́wọ́ ẹ ṣe mú ẹyin kẹ ṣiṣẹ́ arábìnrin àti ìlànà òfin ìtẹ̀lé tá a ní lọ́dọ̀ tiwa làánà fi ṣe àwọn ìwádìí tiwa náà la máa fi ṣe gbogbo ẹ torí ààyè fẹ́lẹ́. Hello. Ẹ kaalẹ̀ sá. Bàbá mi yẹ káàbọ̀ sórí ètò. Lágbára ọlọ́run kò ní bàjẹ́.
7: Èmi sì ń fẹ́ dá sí ní kí wọ́n máa tó sọ pé ó ní ìpènijà kan ní ọdún mẹ́sàn-án.
0: a show, but
7: I
0: do okay, mess on here. Tiwon ni omo kan sita. Eh, mess on.
7: I don't know.
0: She won't fe ko wa ni eyen si lo sibe eyen lo e lo sibi tomo yin wa mo yin ni e lo sibi tomo na wa amo bokun ya to mo bo ti ma nri sugbon to ba da bi pe ko fe ye baba to eyin na e lo sibe ogbon leyin na ma fi se e ti gbo bara kunrin mo ti ba wa da si ko ni baje fun yin sa o e seun sa hello
8: maaleku
0: wa aleikum salam
8: e ka le o
0: e seun mama
8: e ma lori e ma
0: bori e gbaro le dua e seun
8: nipa ile yi ti mo fe da si ni pe eni to ni won ka gboro jiji won ma le oku mo e pe ni o ba ni ku awon kan be to se tawa pa ni ta ma se rukia
0: awon afa to n se rukia
8: ko ba lo si bi odo ko le se pe alijanu ina ni tin se awon si ma ba won se remove re ko ni ara re
0: ti won remove re
8: se ti won remove re ti o ku ko ni ara re eyi ti mo tun wa fe da sile na keji ni baba tin so pe iyawo won atodun meta ni awon ni nkan kan ta mo awon obirin la elomi ma fe ki oko ko ma se daada ko le se pe baba yin ko se daada
0: ko
8: obirin yen awon obirin ni a feran pe ka ma se pepe furu eh won da stand it
0: o ma ye mi ke
8: eh awon obirin ni a feran be ko da to won ba se pepe furu ti baba yin olorun le wo la bi baba yin se si ni o le wa pada gba o si le se pa awon na ni nkan kan tan se fun eni yen to si pe nse be
0: won si na won ti bi o ko si dawon o
8: ha e tuntun so fun won pe tan ba nse pepe furu daada yo pada gba
0: odun meta
8: na ni se
0: ha o ma se o
8: yo pada se tu re
0: mo gbadun yin jare iya mi won pada se tu re ami lagbara olohun ami lagbara olohun
8: ẹni sì ètò sí àwa tá a sì ń sọ jáde náà ọlọ́run ní jẹ́ ká sì sọ
0: a sì ní sì gbọ́ lágbára ọlọ́run ẹ ṣeun màmá mi
8: àmì àtàwọn ìyókù yín
0: aláwùmọ̀ àmì ọlọ́run àmì ẹ ṣeun àmì má a ṣeun má o a ṣeun ẹ ṣeun má o ẹ ṣeun àmì o
8: ẹni tẹ́mi kan fẹ́ dá sí náà ẹ máa dé sóbò
0: ẹ ṣeun màmá mi kò ní bàjẹ́ ọyá ẹja tún sáré gbé kò tó di pé a máa gáfara lórí ètò láṣàlẹ̀ yìí.
9: Baba Fresh ní ṣètò sí o Samson náà ló fẹ́ dá sí program láti Basin lẹ́ẹ̀kan sí Nílọrin títí ẹni tó ń sọ síta pé ẹnìkan kan máa dédé gbá wọn táwọn ìrìn rẹ ni ẹlọ́sàn pé nkankan kẹrí ọlọ́run ọba azin kọ́lọ́mà kó ṣàánú èèyàn ni kò sì yé yín gẹ́gẹ́ bí ìrò ọkàn tèmi tó rán láwọn ti ṣe pílà àti gbogbo káwọn gangan fún ara kan sí dá before kíkíní ẹ tó ṣẹlẹ̀ ẹ má bínú máa ọmọ ẹgbẹ́ kẹjùkú kẹrónú sí rò wọn jẹ́ gbá pé ẹ ti tàṣàgẹ̀rẹ̀ síbì kan abẹ́ ti ṣe nìkan abẹ́yìn náà ti ṣe nǹkan tí ò dá sẹ́nìkan tó wá ń gba fáyà ẹ jẹ́ ká sọ tọ̀rọ̀ fúnra wa o torí ọ̀rọ̀ tá a bá gbọ́ lórí rédíò náà la máa sọ ọdún náà kò sí nǹkan tádùá ò lè ṣe torí gbogbo àwọn sọ pé àdúrà pé kinní kan fine èyí ni gangan fún ara yín náà ẹ jòkó ẹrù ọnu wò kí ni gangan tẹ ṣe tẹ rò pé kò wà òkè tó pé a fi yàn fẹlòmíì sórí ọ̀rọ̀ tẹ́yìn sọ́ọ̀sì làwà gbọ́ àwọn ògbọ̀n kan tẹ́yìn tẹ ṣe ká tún rò sí ìdàkejì báyìí wọn torí ogbo ansin a so pe adua adua adua adua adua adua odun na adua da o de sin kata adua o le se to to but eyan tin na to fe eyan na tin kan na se na kini kata ina te se ri gaga bi kata ton se ni ti se lo ti lo adua ti se gba ti sawo fun everybody so gaga bi ran te me na ju ko sit back ki le se kini kata se fe yan te pe ina boya ina wa ninu kata pe na se e se kata fe yan na ba de ni kan na mo le bi kan ba to ka fe no so tori e ya do an se le ti gba e ti se gbogbo e ti lo lo baba re ti gbogbo ko se na so e sit back e wo ki le ti se with that e converse ke de je wo se yin fọlọrun ba fọlọrun ba ko tu yin na sile ke de na ke ti te wo wo bi te ba se si e ke bi moran temi o ma be to bo Samson lati basin
0: e seun Samson lati basin Eja wo lapa bi boya on fe so sita ni ka ma da on laga Eja fo gbon se gbogbo e lokankan lejeje owo wa ti kuna la sale ina o ti kuna e gba wa be la sale ni
2: e kale baba precious alo ni bada ma dije to ni da wo your voice mi mo fe je ba mi twist ba ko ba ko mo fe je ki awon yan mo en to soro
0: Ah, eh, ogbon la da si. Ah, ogbon la da si o. Ah, mo ba se le twist re o. Ah, mo ba se le twist re ori eto mo si wa bayi. Tori kani mi o si lori eto ni. Ohun ti nse na ni pe a na ma ngbianju ati ba awon la se papa julo awon eyan to ba da bi pe aha, e seun koni baje fun yin. Ko seun e ti ni ka lo be. Kò ní bàjẹ́ ẹ jẹ́ ká kúkú ló bẹ́ ẹ ṣeun
2: ó ṣàlàyé pé ìyàwó brọ́dà mi tí mo tẹ̀lé gọ́gọ́gọ́gọ́ ó jẹ́ nìkan tó já sí pé kì í ṣe ọmọ ìlú wadawai ìlú kan ni wọ́n ti fẹ́ wá so ìyá tó bí èmi àti ọkọ rẹ̀ ìyá ti dàgbà ní àgbà tó já sí wípé wọ́n ń sa ń kódà wọn a máa ṣe pé èyí tí a gbà wọn dé so intanṣin ọ̀ràn nìyẹn kò sẹ́ni tí àgbà kò síbi dágbò tí lè káyàn mọ́
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
2: wọ́n bá ń ṣe pé tí wọ́n ṣe àwa ọmọ a máa ń ká mọ́ dáhùn kódà ti dé ìyàwó tèmi yìí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ so a máa ń ká mọ́ dáhùn so but ìyá bọ́dà mi yìí ìgbà kan òun ti máa ń dá wọn lóhùn padà ara tèmi ò kí ń gbà
0: ń gbà
2: wọn wá ní àwọn yàn advice yìí pé kí ó máa fi yẹyẹ kó máa fi dá wọn lóhùn lọwọ kan dé ó ti wọn fi wọn ṣe yẹyẹ ọkọ dẹ ni ọkọ tó bá sọ fún kò ní gbọ ọkọ lóhùn sọ kò ní gbọ ó tún wá jẹ nìkan tó já sí pé téèyàn bá sọ nǹkan fún kò ní gbà etí rẹ yìí máa ń ṣe gbà pé yóò because àwọn ìlú dájú bí wá ìlú tó jáde pé wọ́n burú díẹ̀ ni kò ní gbọ́ kò ní gbà ní wọ́n mú ya sí ẹ̀yẹ débi kí ibi títí ń tajà gan tí a bá ń sọ̀rọ̀ pé ọmọ yìí dáadáa kò tí a ń pe ọmọ ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ tó bí fún bọ́dà mi yóò ní kí àwọn ọmọ yẹn mọ̀ dàn án lóhùn tá bá fẹ́ rán ọmọ yẹn ń sẹ̀ ni wọn máa ń kẹ́mi lára èmi máa ń yarí gán-gán náà mo tún parí mi wípé mo hate o ń rojọ́ káàkiri pé mo hate o fúnra gbogbo àwọn ará ilé ti bá wa dá sí pèsè tó ṣe yídà nkankan ó ní mo hate òun ni o ọkọ náà tí wọn á rí nísinsìnyí pé mo hate ìyàwó kódà ó ti sọ káàkiri ìyàwó ètì ìyàwó mi ni ó sì kí ni ṣé ìyàwó jíjẹ náà ṣàánú kí n fún màmá èmi ti sọ fún ìyàwó mi lágbà tó ti wọ́n ní pé wo ìyá mi bọ́ ṣe rí ni àgbà ti dé bá wọn wọn bí ọ̀dà kò mọ̀ dáhùn lówó èsì wọn bí ra gbọ́ ṣe kí ni kankan bọ́ ìyàwó jíjẹ kò gbọ́ wọn ti wọ́n ètì wọn wọn rojọ́ káàkiri wọn kún ní sí pé wọn hate ẹ ẹdáhùn kí ni mo lè ṣe.
0: Okay. Ohun tí ẹ lè ṣe gangan lè ń béèrè fáwọn èèyàn náà sì ti gbọ́ báyìí àwọn èèyàn sì ti gbọ́ mo fẹ́ ká gbárakùnrin mọ̀ràn ọlọ́run náà mo fi bẹ̀yìn a máa ju gbogbo rẹ̀ pọ̀ mọ́ra wọn ni ó ti di wọ́lùkọlù láṣà lẹ́yìn náà o ti diwo lu ko lo la sale sugbon awa na o gbianju gege bi abata ti da no wi pe to a gbianju ni egbe won tarakunrin na so ba nbi to ro de bai kini koku to ya ka gurin se en to je bi egbe won na tin foju eyan buruku wa won na bai abi lori oro iya won yi ati yawo egbe won yi o na lo da gbogbo wa laile kini karakunrin se. Hello.
10: Hello.
0: Eti wole o.
10: Nkale za.
0: E kale.
10: Ara lori obirin ti ele bi mo ka ti bi atun bi na meta. Ti oko. Ani na mo ka da si.
0: Da show.
10: Mo pa to ni opo je yo kan lo. Ayo kan yo de ni baba mbo mi.
0: Oni baba mbo mi.
10: O ma wa yo lo ma wo.
0: Eshun kuni baje.
9: Hello baba fresh ekweto uruko mi ni Samson lati base ni Lorin Kwara state o fe da city ti daddy ti won so lori pe yawo won tin complain lori pe ara n dun mi kankan for some years ago now to dey be tetele e wo daddy mi ba gba yin mo de ba n gbo mi bayi mi ba gba yin maran ni pe ke tun tu yawo yin pe lekan si for the last time because wo yin se yen mi ni poro fun yin nkan kan ti wa nbe ni si yin nkan kan ti wa nbe nene tori mo ji ri pe as in ati ni suru to now e na iwa duro odun te pe o ti n give complain yi but dem mo pe ara ide re ko kin se kuta so nkan kan ti sele ni yen yo de loro kankan to e ko wa ninu e ti o fe so fun but gege bi nkan te so se ni pe nkan fun ara pe ti bi won lere ti bi lere poko ko sa na tan na ni pe nkan te ba ni pe ga tun pe for the last time wa je pe te ba ne nikan to ba je bi mo le bi e ba ni pe gba pe ke tun pe si ke je ko ye won pe te ba take any step on lo fa o lo le yin sita tori pe ya tan gba te need di kini gagagagagan ni ba yin sin to n give complain ba it is not supposed to be gege bi mo rante mi ba ni pe ke tun try yen wo ke pe e to ba je bi egbon abi bi family e bi a ke tun feju e so sa so family e we ki lo nsele arandu mi igbandu mi awundu lati joy ki lo sele abi kan pe ti ba wa tan ba pe to ba se pe kini kan ta tede ni de ba ni pe ke dogbon so ara yin o na pe ke dogbon so ara yin to lo ba ni fun lagbara pe bi a pe kini o tori ojo ale close ojo ale na tori beyin soro yin da pe ti dagba daada sa I'm sorry to say o da pe ti dagba daada time te the time gba te de need di kini re ko ma lo je pe ba pe nikan ti n se kini lo ti fe ma di kini seyin lorun gege bi moran temi ma bi to bo sa
0: eshun
9: lati basin
0: eshun something lati basin koko ti n ko an papa mora die die die o ti n ko an papa mora die die die eja wo boya ni imoran kan latapa bi eja gbianju e wo
11: baba o ti baba to ni yawo ohun o je kuyi awon jo lasepo fun bi odun meta bayi ni mo fe dasi o ohun ti mo si fe dasi nibe ni pe e ba bi baba lere pe kini bi eji iyawo won to bayi to tori pe ni opopolopo gba to birin ba ti wo menopause awon nkan bayi ma nsele afiti awon imo to kun ati awon to mo nipa menopause tan ba la won loye opopolopo obirin o ki gba kokunrin o sunmo awon mo so iye je imoran temi o ese pupo
0: ese un koni baje
11: e kale o lotu oruko temi ni eni tolomo lati ilu tolomo mo fe soro nipa uma to ni loju aye ipe igba to je pe won leun ni nkan seri oju se mi fe ka fi wo ni pe olomo da mo eda o olomo de ma mo wa fun araye lọwọ eni ti joba ba oni ma pere lokunrin o uma e le ma se anything o le ma si se aburu kankan amaye awon eyan te pe ni se nkan kan fun e mara yin ri tele for the first time everybody rain more than my bino yin. So Olorun mo wa faraye lowo advice dey me temi okan so ni pe ku mo yen ko sun to awon eni Olorun lo to ba pe Muslim ni ko ba won afa ti sa won afa for one night won go lowo e to ba de pe Christian ni ko sun ma won pastor ti je pe awon pastor ti won so pe lo mu wa lo mu wa so awon won mo iru nkan ti won se ti gbogbo iru nkan yen o fi stop gẹbi woman kan se so pe o da pe o lo wa le jan nunu ni so that's the only thing temi na wo olorun ma npe wa lara yi lowo o eni ti joba ba ni pe re lokan ni ko di gba to ba se nkan buru ko to di pe ngba na nkan kan ma sele siyan la nkan mi o ma sele siyan so ele ma se anybody ele ma se kankan ka yan de ma sa siyan yan de ma binu yan so gẹbi imara temi temi fe gba woman yen ko wa won ala fa lo to wa pe Muslim ni lati pe kon ba se gbogbo adura ton baba se gbogbo nkan ton baba se ba ye pe Christian na ni ko to awon Christian lo pastor ko to won lo
12: iyawo won
11: ko ba ni.
0: Hello
13: e
0: kale ma
13: e seun emi ni mo pe yin na kan mo ti send number mi
0: e seun
13: ati oruko mi sori whatsapp
0: e seun ma ko ba la ran fa diti e seun ma ikutu ijo to ba si kayan la oni kuku ba en la fin jo o to se bi owe eyin agba akoko ti ko an papa mora bayi akoko ti ko an papa mora bayi arakunrin ti won so sita nipa ti egbo awon pe o te ti wa nla fi awon bayi tori oro iyawo won iyawo egbo won mo ti iya won ton ti dagba bayi ton ni mama ti saran yin ti ri pe akoko ta gbe ko ti je kawon yo da si dada sugbon mo fe beyin lebe kan ni wi pe to eja fi sose to nbo opolopo awon eyan eyi to ti wa nbi ti nle ti te foran enter ati to bi mefa si mejo bayi sugbon mo nkan ti ma se na ni pe je ko je ose to nbo lagbaro le ma gbagbe e tutun gbogbo re ke tu se kini e tun gbe jade sita fun mi to ba do se to nbo lagbaro lohun ka le se kini kale bode ka di bada keson lagbaro lohun to nibi ta ba de yi oniyan se olobe se o awata si je ako aipinu o asiku fe o pelu gbogbo re ba ti so awon ton ti so sita ibi to ti ba yin lapa bi to e ke ti le se kini ke ti se atunte dada e se dada latapa be mo yan mo si gba aladura pe bo ba tin lo be ba tin lu to ndun e ma gba pe pe eje ka ma fo pe fo lohun oba atawon to lohun ba lo fun wa o lo se to nbo lagbaro lohun lawole sun tin lo iyewu bayi o do se to nbo lagbaro lohun awa ti dukuta kekeke tada o le sha o ati di iye biye lọwọ Ọlọrun Olodumare asun layo asiji layo okan kan bayi lasiji lagbara Ọlọrun Olodumare bo dose to nbo atubaire lori eto wa lawole sun o ko temi ni precious Afolabi fresh ba bao.

kọ́nà bá mi lè dùnmọ́ rè kó bá forí jin bàbá yìí kó bá mú ẹ̀kọ́ ìbùkún ní ojú wọn láṣọ náà bá mi lè dùnmọ́ rè tó àbá arántí yín o àfẹ́ràn yín ṣùgbọ́n ọlọ́run fẹ́ràn yín ju wá lọ kọ́nà jẹ́ kí ọdún kó jìnnà síra wọn kó bá yín múlé lọ́wọ́ kó bá yín rọ àwọn ẹbí yín lójú láṣọ náà bá mi lè dùnmọ́ rè èyí ò lọ bẹ́ẹ̀. Ibi tá a wá ń bọ̀ ẹ́rì pé mo ní yorùbá bọ̀ wọ́n ní ibi tá a bá rokò tì sí ibẹ̀ láfà bọ̀ sí ibi tí a ti dú níjẹ̀jọ́ lórí ọ̀rọ̀ alhaji abbas akande obesere àti king wasu ayinde masha ni pé lẹ́yìn ìgbà tí alhaji wasu ayinde masha tí wọ́n ti sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó besere ti tó ti ta sí wọn nígbà tí alhaji wasu ayinde náà pùwé pẹ̀lú oríkì tó kí wọn lóríṣiríṣi tán sì láwọn ò jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n fi sọ pé ó dáná pé kọ́lọ́n kó fi àwọn dá wọn lẹ́jọ́ kinní kan èèyàn mẹ́lẹ̀ ló lè sọ bẹ́ẹ̀ síta àmọ́ a dúpẹ́ pé ààrẹ nìkan lára àwọn tó pè wọlé pé kódà wọ́n dákọ̀ ẹnìkan pé ẹnìkan ti sẹ́kì nìkan náà ti sọ bẹ́ẹ̀ rí àmọ́ èmi ọ̀ràn tiẹ̀ ni mọ́ sẹ́yìn pé ẹnu àgbà ló bi tí gbó ìyún àgbà tó bá mo bí jẹ dáadáa àwọn bàbá wa tó sọ níjẹ̀jọ́ àwọn náà ni wọ́n tó sọ tó nígbà tí alhaji wasu ayinde tí wọ́n á kọrin obesere náà ò dákẹ́ wọn ò dákẹ́ rárá ìyẹn ni wọn ò dákẹ́ nígbà tán kọrin tán ẹ rí i pé láti 1995 la ni mo ti ń bá ọ̀rọ̀ yìí bọ̀ títí nígbà tó wá di ọdún 1999 ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ bàbá wa dr wasu ayinde wọ́n travel nígbà náà ẹni pé 99 la bẹ̀rẹ̀ ìjọba alágbádá padà lójú pálí ní ọdún 1999 ni wọ́n wá sẹ́rìn àjò nígbà tán sẹ́rìn àjò lọ sí ìlú london òkìkí kan káàkiri lóríṣiríṣi wọ́n ti mú wọn ni wọ́n ti ṣe kinní ni ó gbé kinní kan ni kò gbé wọn ọ̀rọ̀ ẹ̀sà wa pọ̀ ṣe sì mọ̀ pé ìjà ló dé lórí dòwe ọ̀rọ̀ kiri bí ò bá dín kan a máa lé bí ò bá lé kan a dín kan àmọ́ lájà títí bẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó sì jẹ́ pé ó ti ní tán tí ń búra wọn èmi dé nígbà tí alhaji abbas akande obesere tí wọ́n gbé lé yìí àwọn náà fi pa òwe níbi àìmọye life lóríṣiríṣi òkìkí wa kàn bá kí wọn láì tí ì dé wọn nígbà náà àmọ́ ńgbà tán wá dé tí wọ́n release album ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n wí ọlọ́wọ́ bọ́tì nìmi ẹ jẹ́ ká gbọ́.

ọ̀sẹ̀ sẹ́yìn alájà bass àkàndé òbèsì ọlọ́bọ́ tì ní mi àwọn àkàndùn ní mọ́ lọ́wọ́ ó dùn mí pé ẹ̀ẹ̀mọ rí ọlọ́bọ́ tì ní mi ó ti fẹ́ jó pa ó ti fẹ́ jọ wà lójú ipa rẹ̀ ṣe pé yorùbá bò wọ́n ní ọgbọ́n lógún ìmọ̀ràn lọ́tẹ̀ báwo ti ṣe ìyẹn ló sì kẹta tó ṣe bí òwe ẹgbọ́n tí alájà bass àkàndé ṣe rí ẹgbọ́n tí wọ́n fẹnu wí ẹgbọ́n tí àwọn onílù wọn sọ pé àbórí ń ta yín kí ló ṣe yín tí ò sẹ́nìkan rí kí ló ṣe yín tí ò sẹ́nìkan rí àbáyé ń ṣe yín ni ẹgbọ́n bọ́sí bí àwọn tí wọ́n ń fọ orí wíwu bẹ́ẹ̀ náà ni àwọn onílù wọn náà ẹni tó bá gbẹ́lù dáadáa n tí àwọn onílù n táwọn náà fi lù wíwu látàrí ọ̀rọ̀ tó ti wọ́n lẹ̀ tẹ́lẹ̀ kò tá síbẹ̀ o eléyìí nìkan kọ́ o tún kù nìbọn rú ọlọ́bọ́ tì ní ẹ rí i pé ó tún kọ́ pé ẹyẹ rojọ́ mi ká pé sí èmi òun ló ń kó bá yín ni àbí òun là rùká tẹ́ ń rùká ni tó bí ọ̀rọ̀ omi tó fà torí nígbà táwọn kan gbìyànjú láti pé kan ṣe parí ọ̀rọ̀ náà tí wọ́n bá òbísí rẹ̀ sọ̀rọ̀ wọ́n bá bàbá wa kí wọn àná sọ̀rọ̀ ó wá ọ̀rọ̀ náà wá jọ bíi pé bóyá àbí kí wa lọ fẹjọ́ wọn sun àwọn kan lórí pé kí wọ́n bá òbísí rẹ̀ ní wọ̀ pé kí wọ́n kìlọ̀ fún ló bí gbogbo eléyìí àmọ́ ọ̀rọ̀ náà wá parí síbẹ̀ kò parí síbẹ̀ tí ẹ̀ ń bá ṣẹ̀ṣẹ̀ ń dé ju rédíò àsọ̀rọ̀ kó gbèsè yín ṣó yẹ kó fàjà náà ló gbalẹ̀ àgbàgbé láti ilé iṣẹ́ diamond 88.7 FM àwọn ọ̀rọ̀ tá a sì ń bábọ̀ láti jó náà ni alájà bass àkàndé òbí ṣeré àti bàbá wa k1 the ultimate ọlọ́wọ́ tì ní ọ̀jẹ̀ ká tún gbọ́ síwájú sí ká tún gbọ́ ní tó bẹ́ ṣeré sọ kò tí dákẹ́.

Ṣinṣin Alhaji Abbas Akande Obisere. Tọ́, mo rò pé gbogbo tí Alhaji Abbas Akande Obisere ń wí àtàwọn onílù wọn gbogbo náà ni à ń gbọ́ ní láti ẹ̀kan. Alhaji ò tún wá dá dúró, ṣùgbọ́n gbà tọrọ dá báyìí tí wọ́n ṣe léyìí. Ẹni tí ń béèrè pé Wàsíù ti a play lẹ́ẹ̀kan New Era ni title ẹ̀, ẹnìkan ń béèrè lórí àtẹ̀jíṣẹ́ tó tẹ̀ sí mi lórí WhatsApp níbí báyìí. New Era ni àkọlé bí ó sì jẹ́ nù. Tọ́, nígbà tọrọ dá báyìí, Alhaji Wàsíù Àyìndé Màṣá, ọ̀rọ̀ yìí wọ́n rò lọ́wọ́n rò bọ̀, wọ́n rò lọ́wọ́n rò bọ̀, wọ́n ríro pé a ń pe ọ̀rọ̀ yìí ní ọ̀wẹ̀, ó sì ń láàárọ̀ nù. Ọmọ yìí náà àbẹ́lùmí àbó nìkan tó gbé mi ni. Ó dà, wọ́n wà ńbẹ̀, wọ́n wà ńbẹ̀, wọ́n wà ńbẹ̀. Album ti Alhaji Wàsíù Àyìndé náà tún wá ṣe lẹ́yìn ìgbà náà, ẹ jẹ́ ká gbọ́ ti Alhaji Wàsíù, torí wọ́n wù wọ́n wọ́n, kódà wọ́n ọ̀run títí ibi tó ti máa ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn yòókù wọn pé àbẹ́nìkan bẹ ti ń tì lẹ́yìn ni, àbẹ́nìkan bẹ ti ń tì sáwọn ni. Bẹ́ẹ̀ sì ni tọ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Dr. Ṣíkà Ndébáyé ṣàṣọkún tó kú nígbà tán fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò, mo kàn sáré yà síbẹ̀ ọ̀nà, a padà débẹ̀ o. Tí wọ́n ní ẹni tí wọ́n ń béèrè lọ, wọ́n ń béèrè pé ẹ rí nǹkan kan ṣe sí ọ̀rọ̀ àwọn méjèèjì ni, àwọn ọmọ yín méjèèjì ni, King Wàsíù Àyìndé Màṣá àti Alhaji Abbas Akande Obisere. Ẹ rí Alhaji ni Alhaji ni a ti wíwíwí, a ti pẹ́ nìkíní, a ti pẹ́ nìkejì, ṣùgbọ́n tó kù báyìí ni pé kí kálukú yẹrẹ wò ibi tí ń lọ nù, pé kí gbangba Alhaji ti sanjọ́ náà, Alhaji ni kí kálukú yẹrẹ, kí kálukú yara, kó yẹra rẹ̀ wò. Tọ́, bóyá eléyìí wá ni bàbá wa kẹ́wàá wò tí mo ò ṣe tó fi rò pé àbẹ́ nìkan ní tì lásìkò náà sáwọn ọlọ́wọ́ bọ́tì nìmi jíkàgbọ́n tí kẹ́wàá ń sọ, jíkàgbọ́n táwọn náà kọ lónìí.